0: àlàáfíà fún gbogbo ẹ̀yìn èèyàn ọlọ́run tó ń gbọ́ wa jákèjádò ìpínlẹ̀ Èkó àti ní ibi gbogbo orí àdúrà òwúrọ̀ la wà láàárọ̀ yìí ní iléeṣẹ́ rédíò Bonne FM ní ìlú Èkó. Orúkọ mi ni Wòlíì Solomon Adéoyè Ọdọ́ Àyọ̀lú Ayíká Bíóyè láti jọ Powerline Center Worldwide CAC nọ́mbà 2 Ajébọ̀lé ní agége Lẹ́kọ̀ọ́. Ẹ jẹ́ kẹ́ gbàdúrà olùwádúpẹ́ gbọ́ pé wá Ọlọ́run mímọ́ gba yín wá gbogbo ọkàn tó ń gbọ́ wá Ọlọ́run dáwọ́lé wọn Ọlọ́run dáàbò bọ́ Ọlọ́run tì wọ́n lẹ́yìn Ọlọ́run gbé wọn ró Jésù Olúwa wa àmì àmì àmì. Ibi kíkà wa láàárọ̀ ní ìwé orin Solomoni orí keje ẹsẹ̀ kejìlá èyí tó kà báyìí wípé jẹ́ kí á dìde lọ sínú ọgbà àjàrà ní kùtùkùtù jẹ́ kí á wo bí àjàrà rúwé bí ìtàn náà àjàrà bá là àti bí igi gránẹ́ẹ̀tì bá rudi níbẹ̀ ni èmi ò fi ìfẹ́ mi fún ọ. Ọba Solomoni ló sọ̀rọ̀ nínú Bíbélì ó ń sọ̀rọ̀ nípa wípé òun máa fi ìfẹ́ òun fún olólùfẹ́ òun nígbà tó ń bá lọ ibi ọgbà àjàrà tó ń bá rí bí nǹkan ṣe rí. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin èèyàn tó ń gbọ́ wa náà lónìí tó ń lọ síbi iṣẹ́ yín ẹ fẹ́ lọ wo bíbẹ̀ ṣe máa rí ni bọ́jà máa tà bó wọn máa wọlé wọn á fi dá yín lójú pé lórúkọ Olúwa àwọn ọmọ ogun iṣẹ́ máa yá fún yín lónìí ọjà máa wọlé ẹ máa bá èrè pàdé níbi iṣẹ́ yín ẹ̀yin ẹ nígbàgbọ́ nínú Ọlọ́run ìgbàgbọ́ nínú Ọlọ́run ó ló ṣe pàtàkì ó ló ṣe kókó. Tẹ́ ẹ bá ti nígbàgbọ́ nínú Ọlọ́run bí ẹ̀ wípé pẹ̀lú Ọlọ́run ohun gbogbo ni ṣíṣe bẹ́ẹ̀ ṣe ń lọ lónìí ẹ máa bá àánú pàdé ìyanu àṣẹlẹ̀ ọjà yín á tà ṣùgbọ́n tó ṣe pàtàkì nínú gbogbo nǹkan yìí ni pé bẹ́ẹ̀ ti ní ìyanu Ọlọ́run ẹ̀yin náà fi ìfẹ́ yín fún Ọlọ́run kò sí ń tá a wá ṣe láyé yìí pé ká fẹ́ràn Ọlọ́run ká ṣèfẹ́ Ọlọ́run ká tẹ̀lé ìlànà Ọlọ́run jẹ́ bẹ́ẹ̀ ti wá ń lọ lónìí yìí lórúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun ìyanu yóò ṣẹlẹ̀ ọ̀nà máa là owó máa wọlé iṣẹ́ á yá ọjà yín á tà ẹ máa ṣòwò ẹ máa jèrè ọ̀nà máa là fún yín ẹ ṣoríire bẹ́ẹ̀ ló máa rí iléeṣẹ́ Bonne FM yóò sì mọ tẹ̀síwájú lórúkọ Jésù Olúwa wa àmì àmì àmì lórúkọ Jésù.
1: Band FM
2: 92.9.
3: Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. A kí gbogbo wa ipe ni a kú ojúmọ́ tí Ọlọ́run bá ní kọ́ mọ́ wa lọ́jọ́ tèní kọ́lọ́run kọ́ dáhùn kó ṣe ní ojúmọ́ rẹ fún ẹnìkọ̀ọ̀kan wa. Orúkọ tèmi ni Alhaj Imam Abdulgani Adebayo Igiganga Grand Missioner.

0: bá ṣe náà ni ó di ìtàn lọ́jọ́ ọ̀la o ẹjá ṣe eré torí kò sí àṣegbé láyé tá a wà yìí ọlọ́run bá mi ò bí mọ́ tòótọ́ ṣùgbọ́n ó bí kinní kan tó dájú ẹ̀sán ni eléyìí ni mo fi ń kí gbogbo wa káàárọ̀ kó ojúmọ́ àlàyé ní ìta tún mọ́ sí lẹ́ni ọjọ́ ìṣẹ́gun tuesday ọjọ́ kẹẹ̀ẹ́dógún ní oṣù kẹsàn-án ọdún 2026 ṣàlàáfíà náà ni ipò yòówù tá a bá jí sí ká nígbàgbọ́ nu ọlọ́run bá aláwùràbí ọba tó ṣẹ̀dá wa tó mọ wá tó mọ tá a jẹ́ tó mọ tá a tún máa jẹ lẹ́ni. Ajé lójúmọ́ ara ayé tẹ́ni náà ni ká nígbàgbọ́ nu ọlọ́run bá tó dá wa sí torípòun náà lọ́ba tí ń ṣe jẹ́ ẹ̀mú fẹ́yẹ fẹ́kù fọ́mọnìyàn ohun gbogbo tọ́lọ́run bá dá ìkápá rẹ̀ ọwọ́ rẹ̀ náà ló wà kò wá sí ohun tí ó tó ọlọ́run kò sí ohun tí ó ju ọlọ́run lọ bẹ́ẹ̀ ni kò sí ohun tí ó ṣe déédéé ọlọ́run bá mi aláwùràbí tá a bá ti nígbàgbọ́ nu mẹ́ta yìí bẹ́ẹ̀ ọlọ́run bá pátá ló lè ṣe ohun gbogbo lásìkò tí ó yẹ wá tí ò ní yẹ lẹ̀ ohun gbogbo yóò sì máa lọ nímọ̀ ẹlòmọ̀lẹ́ ilé náà mo fi ń kí wa káàárọ̀ gbogbo ibi tí ẹ̀ka rédíò yìí dé bẹ̀rẹ̀ láti òkè yányán láti ọ̀dọ̀ adarí wa lókè náà pátá láti Abuja wá sí Èkó ń bí torí jọ iléeṣẹ́ wa níbí náà alàgbà fàtílé. Mo ṣe mo orúkọ wọn sí náà tún ni headmaster bẹ́ẹ̀ ni.
1: Ẹ̀rìn ọjọ́ lọ, èyí tó bá ṣe làórò rẹ̀.
0: Ń táwọn tàná ṣe kò parẹ́ o nínú ìtàn. Ẹ̀yin tèmi tẹ̀ ń ṣe lọ́wọ́. Ń tẹ̀yìn náà bá ṣe àkọọ́lẹ̀ ni o. Àwọn kan tún bọ̀ wá ṣe lọ́la ló fi yẹ ká máa ṣeun gbogbo nímẹ̀lọ́mẹ̀lọ́. Ká sì gbà pé Ọlọ́run bá mi àbá láwùrà bí òun ò ṣe ọ̀wọ̀ kó wa wá o. Ìbádá ká gbélé ayé ṣèlérè. Èmi náà lọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Nuruddin Salahuddin Legit ni kẹ̀kẹ́ bí àṣà mi ọba mi aláwùràbí ní gbẹ́rùn mi fọ́hùn bí èèyàn. Ìpè mọ̀ lórí o ẹ ṣeun ẹni yóò sùn wá sówó sálàáfíà ikú bá rẹ ọ̀rọ̀ bá ṣe wá ń jáde táwọn wá jíjẹ mímu lọ pẹ̀lú àṣà ọlọ́ba mi aláwùràbí pẹ̀lú ìyọ̀ǹda rẹ̀. Orípò nìkan náà ló lè ṣe gbogbo nígbà tí ó da tí ó sì yẹ wá kò wá níyẹ lẹ̀ ọ̀nà wa yóò là ìjẹ́ ẹ̀mú wa lẹ́ni yóò bọ̀ sí dáadáa gbogbo ẹ̀yin ọlọ́kọ̀ jẹ́ ń wá ọlọ́run bá mi wà kọ́lé yóò sì bá yóò wá dáadáa o. Ẹ̀yin tẹ́ ẹ ti jí náà ìgbà yóò tẹ́ ẹ bá jí sí dáadáa lẹ́yìn kẹ́ẹ̀jí kan pẹ̀lú àṣẹ ọlọ́run mi aláwùrà bí ilé yín yóò mọ toro ni ọ̀nà yín ọ̀dẹ́ yín yóò sì mọ dùn láṣẹ ọlọ́run mi aláwùrà bí ọ̀nà pẹ̀ tèmi pọ̀ lẹ́kìn máa dúpẹ́ láàárọ̀ yá ìpẹ́ àjìnà á darapọ̀ mọ́ ipò ètò tí ọ pọ́ sókàn àkókò ìsọtẹ́lẹ̀.

aye alaafia ife inu rere si eniyan gbogbo eniyan to ni anfani loni lati pade mi mo dupe ni owo olorun eni to je kemi ati yin o jo wa laaye oluwa so pe ki n fi gbogbo ose yi sure odidi ojo meje gbako ki ma fi sure fun awon eniyan olorun oluwa so pe o n fe lo ase enu mi fun awon idile kan awon iseda kan ti okunkun doju jako ati awon kan ti won fe goke to dabi eni pe ara ni lati goke oni ki n sure fun orilede gbogbo awon to n le pa si yori kan ṣùgbọ́n tí okunkun kò fẹ́ kó ṣeéṣe bàbá mi wípé ìránṣẹ́ mi fún odidi ọ̀sẹ̀ kan máa rán ọ̀rọ̀ àṣẹ sí ayé àwọn èèyàn gbogbo ẹni tó bá láǹfààní àti sàmí torí èmi fẹ́ gba ẹnu rẹ láti tú wọn sílẹ̀ ẹni tó ń wá ọmọ olúwa ló ń fẹ́ bá ọ pàdé nínú àwọn àdúrà yìí ẹni tó ń wá ìwé ìgbélu abọ́ fẹ́ travela o lọ sí kọ́ńtrì kan tí fisa wa dogun olúwa ni kì í rán ọ̀rọ̀ àṣẹ sí ọ lónìí gbogbo ẹni tó ń ṣàìsàn bàbá mi rán mi pé fún ọ̀sẹ̀ kan kí n máa rán ọ̀rọ̀ àṣẹ kẹ́ ẹ máa sàmí ẹ máa pé lójoojúmọ́ ìwàásù ọ̀rọ̀ ọlọ́run ìjẹ́rí ọkàn òní tí mo yàn láàyò òní sẹ́tà àdẹ̀túnà mi ṣùgbọ́n mo máa rìnrìn yìí gẹ́gẹ́ bí ìtọ́ni ẹ̀mí mímọ́ àti bí ó bá ṣe darí mi lónìí ara mi sì yín o fún àdúà gbogbo ẹni tó ń gbọ́ mi mo bẹ̀rẹ̀ àdúà náà lórúkọ bàbá ọmọ àtẹ̀mí mímọ́ ọba lọ́ọ̀rí ọ̀fẹ́ àti gbọ́mi síwájú bí àwọn àdúà yìí bí ó ṣe máa jáde ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta tí ó fi pé ọjọ́ méje bọ́ ọba lọ́ọ̀rí ọ̀fẹ́ àti gbọ́mi síwájú bí àdúà náà bá ṣe ń parí kó o máa fi omi náà kó o máa fi wẹ̀ tàbí o máa fi omi náà kó o máa fi sí orí rẹ kó o mú díẹ̀ níbẹ̀ o mọ̀ pé agbára ọlọ́run ó lè jáde sí ọ láti inú rédíò yìí tí ìyanu ọlọ́run ni ó sì ṣẹlẹ̀ gbogbo ẹni tó bá gba wọ́ọ̀lì gbọ́ ló máa ń jèrè wọ́ọ̀lì màmá kan ń gbọ́ mi lónìí mo rán áńgẹ́lì mi sí yín o níbi tẹ́ ẹ wà lórúkọ jésù áńgẹ́lì olúwa ó yá kó ṣílẹ̀kùn fún ọ ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé ìwé Psalm 34 ọgbọ́n tó sọ ní verse 7 kí ló sọ áńgẹ́lì olúwa yí àwọn tó bẹ̀rù rẹ̀ ká ó sì gbà wọn mo rán áńgẹ́lì olúwa sí ọ níbi tó wà ní ìkórìtà tí ayé rẹ wà gbogbo ẹni tó sàmì áńgẹ́lì olúwa áńgẹ́lì ìtúsílẹ̀ ó yá kó tú ayé rẹ sílẹ̀ èmi ò máa ń tó ńlá kọjá ṣùgbọ́n màmá ẹ gbé ọwọ́ yín lé àyà yín dádì ẹ gbé ọwọ́ lé àyà mo wá ní orúkọ olúwa mo bí áńgẹ́lì olúwa sí yín lónìí lórúkọ jésù mo gbàdúrà gbogbo agbára tó dúró tì ọ tó lọ́hùn ò ní jẹ́ ọ lọ mo rán áńgẹ́lì olúwa lọ́wọ́ agbára náà ó yá kó gbà ọ́ sílẹ̀ báyìí mo bẹ́ẹ̀ ni tó láyé àti ọ̀run sọ̀rọ̀ lónìí o ìwé ẹ̀sọ́dù ní chapter 3 verse 2 to 6 áńgẹ́lì olúwa lọ́rọ̀ farahàn abrahamu lọ́nà tí ò lérò ẹ wá sàmí mo gbàdúà lórúkọ jésù áńgẹ́lì olúwa ó yá kó tú ayé rẹ sílẹ̀ gbogbo ẹni tó ń sàmí àdúà exodus chapter 3 ní verse 2 to 6 áńgẹ́lì olúwa farahàn ní àlọ́ iná látàrin ìgbẹ́ tìkíẹ̀sí iná ń jọ ìgbẹ́ ìgbẹ́ kò run mọ́ọ̀sẹ̀ wípé ǹjẹ́ èmi ò yí padà màá sí apá kan màá wọ ìran ńlá yìí èéṣe ìgbẹ́ òrun nígbà tó wá rí pé ó yí padà síbẹ̀ láti wò ọlọ́run kọ sí láti inú iná wá ó wípé mọ́ọ̀sẹ̀ ó wípé èmi rèé gbogbo ẹni tó ń gbọ́ mi lónìí mo pe orúkọ rẹ èmi ò mọ orúkọ tó ń jẹ́ ṣùgbọ́n mo pe ọ́ bá a ṣe pé mọ́ọ̀sẹ̀ lórúkọ jésù ohun gbogbo tí òkùnkùn ti ṣe inú ayé rẹ ó yá kó bàjẹ́ láàárọ̀ ẹ̀yin wọlé ń sàmí àmì ìwò nǹkan matthew ẹ̀mí ẹ̀sùn tún lè dúró tẹlòmíì àní ọmọ sàmí àní mọ́ sàmí o ẹ̀mí ẹ̀sùn ẹ̀mí òkùnkùn ó lè sọ pé ta ni gbàdúrà yẹn mọ́ sàmí o jáde mo gbàdúrà matthew èèyàn mẹ́ta làdúrà máa ń gbà fún ẹni àkọ́kọ́ ẹni tá a rán àdúà sí àdúà ó gbà fún tọba sàmí ẹni ẹ̀kejì ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tọba sàmí àdúà ó gbà fún tí àdúà yẹn tẹni tá a rán àdúà sí tí ọba sàmí ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí ọba sàmí àdúà yẹn yóò padà sọ́dọ̀ ẹni tó rán àdúà yẹn ìdí nìyí kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe tó o bá rẹni tí ń ṣàdúà fáwọn èèyàn ayé ẹ̀ máa da
nisin ni pe opolopo adua yen ni o pada wa sodo re be gege na leni ton se epe fa mo eyan bi epe ba lo bo babo bi o ba ri bi de si ibo ni o pada si odo en to se eni ko sha mi mo ra adua si oloni ibi ti aye da odo si aye aye gbe o jade ba loni angeli ni mo be lowe lati wa gba o sise mama esa mi angeli oluwa angeli oluwa angeli oluwa debi kibi te wa ogun to nja lowo angeli yen o ya ko gbeja re je angeli oluwa oloyo si mose matthew lojo tangeli yo si mose latojo na aye mose o ye pada latojo na ipin re o ye pada dara dara mi tele so ko wa di ologun agbaye ti gbogbo agbaye ko si ni mo ba gba taye si nwaye ti eyan si nje eyan won ma daruko mose ba lo sa loni mo angeli ti o yi tan re pada mo angeli ti o gbe odide mo angeli ti o lana fun mo angeli ti o sanu re o ya ko pade re bayi awon eyan bi angeli angeli bi eyan Matthew Genesis chapter 18 bibeli wi pe Abraham joko lenu ona ni imo ru ojo awon eyan meta kan won jade si won be wo won ni Abraham ku se o awa n koja lo si Sodomu ati Gomora awon meteta won o fe ya o Abraham wi pe eyan oga mi eya e wa jeun se mo wa obe wa nle o pa malu o gbe si waju won won je nto mo sure o fun Abraham eni kan sha mi mo sure fun o nebi kibi to wa laaro yi mo gbadua on tin pa o lekun ayo to nwa ire to nle to wa ri o te to ba sha mi a release fun o bayi angeli ti man pere angeli to npin ya no angeli to

0: Ètò ìre òwúrọ̀ lógún orí afẹ́fẹ́ lórí ìkànnì yìí. Wòlíì Adéníyì Olópọ̀ Òkú ni yóò máa fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ wa. Bàbá, ẹ káàárọ̀ sà.
1: Ogo máa ní fún Ọlọ́run ní òkè ọ̀run.
2: Hallelujah.
3: Bàbá mi, ẹ ṣeun.
2: Ẹ ṣe Jésù.
3: Ọlọ́run àánú ṣeun.
2: Ẹ ṣe Jésù.
3: Ẹ kọ́rin mi sí Adáni wáyé.

0: Goya, Olorun wa, Oba to gbo adura.
1: Paro pe mo gba eto mi.
0: Mo gba eto mi.
1: Ti a ti fi sofo pada.
0: Ti a ti fi sofo pada.
1: Mo gba eto mi.
0: Mo gba eto mi.
1: Ti a ti fi sofo pada.
0: Ti a ti fi sofo pada.
1: Lowo okunkun ile wa.
0: Lowo okunkun ile wa.
1: Ni ilopo egberun.
0: Ni ilopo egberun.
1: Awon mo mi gba eto mi pada.
0: Awon mo mi gba eto won pada.
1: Ti a ti fi sofo.
0: Ti a ti fi sofo.
1: Pada lowo okunkun.
0: Pada lowo okunkun.
1: Ilu
0: le wa.
1: Ni ilopo egberun.
0: Ni ilopo egberun.
1: Mo gba agbara yara atoke wa.
0: Mo gba agbara yara ki wa.
1: Mo gba gbogbo aye mi.
0: Mo gba gbogbo aye mi.
1: Ti mo ti sonu.
0: Ti mo ti sonu.
1: Nipa aimokan.
0: Nipa aimokan.
1: Iwe mi irakoro.
0: Iwe mi irakoro.
1: Jade ninu aye mi.
0: Jade ninu aye mi.
1: Pelu iyin.
0: Pelu ina.
1: Pelu iyin.
0: Pelu ina.
1: Baba mi baba mi.
0: Baba mi baba mi.
1: Ja fun mi nibi iyanje.
0: Ja fun mi nibi iyanje.
1: Ja fun awon mi ni yara iyanje.
0: Ja fun awon omo mi ni yara iyanje.
1: Baba mi baba mi.
0: Baba mi baba mi.
1: Je ki kekun ibi.
0: Je ki kekun ibi.
1: Ti agbedide si aye mi.
0: Ti agbedide si aye mi.
1: Ati awon omo mi.
0: Ati awon omo mi.
1: Ko lana.
0: Ko lana.
1: Ko lana.
0: Ko lana.
1: Baba mi baba mi.
0: Baba mi baba mi.
1: Nipa agbara re.
0: Nipa agbara re.
1: Mo gba odun.
0: Mo gba odun.
1: Mo gba osu.
0: Mo gba osu.
1: Mo gba ose.
0: Mo gba ose.
1: Mo gba ojo.
0: Mo gba ojo.
1: Mo gba wakati.
0: Mo gba wakati.
1: Mo gba iseju.
0: Mo gba iseju.
1: Ti a ti fi sofo.
0: Ti a ti fi sofo.
1: Mo gba pada.
0: Mo gba pada.
1: Ayan mo mi gba pada.
0: Ayan mo mi gba pada.
1: Oko mi gba pada.
0: Oko mi gba pada.
1: Oto mi gba pada.
0: Ope mi gba pada.
1: Ilekun ti a ti mo mi.
0: Ilekun ti a ti mo mi.
1: Inu aye mi.
0: Inu aye mi.
1: Ara Oluwa ja ilekun.
0: Ara Oluwa ja ilekun na.
1: Ara Oluwa ja ilekun.
0: Ara Oluwa ja ilekun na.
1: Aye mi o se fi sofo.
0: Aye mi o se fi sofo.
1: Aye awon omo mi o se fi sofo.
0: Aye awon omo mi o se fi sofo.
1: Aye awon mi o se fi sofo.
0: Aye omo mi o se fi sofo.
1: Ojo ayo mi o se fi sofo.
0: Ojo ayo mi o se fi sofo.
1: Irawo mi o se fi sofo.
0: Irawo mi o se fi sofo.
1: Amen.
0: Amen.
1: Mo gbadura fun gbogbo yin pata.
0: Loruko Jesu.
1: Eyin te di word is sinu eyin lagbara Olorun Olorun so.
0: Amen.
1: Iya Isa ni Olorun so.
0: Amen.
1: Wa ara mi mo ni Olorun so.
0: Amen.
1: Gbogbo alaburuku to ti la lori oro yin Oluwa tegun na.
0: Amen.
1: Tegun na mo.
0: Amen.
1: Tegun na mo.
0: Amen.
1: Tegun na mo.
0: Amen.
1: Tegun na mo.
0: Amen.
1: Tegun na mo.
0: Amen.
1: Tegun na mo.
0: Amen.
1: Tegun na mo.
0: Amen.
1: Tegun na mo. Wa bi laye.
0: Amen.
1: O meje ni okunkun beru. E to so lori won ni ibapade. Ibapade keji ni ohun Olorun. Ohun to fa kike da ile ba lori e. Ogbe ni ba ni ibapade. Esu beru tori won ni kankan. O se en to lo mba pade ti o ni fun lejidi. Fun wa je mu kan. Bye bye ni. Esu si beru won. E ri mo se ti Olorun ba pade. In Exodus chapter 1, chapter 2, chapter 10, chapter. Ah, okay, along the Bayon Paddy, Mose, who then don't call Genesis. Go Simben by Adam at Eva, who then caught on Padam at Eva. Go Simben by Yenua, who then caught on Panua. Go Simben by Abraham, who then caught on Pabram. Back by Denny, along so far, lo saying, pay by Lucian and Batimuda, Yenia, the Cossi, along Dorma, you then call it. Hey, back at the Elisa, Mose, who they call with Mara Rui, who they call back by the near Barrow, to ban near drunk to brother. Mo gba Oluwa ba mi pade ni o keji ti esu beru o ni en ti ri asiri mo ba je en ti ri asiri Olorun pe bayi Oluwa wi to ni asiri asu beru en ga to don won ti tu asiri fun e mo je lo fara wa sesin odo re emi Olorun ti ni asiri wo kan mo tun be ni ga do anjo wa nu pade Oluwa lawon aje meje lo wa nu pade e mo jale mo ba n sare jade aje mo le sa aje won lawon je lawon asiri eni kan gbo mi esu beru re
0: amen
1: okunkun beru re
0: amen
1: eni keta ti okun beru oni aladura pelu emi wa mimo aladura pelu wa mimo esu beru aladura to tun ni wa mimo esu osa fun ni tori mona wa ni ohun mo n de odo Olorun to ni wa mimo pelu e elomi n gbadura ti oni wa mimo o sumo to ba ni ri aladura inu wa mimo bi Daniel esu beru won ah esu beru ti gbogbo ilu tawon joye awon alagbara lo so fun pe e mo ja bere kankan lowo eni kankan abi lowo oba o tori Daniel won adura tin gba soro ile o agbodo beru re o ile o yo fa adura ba ti wa je o gbogbo ba tin se àdúrà ní tún kankan o ẹjẹ sọfún pé ẹnikẹni gbọdọ bẹrin kankan lọwọ ọlọrun kankan àfi lọwọ ọba ní ọba náà dùn pé bóyá wọn ọmọ gbọ rẹ nǹkan tí ọlọrun lò fún oyún rẹ fi ba tiẹ jẹ òfin tí wọn ṣe láti ba tiẹ jẹ páńpẹ rẹ ó mú wọn
2: àmì
1: sẹni daniel tún ṣí windo sílẹ ó tún bẹrẹ àdúrà torí nínú májẹmú ọlọrun ní first king chapter 6 yẹn nígbà tí wọn ya temple sí mọ wọn ní tí wọn bá kó yín lọ sí ìgbèkùn tí ẹ bá wo ibi tí temple wà so wọn máa ń kọjú síbi ìhà temple yẹn láti gbàdúrà ní solomoni ló sọ ọrọ yẹn ló filẹ bí òfin ó ní kọlọ wọn gbọ wọn máa tí wọn bá bèrè so wọn ló ṣí fèrèsé rẹ sí ìhà temple ó tún bẹrẹ àdúrà bí ti ń gbà wọn láti mọ pé tí ẹ ọba kò lè ṣe kó mọ gbàdúrà sọlọrun rẹ torí náà òfin tá a ṣe ti mú pé wọn gbọdọ bèrè nǹkan lọwọ ọlọrun kankan wọn bá fan club sí lọwọ wọn lọ bọba ó ẹni tó fi mú rèé wọn sì mọ gbọ rẹ ọba ni ọba bẹrẹ ó wọlé ó sunkún pé wọn ti má láṣìírí òun lọ ẹni tí ń jẹ alátìlẹyìn wọn ti kó alátìlẹyìn rẹ ò ní lọ
2: àmì
1: ẹni tó lọ ń lò láti daṣọ àṣírí bọ ayé ò ní mú un
2: àmì
1: wọn ń wọ daniel lọ ihò kìnìún yá kí àtẹni kìnìún kan yìí ọmọ kìnìún kan kan ò ṣe é dọ́ọ̀jì fún mi ọ̀dọ̀ àwọn fámìlì kìnìún bọ̀dà wà ń bẹ àǹtí wà ń bẹ grandpa wà ń bẹ ojú wọn mọ owó bẹẹ níbẹlú báyìí ni ní gbogbo wọn pé bí daniel ṣe ń sọkà báyìí ó bẹrẹ ilé yàtọ̀ wà tó yí káyìí ilé o sọ pé tó ń bá ti dá ìpàdé rẹ sílẹ̀ nú òkun tí wọ́n dá ìpàdé ọmọ rẹ sílẹ̀ ara ọ̀ dá
2: àmì
1: ara gbọ́dọ̀ dáhùn daniel sùn tiẹ̀ torí pé kinní kan wà lára ẹ tí ò ṣe é kọlu nígbà tó dáárọ̀ kábíyèsí ti jí dẹnu ẹnu ihò kìnní daniel ìránṣẹ́ ọlọ́run ṣé ọlọ́run rẹ tó máa ń sọ fún mi yẹn tó lè gbà ọ báyìí kì í fìyàn lẹ̀ báhùn Ezra 43 verse 1 verse 2 verse 3 bí ìwọ bá ń la iná kọjá tí ìwọ bá ń la omi kọjá ó ní mi ò lè fi ẹlẹ̀ máa pẹ̀lú ẹ ó ló ti ráńgẹ́lì rẹ̀ wọ́n lè ṣe nǹkan kan o mo sùn lórí orí wọn gan mo fi ṣe fóòmù o mo sùn mọ́jú ni o ábísì nígbà náà tó wá pé lóòótọ́ ni wọn ló ń sọ̀rọ̀ tí ṣe pé góòsì ẹ̀ ló ń sọ̀rọ̀ máa rìn jáde bọ̀ bẹ́ẹ̀ ni daniel tún gòkè bọ̀ lóòótọ́ mọ̀ ni nígbà jẹ́ bóyá àwọn òkìní ìwọ̀n ìjẹ́yàn mọ́ o bóyá wọn ti di pọ́pì ẹ̀yìn tẹ́ ẹ sòfin ọ̀ràn ẹ̀yìn náà wá lọ sí ẹ jẹ́ ká lọ torí daniel ló jáde kò sí nǹkan bóyá gbogbo fámìlì yẹn wá lọ confirm tí ń ṣẹlẹ̀ ńbẹ wọn ní kí wọn tó dé ìsàlẹ̀ àwọn tẹ́bi ti pa látòkè wọn ìkan fẹsẹ̀ kan fọwọ́ wọn lo oúnjẹ dé lóde egun ẹni wọn fọ wọn léegun ẹgbọ́ kòtò tí wọn gbẹ fún ọ ọ̀tá rẹ ó jìn
2: àmì
1: ọ̀tá rẹ ó jìn
2: àmì
1: ọ̀tá rẹ ó jìn
2: àmì
1: ọ̀tá rẹ ó jìn
2: àmì
1: ó ti rí bẹ́ẹ̀
2: àmì
1: àárọ̀ ẹni ìpàdé. Lagos Island ní wọ́n fi àjí community center yẹn ní Lagos Island.

0: Iléeṣẹ́ Bond 92.9. Ẹ máa káàárọ̀ máa káàárọ̀ sá. Kísà gbogbo ẹ̀yìn ẹ̀gbọ́ mi lọ́kùnrin àti lóbìnrin ẹkún ìtiraka ẹkún ẹkún àdá ìdánumọ́jú ẹkún akitiyan o ọ̀rọ̀ wa máa sọ pé lórúkọ Jésù. Ẹ máa káàbọ̀ sórí ètò wa ní bọ́nà ṣe rí apá kìíní iléeṣẹ́ Bond 92.9 ṣẹ́gun Tuesday lónìí. Oṣù pín méjì ọgbagba ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹsàn-án ẹgbà ọdún ó lé mẹ́rìndínlọ́gbọ̀n aago mẹ́fà òwúrọ̀ ó ti ku ìṣẹ́jú méjìlá. Jésù Ọlọ́run ìwọ ni mo gbà fún láyé lọ́run torí pé ẹ̀yin ni Ọlọ́run ẹ̀yin ni ọba títí láíláí ló jẹ́ kí n máa sọ pé ẹ ṣe olóore. Lẹ́yìn ọ̀sẹ̀ káàbọ̀ sórí ètò bọ́nà ṣerí pẹ̀lú ọmọyin Adé Olúwa Fọlárin Okun Adé.
1: Ọmọ Màríà
0: o. Gba aládùúrà bó ṣe ń jáde lọ lónìí ibi òní bá olórúkọ Jésù. O ò ní rí ibi o ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ kankan ò ní ṣẹlẹ̀ dípò ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ ìṣẹ̀lẹ̀ ayọ̀ ló máa ṣẹlẹ̀ sí ẹ lónìí lórúkọ Jésù. Láti ìbẹ̀rẹ̀ ọjọ́ rẹ ọjọ́ ìṣẹ́gun tí ọjọ́ kẹẹ̀ẹ́dógún dé òpin rẹ̀ mo gbà á ládùúrà àti títí ọjọ́ ayọ̀ ló fi lò lórúkọ Jésù. Àmọ́ gbọ́ ìkìlọ̀ pàtàkì yo tó bá wà lára àwọn tó ti parọ́ mọ́ ọ̀yàn tẹ́nì ẹ sì ń bẹ nínú ìgbèkùn ó parọ́ mọ́ èèyàn ó mọ̀ pé wọn ò fùwà yẹn kò ṣẹ̀ṣẹ̀ yẹn àmọ́ ó parọ́ mọ́ ẹni yẹn bẹ nínú àhámọ́ níbi tí wọ́n lọ dé mọ́ àbò ń bẹ nínú ìjìyà ẹ̀ṣẹ̀ kan mo fi bàbẹ́ kó tó di ohun tó máa pẹ́ jù lọ jẹ́wọ́ kò tu ẹ̀ nílẹ̀ o mo fọlọ́run bẹ̀ mí nísọjú bẹ́ẹ̀ lọ. Tàbí ìwọ rí èké láti kó bá ẹni ẹlẹ́ni bẹ nínú ìgbèkùn bó ṣe gbá mi rè o the person is in bondage mo fọlọ́run bẹ́ tó bá lórí ọ̀fẹ́ àti gbọ́ mi gbà pé wọ́n ló níṣẹ́ yẹn o. Lọ túbá lọ ṣe àtúnṣe o kò jù bẹ́ẹ̀ lọ má ba jẹ̀yà o kó má ba kó bá ìran mẹ́rin ẹ o lọ ṣe àtúnṣe. Ẹ káàbọ̀ sórí ètò bọ́nà ṣe rí iléeṣẹ́ Bond 92.9. Bàbá àrà bó nílé sí òfin gbá mọ́ tó fi ìgan ló ń jẹ igbá torí parun títí láíláí.
1: Mi ò rí ọ nígbà tó wáyé.
0: Aládùn ṣẹ́gun láti Korodu ó yá ìpè mí padà o àmọ́ kó tó ẹjẹ́ ń wo bóyá mo lè sáré fi ohun yìí sórí afẹ́fẹ́ kí n tó bá aládùn ṣẹ́gun sọ̀rọ̀ torí ẹ̀yin tí ẹ̀ ń lọ sí ọ̀nà Sango Tollgate mo gba ohun kan látọ̀dọ̀ kan nínú àwọn èèyàn wa ẹ máa gbọ́ o.
2: Àwọn tọmọtọmọ olùkọ́ ti mi ní Ọládẹ́ndé Ibrahim Abiodun onídàńlá ọfíìsà ẹ̀sà ẹjọ́ ọlọ́run nígbà tí ń jẹ́ o gbà wá o akọ́kọ́.

0: capitals lórí ọ̀nà tó dé tí wọ́n bá wa ṣe adúpẹ́ o lórí ọwọ́ yín àti bọ́ndì ẹ̀fẹ́ fún àwọn yín ṣùgbọ́n ẹjọ́ ẹ gbà wá o mr pilot ìpè ọ̀rẹ́ yín olólùfẹ́ yín dr bakari òkè tó jẹ́ general àwọn lastman kọ́ gbà wá ní tó géètì láàrin bandi ogun state àti lagos state ni ẹgbà wá o àwọn onímọ́tò dáfì àti marwa wọn jẹ́ agbádùn bẹ́ẹ̀ ẹ ṣàánú wá o gbọ́dọ̀ pé ti pẹ̀lú ẹ̀rú ń bàyàn láti lọ lé ní.
1: Kò ì tán o.
0: Ẹ̀rú láti lọ lé ní àwọn marwa. Láti
1: Marwa
0: àti tí wọ́n máa gba wọ́n wí láti kí ni wọ́n ti ń pè láti MJ nígbà míì wọ́n máa gba wọ́n wí àwọn kan tiẹ̀ tó bàjẹ́ débi pé wọ́n á tún gba wọ́n wí láti tógètì bójú bí yóò dọ̀pá yẹn èmi àti tí kan mo deflect tire ní last week Friday ni ó tún gba wọ́n wí ó tún fèsì àti wọ́n ń bọ̀ láti kù. Ó tún dín wa pamọ́lẹ̀ in fact ẹ gbà wá lójú ọ̀nà yìí o ẹjọ́ àìrẹ́mọ́lé odólóògùn àwọn lasma gbọ́nàkú ẹ náà yàn pa o táwọn náà tó bá ń wá síbẹ̀ yẹn tí wọ́n ń wá síbẹ̀ yẹn àwárà bí ìwà àbẹ̀rù wọn díẹ̀díẹ̀ wọ ẹ ṣàánú wa ní tógètì ẹ ṣàánú wa o.
1: Nǹkan tí mo rí sọ́rọ̀ tó ga ìsọ mi pé bóyá lasma lè ṣe àmọ́ nǹkan tí mo rí sí ni pé nílò láti dá task force padà sí gbòòrò rádàdà ìpọ̀jù ó ṣí pọ̀jù ó ti ń pọ̀jù ó dá o alàgbàlá rẹ borí pé ti ń pè látòní ẹ ló sàá ń bolẹ̀ wà.
2: Ẹ kú ojúmọ́ o.
1: Ọ̀gá mi ṣe wà.
2: Ọwà ó kí lọ́gá wá o.
1: Ṣé ayé
2: lórí ọ̀rọ̀ wọn wò sí wọ́n bọ́ọ̀sì lọ́yẹn?
1: Yes sir.
2: Kò ń ṣe ìbẹ̀yẹn nìkan. Ibù ní Adélọ́dẹ́ kù ní níbi ọ̀nà tó lọ sí àmàdù gbélòwe tàjọ tó bọ́lá tàjọ adélọ́jọ́ bá ti dìrọ̀ lẹ́bà yìí tí tíráfíìkì wà ní junction yẹn láti jáfẹ́ síbi federal hotel wọ́n máa mú wọ́n wòye láti òkè ni àwọn oníkóropé yẹn àtàwọn ìtòláwọn ọlọ́pàá ló ń gọkàdà nínú gbogbo bíi àìyẹn wọ́n máa gbé bẹ̀yẹn ni bẹ́ẹ̀ni wáyé tẹ́lẹ̀ fi pè láàárọ̀ yìí ṣe rí ọ̀nà victoria island tẹ bá ti kọjá civic centre síwájú díẹ̀ bẹ́ẹ̀ níbẹ̀ lọ sọ́nà lẹ́kì padà kọ̀ láti bóyá law school ṣe ayé láti gbogbo bí 1004 ọ̀dọ̀ yẹn ti bàjẹ́.
1: Ẹ amọ̀ ẹ tẹ́lẹ̀ oṣù máa ń bàdíwe.
2: Oṣù máa ń bàdíwe ó ti bàjẹ́ ó ti wá bàjẹ́
1: sí. Ojo yẹn ni ẹ gbọ́dọ̀ mú sọ̀tì kẹja long lánàá ni ìkẹja ló ògo ìta náà tó tún wá ṣe fa ẹ̀kún omi ó tún àṣírí kẹja long gbogbo ti bàjẹ́ ọ̀dà wà bẹ́ẹ̀ oṣù máa ń dà bàdíwe náà kò kú sí ẹ kò sí ilẹ̀pá ń bẹ̀ lámọ̀ ń bẹ̀.
2: Ọ̀nà
1: fẹ́ẹ́
2: pé tó torí pé kò
1: kéètì
2: mọ́ ni àbí kí ló
1: ṣẹlẹ̀. Ìbéèrè lánìí ẹ o. Àwọn session àbí SEC.
2: The business hub of Lagos.
1: Hey, ó dà.
2: Ní báyẹn o.
1: Ó dà sà, ẹ ṣe. Àlémìṣe ń sọ, bó bá yá wa, á pè fún àwọn tassels.
3: Ṣébí.
1: Á bá wọn wí ni nǹkan tí mo mọ̀ tó dá mi lójú nìyẹn. Ẹ dákun, ẹ jẹ́ polówó ọ̀gá mi, ẹ dákun ṣe pàtàkì ìyàn dáadáa ni wọ́n o.
4: Negotiants, it's time to take responsibility for your landed property and contribute to the continued development of our Great Lakes State. The Legacy Land Use Charge 2026 is here. If you own or are responsible for a property in Lagos, remember to pay your land use charge promptly and through the designated official payment platforms. Why wait until penalties to accumulate? Pay on time. Stay compliant. The goal is payment, not punishment. Let's join hands with Governor Babajide Olusola Sanwo Administration and continue to enjoy massive infrastructural development. Better negotiations. Don't delay. Check your land use charge obligation. Your payment through the designated official channels and keep your payment evidence safe. Do your part. Let's build Lagos together. Igbega Leko Ajumose ni. Announcer, Lagos State Ministry of Finance.
1: Alabasegun.
5: Okay.
1: Yes, sir.
5: Bẹ́ẹ̀ni, wá sí Kòròdú wá kò sí wàhálà kò sí wàhálà.
1: Ọlọ́run
5: ṣe. Mo wà ní 3 hours bìdì ẹsẹ̀. Gbogbo ọ̀nà wá jágere Mycleft. Orí Mycleft yẹn kò sí odò fún mi rárá. Gbẹ̀dúrọ̀ kò sí odò. Alápẹ̀rẹ̀ gbogbo ẹ̀ ọ̀nà free. Mo wà ní.

0: wojú ara wọn lórí kíni bí Yorùbá ọ̀rọ̀ ajẹ́
1: gbọ́. Ẹ̀fúra ìfúra lògùn àgbà. Ẹ̀fúra ìfúra làgbọ̀gùn pásá òfúra pásá jẹ́ náà jọ fúra jáàjì bólé ọba fúra òlé ọmọ kò. Ǹjẹ́ jẹ́mọ̀ pé àwọn aṣẹ̀rùbàlú àti àwọn tó yẹ pé wọ́n ń fún wọn lọ́wọ́ wọ́n máa ti bẹ̀rẹ̀ sí ní fẹjú kẹ́kẹ́kẹ́ tí wọ́n ti ń gbẹjú wo àwọn ilé ẹ̀kọ́ báyìí àti àwọn ibò míì tó yẹ pé ó jẹ́ bí ìkórajọpọ̀ àwọn èèyàn náà ló jẹ́ pé wọ́n ń fẹjú wò láti rí pé wọ́n kọlu àwọn èèyàn àwọn ọlọ́pàá ló sọ bẹ́ẹ̀ láàárọ̀
0: yìí. Gbogbo àwọn olùdìbò jáde wa Nàìjíríà ẹ máa wo àwọn olóṣèlú dáadáa o àwọn àlérí tí wọ́n ń tarí síta yìí. Ẹ yára láti gbọ́ra ẹ̀ lọ́ra láti fèsì sọ́tàn tìlú Sokoto ló pàṣàmọ̀ ọ̀rọ̀ yìí.
1: Wọ́n ní àfàìmọ́jọ́ lọ jó òpin pẹ́pẹ́ tí ogún ọdún bọ̀ wá kọ̀la ìbẹ̀rẹ̀ kì í ṣoníṣẹ́ ní bá ṣe dópin náà lágbàlá. Ẹgbẹ́ òṣèlú APC àti àwọn ìgbìmọ̀ tó yẹ pé ń polongo fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ẹgbẹ́ òṣèlú APC wọ́n máa ti bẹ̀rẹ̀ iṣẹ́ o wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ ní ìpínlẹ̀ Sokoto wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ ní ìpínlẹ̀ Èkó kódà nígbà tí wọ́n wá sí ìpínlẹ̀ Èkó wọ́n dé ìgà àdúgọ̀ràn ní ààfin ọba Liwan Babangida Akiolu kí lọ́ba sọ ẹ gbọ́ láàárọ̀ yìí.
0: Ààrẹ ilẹ̀ wa Nàìjíríà sọ Bọ́lá Ahmed Tinubu ẹ ti mọ̀ mí látànà títí dọ̀nù pé mi kì í parọ́ lórí àwọn iṣẹ́ àkànṣe tí mò ń tarí síta ní agbára ọlọ́ba bí ìkúdúrà ti láì tọdún tó ń bọ̀ nítorí kápálá o. Ìyẹ já sí pé ẹ tó rí ọ̀pọ̀lọpọ̀ lérí ìkádà ló sì sàwọn.
1: Wọ́n ní gbèsè olóògùn méjì bíi ká sanwó fọlọ́wọ́ ẹni tá a bàjẹ́ lówó kò lè sinmi. Ǹjẹ́ jẹ́mọ̀ yìí pé owó kan tó ń lọ bíi bílíọ̀nù 1,129,000,000,000 naira. Ó ní ìjọba àpapọ̀ ń gbèrò báyìí láti kọjọ láti lè fi yanjú gbèsè tí wọ́n jẹ àwọn àjọ tó ń pèsè iná lórí ìwà Nàìjíríà tá a mọ̀ sí Genco.
0: Ìjọpọ̀ nílé ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ wa Nàìjíríà Adọ́fàdé Ẹyọkanni ilé iṣẹ́ tó dúró ilẹ̀ wa Nàìjíríà ló jẹ́ kó di mímọ́ o.
1: Ibi tí ẹni méjì bá ti jà báyìí kókó bẹ̀ ńìyà ó jẹ. Ìyá máa ń jẹ wá gbogbo ọmọ Nàìjíríà àti ọmọ àgbáyé lọ́rọ̀ nípa ìjà tí ń wáyé láàrin orílẹ̀-èdè Amẹ́ríkà àti Iran. Ní báyìí wọ́n ní owó epo rọ̀bì lágbàáyé tún gbórí sókè ó lọ sí $119 èyí tí wọ́n ń pè ní $109 fún àgbá kan tẹ́ ń pè ní bárẹ́ẹ̀lì.
0: Ẹ bá ní kílò tó rò nìkan kọ́ ló máa gbébẹ̀ o. Alákòóso fún ẹ̀pẹ́ Kingdom barista Omodele Ibrahim ló ń sọ pé gbogbo ẹ̀ka àjọ ilẹ̀ wa Nàìjíríà lóru ara ajé yìí tó ń tiri bí omi ọkà pàápàá jùlọ lórí owó ìrànlọ́wọ́ pẹ̀tró tó pé ìjọba tí wọ́n yọ kúrò wípé pẹ̀kọ́ àjọ kan ni o a gbọ́dọ̀ ṣàdúrà lọ́pọ̀lọpọ̀ fún ọ̀rajà kó lè má polókè lára.
1: Mo gbọ́ mo pé ẹnìkan gbẹ̀nà ẹlẹ́sàn jogun ẹnu ìbáná la fi kọ méje. Jẹ́jẹ́ mọ̀ ìpẹ́mọ́ ilé ìgbìmọ̀ aṣòfin kan tó ṣojú ẹkùn ìpínlẹ̀ Bọ́ṣímà ti fi ara ẹ̀ka tó ń sọ nímọ̀ ìpẹ́ dákun ẹ̀yin tẹ́ jẹ́ ẹ̀ṣọ́ elétò ààbò ẹyẹ mi wò dáadáa. Wọ́n parọ́ mọ́ mi ní o pé bóyá mo ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn tí ń jiyàn gbé àtàn tó ṣẹ̀rú bà lórí ìwà Nàìjíríà tí wọ́n bá dayín lójú ẹ̀tọ́ pinpin mi wò dáadáa.
0: Bánà bá ń ṣẹ̀ṣẹ̀ gba ẹ̀rọ máa wọ̀ ọ̀tọ̀ lórí jẹjẹrẹ ọ̀nà ọ̀fun tó pé gbòde kan ní ìpínlẹ̀ Zamfara kọ́lẹ̀ báyìí ni pé èèyàn 44 ló ti dágbére fáyé àwọn tó wà nílé ìwòsàn náà kọ́lọ̀ ọba fún wọn lálàáfíà.
1: Kò sí ntọ́kùnrin ṣe tóbìnrin ò lè ṣe o kódà wọn lọ́pọ̀ gbàgan tí obìnrin bá láǹfààní àti dépò yóò tún ṣe jùbọ́kùnrin ṣe lè ṣe lọ. Jẹ́jẹ́ mọ̀ pé obìnrin 73 lọ yẹ pé àwọn náà ń bẹ lára ẹ̀ tí wọ́n díje du ipò ọmọlẹ́gbọ̀n aṣòfin báyìí ní orílẹ̀-èdè wa
0: Nàìjíríà. Jákèjádò àgbàlá orí Nàìjíríà náà gbẹ̀yìn àwọn ọlọ́jà káràkátà wọn kí láàárọ̀ ti tò ní pé ìnira ìfẹ́ pọ̀ jù.
1: Ìṣẹ́ òṣùwọ̀n àmúṣeré òṣòṣù àmúṣàwàdà jáfẹ́jì ọ̀bàrà ti ń gbọ́lá táyé rìn. Ìṣẹ́ ò ní ṣe wà lórílẹ̀ wa Nàìjíríà. Jẹ́jẹ́ mọ̀ pé ìjọba àpapọ̀ ètò iléeṣẹ́wọ̀ ẹgbẹ́ kan tó gbé kalẹ̀ wọ́n ní wọ́n ti fẹ̀ ju rẹ̀ lọ sí ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìpínlẹ̀ Enugu kódà tó dórí ìpínlẹ̀ Kebbi báyìí. Wọ́n ní ó kéré tán àwọn 6,000 ọmọ Nàìjíríà tí wọ́n jẹ́ ọmọ kéékèèké náà lọ yẹ pé wọ́n ń lépa láti pé kí wọ́n lè di oníṣẹ́ lọ tí ìṣẹ́ òun ò sì tí ó sì sá kúrò lù.
0: Ìtura gbọ́dọ̀ bá ẹkùn kọ̀ọ̀kan ní orílẹ̀-èdè wa Nàìjíríà lórí ìdàgbàsókè aṣíwájú Bọ́lá Ahmed Tinubu fún àjọ ẹlẹ́kùnjẹkùn ní owó ńlá láti jẹ́ pé wọ́n lò fún orílẹ̀ Nàìjíríà.
1: Lánàá òde yìí ọ̀pọ̀lọpọ̀ ilé ẹ̀kọ́ sílẹ̀kùn àwọn akẹ́kọ̀ọ́ wọlé ṣùgbọ́n àwọn òbí wọ́n máa fi kàhánù lórí kíni wọ́n ní owó ẹ̀kọ́ owó gbẹ̀kọ́ owó àwọn nǹkan èlò táwọn ọmọ akẹ́kọ̀ọ́ ń lò wọ́n ní ó kàn gbowó lórí ni bẹ́ẹ̀ sì rèé owó ọ̀wọlé sí àpò àwọn.
0: Lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ondo àní Sinkamo àwọn ọlọ́pàá ti gbé ẹni tó ṣe àgbo ìbílẹ̀ wọ́n gbé tìmọ́lé o torí pé àwọn tó dágbére fáyé lọ bíi 22 ní ìpínlẹ̀ Ondo.
1: À ń kó ohun ìjà olóró wọlé wọ́n lọ́ máa fò fẹ̀rẹ̀ sí i. Ǹjẹ́jẹ́ mọ̀ pé 84% òun náà ló ń sọ nímọ̀ pé àwọn èròjà tó yẹ pé wọ́n kó wọlé sí orílẹ̀ wa Nàìjíríà ló ti gbèrú sí kódà wọ́n ní owó rẹ̀ ti lọ sí bíi 165 billion naira.
0: Ọmọ olúyọ̀lé wọn fẹjọ́ kan sùn yìí o ẹ mọ̀ sọ wípé mo láṣẹ jù mọ́ tó lè sáàní lọ lé báyìí nítorí ìbọ̀dún 2027 ìjà dé láàrin àwọn mọ́gàjì nílùú Ìbàdàn Olúbàdàn àti ìlú Ìbàdàn ó ti dá sọ̀rọ̀ yìí.
1: Àwọn aṣẹ́fẹ̀yìntì wọ́n gbọ́dọ̀ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí kíni wọ́n ní owó kan tí wọ́n jẹ àwọn aṣẹ́fẹ̀yìntì ní pápá àwọn tó ń ṣe fún iléeṣẹ́ ọlọ́pàá fún Nàìjíríà Airways wọ́n ní inú àwọn ọdún pàtàkì.

0: tẹ̀síwájú bọ́dẹ fẹ́m lọ́wọ́ náà yẹn dot nine rédíò fẹsọ̀wápọ̀ tó kárí ayé sábàdí abala àgbẹ̀ ò láàárọ̀ ìkìlá fẹ́kẹ́ ìmọ̀ máa ìmọ̀ báyọ̀ jọ̀gbọ́n lọ́ọ̀dẹ kájọ forí korí fi kun lukun lórí ẹ̀ orílẹ̀-èdè tó bá fẹ́ ní ìlọsíwájú ọ gbọ́dọ̀ sa ipá lórí àwọn ọ̀dọ́ yàtọ̀ sí pé ọ̀dọ́ wọn jẹ́ àgbà lẹ́yìn ìwá ọ̀la àti ọjọ́ ọ̀la ọ̀dọ́ gan ló ń so orílẹ̀-èdè ró torí pé wọ́n ní korí fi kun lukun lórí ẹ̀ orílẹ̀-èdè tó bá fẹ́ ní ìlọsíwájú ọ gbọ́dọ̀ sa ipá lórí àwọn ọ̀dọ́ yàtọ̀ sí pé ọ̀dọ́ wọn jẹ́ àgbà lẹ́yìn ìwá ọ̀la àti ọjọ́ ọ̀la ọ̀dọ́ gan ló ń so orílẹ̀-èdè ró pé wọ́n ní ọmọdé ní máa múlé bàbá ẹni dúró déédé ọ̀dọ́ ló máa mú orílẹ̀-èdè dúró déédé kí a wá rú àwọn ọ̀dọ́ lágbára kí wọ́n níṣe iṣẹ́ akínní ní orílẹ̀-èdè gbogbo àwọn orílẹ̀-èdè tí wọ́n bá fẹ́ ní ìlọsí wọ́n gbọ́dọ̀ rí pé gbogbo àwọn ọ̀dọ́ tó bẹ́ẹ̀ náà lọ jẹ́ pé wọ́n ní nǹkan tí wọ́n ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ òòjọ́ tí wọ́n máa mú nǹkan wọlé fún wọn nípa ètò ẹ̀kọ́ nípa iṣẹ́ nípa eré ìdárayá àti báńbáń lọ ọ̀dọ́ máa ń níṣẹ́ lọ́wọ́ ṣùgbọ́n ya lẹ́ pé ní orílẹ̀-èdè wa nàìjíríà tá a wà yìí ọ̀pọ̀ ọ̀dọ́ ni ò níṣẹ́ lọ́wọ́ o wọ́n ń fẹsẹ̀ ròrú káàkiri ni bẹ́ẹ̀ lọ̀pọ̀ nínú wọn ló jẹ́ pé ohun tí wọ́n yàn láàyò ni àti máa bá àwọn èèyàn lójú ntọ́pọ̀ yàn láàyò láti máa yẹ̀yẹ́ àwọn èèyàn lójú ọ̀nà pé gbọ́dọ̀ fa lówó fún wa lówó fún wa lówó wọ́n sì ń lo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ gẹ́gẹ́ bí ìjàngbọ̀n òṣèlú wọ́n ń dá wàhálà sílẹ̀ bí ìjọba ṣe wá ń pinnu oríṣi ọ̀pọ̀lọpọ̀ ìdàgbàsókè ọ̀dọ́ pé wọ́n dàgbà pinnu tí àwọn ọ̀dọ́ ọ̀bá níṣẹ́ lọ́wọ́ tí wọ́n bá dé ìbá ìparí wọn lágbára bí kọ̀ tí èbó tẹ̀ náà kọ sílẹ̀ ní ìbàdàn.
1: Ní ìpáfà tó lóòótú tari sí ìbàwọ̀ mú mẹ́rin kò burúkú bàjẹ́ ọba àbàdàn ní sùúrù lọ́pọ̀lọpọ̀ ń tari ojú òkú omi síta wọn ní bàbá rẹ̀ kàkì yá bọ́ọ̀lù ká fúnra rẹ̀ ẹ̀mí máa ka scorn bí ìbàdàn kò sí orílẹ̀-èdè tó jẹ́ pẹ́ẹ́ ní ìdàgbàsókè láìjẹ́ pé àwọn ọ̀dọ́ wa ní ìkìmí gbogbo ẹ̀ lólùfẹ́ kókó lóògùn ẹ̀fẹ̀ ẹ̀ já mọ ìrírí láàárọ̀ tòní mọ̀rán tẹ́ ní fún àwọn ọ̀dọ́ lọ́pàá ti

0: kíkọ ló ń ṣe ọ́ tí ò jẹ́ kó o gbádùn àgọ́ ara rẹ tó mú kó o máa pè yí balùwẹ̀ ní alẹ́ láti tọ̀ bí o sì ní ìrora nísàlẹ̀ ẹkùn rẹ tó bá rí bẹ́ẹ̀ àwọn àdójúkọ yìí lè jẹ́ àmì àìlera prostate enlargement ìsétọ̀ ṣùgbọ́n ẹ má mekọ̀ rárá ọ̀kí prostate wà fún yín ọ̀kí prostate jẹ́ èròjà ìlera láti wá ojútùú pátápátá fún ẹ̀sọ̀ ìsétọ̀ prostate enlargement a máa ràn yín lọ́wọ́ láti mú àdínkù bá ìrora ká lè tọ̀ kó já gaara kára wá sì lè bọ́ sípò gẹ́gẹ́ bí ọmọkùnrin prostate la gbé jáde pẹ̀lú ewé àti egbò tí ò ní kẹ́míkà nínú rárá èyí tó lè fúnni ní side effect bó ṣe ń dènà àìsàn ìsétọ̀ lára ọkùnrin ló tún wagbo dẹ́kun fún pátápátá bẹ́ẹ̀ ni àlàáfíà prostate jẹ́ nǹkan pàtàkì má ṣe wòórí ọ o bẹ̀rẹ̀ ìtọ́jú ara rẹ pẹ̀lú ọ̀kí prostate ẹ kàn sí ọ̀kí herbal mixture ní 296 ní tara mohammed way opposite mobology train station yaba lagos ẹ sì lè pè wá lórí +234 810-0098-105 website www.okherbal.com ọ̀kí prostate ìlera prostate rẹ àlàáfíà rẹ ni.
1: Every new day is an adventure where each moment is a chance to be active, grow, and learn.
2: Look, Mom, I'm getting better every day.
3: You sure are. I am so proud.
1: Support their growth with Electrogrow 4, which contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
2: This is my favorite.
1: Let's help support his growth. What to grow for? Grow active. Grow ready.
4: Iwe, actually, we. Owe keko. Eh, eh, eh. Ibusun ko.
5: Yami, iwe ibusun. Ti mo susi nene ati shade ni mo fe o. Muka.
4: Oti mo. Ewe no ni jare. Ba a shen shet ba wama wa shima akwada sile iwe won. E roti wipe. O mo to pasu unu ala afia. O di dodo o bibi deni nu eko re. A wano kita ti e jeri wipe. O unu je o koni nu to mo deni nu. La si jafa fani nu eko won. Nino ibusun muka. Fu a wate ko la yo lo ni.
1: Muka, adding comfort to life since 1959.

0: Oko nu we royin te si waju Monday FM lawa 92.9 radio feso apo to kari aye radio feso apo to nle ye gbo lori ategun bi awon ile eko se n wole pada le igba ti awon akeko ti lo si simranpe jeje mo pe oba laye inu ni sasa ti le sasa oba nesuro ati do ogoro nbi won ma ti gba awon obi ni moran won gba awon alagbata moran o ipe ki won ma fi oro to dun oro tutu kon ma fi bo awon mo nipa je ki won ni igboya ninu ara won pelu awon oro akin na ni ko fi gba awon na ni moran o oba laye onu ifowalerin o ti won se pelu awon niroyin bi awon akeko se n wole won ra webe si awon obi pe ki won gbianju lati jina si awon iwa a ma fi omo kan wi omo won ni ka ba fi omo wi omo eyan o lu papa o won ni gbogbo omo pata na je pe olorun da won to da kalu pelu ebun re gbogbo omo pata olorun fun won ni ogun ati nda won gbogbo omo pata olorun ti gbe kale lodo ti kalu ku ti o gba to je pe yo jeun won ni awon obi gbodo fi aisle fa awon omo lati ri pe won ko eko nipa bi won se lagbara won ki se pe ko ma kan pa pe se oro omo lagbaja ni se wo ri ta se bo re ni lagbaja o gle ti won na o se bi te won ni o yato tori pe ebun ototo lo mo gbe wa sile aye obo ogun bi ti wa tu ten mo bi pe bakan na ti awon bi to ba tin ko mo ko ma kon ni iwa tori pe iwa lo se koko ni gbese aye da o iwa eyan ni mu ni gbobi kale ta popo iwa na lo se je pe imam ko gbianju lati ba yan wi won tori de yi to ba je pe on ba fe ni lo si waju gbese aye re iwa ti banku to je po je iwa to ko lati odo awon obi re o na no je ko ni igbega ati igbe laruge ni gbese aye re won gba awon obi ni moran gidi pe ki won ko awon omo won ni eko ba se wo omo luabi lawujo won tori opolopo obi nlopo omo ti ayiko omo ni wo omo luabi lawujo na lo je ki awujo ko da bo se da yi won ni egbianju ki se pe iwe eri nikan o to iwa se pataki ngbo bi ta ba ti bara wa laye oba laye na tu wa tesiwaju won kese awon obi pe kon se atileyin fun awon omo won daada won ri pe awon omo won na won wo awon kan ni awoko se loke kon tun ki awon obi na tu wa ra won ge bi awoko se fun awon tori pe wa ti awon obi na ba hu na lo je pe opolopo omo ni won ma gunle won tenu mo wi pe opolopo awon omo na lo je pe won keko ton tun le keko sugbon opolopo nkan ti awon omo ma nku ni wa lode ni awon nkan ton ba ri lowo awon baba ati iya awon tori de enu e hu atoda eyin obi ki omo ba le ri nkan to da de ba lowo yin nigba ti won so nipa ipo awon oluko ati ipo awon oluko lara awon omo oba laye na sapejuwe awon oluko ge bi obi keji to pe on na ni ajosepo lati je ki orilede ko do dede ohun ti oluko ba ko omo nle eko omo oni gbagbe ohun ti oluko ba fi le omo lowo na lomo ma gbianjo ohun na ba deta lati ma wi pe nkan ti oluko wa to ko wa leleyi won wa ra webe si awon oluko pe gbogbo igba te ba tin ko awon e ma se pelu oju anu e si ma se suru pelu won be ni ke je ki awon omo won yi te nko e je ki won je ore yin tori pe omo ta nko le ni awon bi to le do la no se so di mo pe anjorin ni mori olowo se ko ye pe omo ten ko ten wo ni omo keke ni kekere ni yara kawe yin na lo je pe yo pada aso yin na de yin leyin wa ola obo ni sasa ni keyin won wa gbe adura nla kale won se iwure to gbopon fun aseyori awon ti won je awon akeko ati awon obi won ni sa ati awon akeko se wole olorun ba loje ni yo da bubu won koko nu we rin o ntesi wa
1: koko nu ele sa bodo fe na lo je pe o ntesi wa di bo se nko ni oni sasa emi si tun wa ni ipele to sasa na ipele eko na lo je pe wa ilu eko aro mi sale egbelegbe
2: won ro pe ipele kaduna lo
1: nure to ngogo ti nda ko buruko ba je o nje da pele se na ta to sakoso ogba to je nle wa ni je oni ka ma fura o wi pe fufu le so erin bi pare eke ba si ti baje ile erin do fun ni o wi pe eyin rira ko gboro gbe ke ore eke ko da ko gboro gbe wa di eyin o lori awon ogbe yin a fo mu a fo te ko ngode kan ko mo da bi ipolo oja won na gbe awon igbese kan ni ko pe en lo si ojuwoye ma ke en lo si musin ni ilu eko bi ba se yo so la yo gbo n wa pe akesi ogun fo yin kan te ba so di gadi alaro erika wi pe fura lori re o ba si ni aye dodo lo ja pe ani ojulowo n te ba fi ma fo yin ko je ojulowo o sekile joyan ibeke yo tan ninu kara nu e di gadi alete na kara ro
0: koko nu we royin te si waju eni kan lomo o won ni ko luwa ko ma se fi ko ma fi se na eso to gbogbo e ti to gbogbo olorun ba lojin ko ma fi kan wa tori eni eso ba ko lo nton yo ju gba se se bi ope tin na mu ni bi awon ile eko se n wole pada lanode nje jamo pe ile ise akuso eto lera ni ipile Zamfara won ma kede bi pe awon eyan 44 ni won ti ku lori arun jejere ona fun to je pe o n kolu won ni apa bi kan ni ipile na en to jo dari eto ilera ni ile ise akuso eto lera dr Yusuf Haske ona lo n so re dimo lanode yi oni ile ise akuso eto eko ti mo ijele science ati mo ero gbalode bi pe won ti so dimo pe ile eko gbodo wole pada ni ipile na tori arun yi bi se n bele bayi ati pe ba se ri pe awon mo keke won ku yi pe o lewu jojo o wa so dimo pe ile ise ton se akuso eto eko akuso eto lera ni ipinle na ipe won ti ni akosile awon eyan to je pe won ni arun na to je pe won ti lo si bi 63 oni nínú àwọn 367 yìí pé okòólélọ́ ọdún 320 lọ jẹ́ pé wọ́n sì wà níbi tí wọ́n ti ń tọ́jú wọn tí wọ́n ti gba ìwòsàn tó sì jẹ́ pé wọ́n ti gbádùn báyìí tí wọ́n ti dá wọn padà sílé ọwọ́ à ń sọ dímọ̀ yìí pé nínú àyẹ̀wò àti àwọn ibi tí wọ́n ti ń ṣe àyẹ̀wò tí wọ́n ti ń gba àyẹ̀wò wọn wọ́n rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló sì jẹ́ pé àwọn nǹkan tí ó jẹ mọ́ àrùn yìí ó sì ń bẹ lára wọn ọwọ́ à ń sọ dímọ̀ wípé iye ọlọ́run bá kọ́ ṣàánú fún wa ni àwọn nǹkan kan tó yẹ ká sá fún ká jìnà sí tó yẹ kó lè mú kí àrùn yìí kó bá wa àbí kó bọ́ sí wa lára ó ní aláti gbìyànjú àti jìnà sí o pàápàá jùlọ kárí pé à ń wà ní ìmọ́tótó nígbà gbogbo arábìnrin kan tó yẹ pé ó ní ọmọ méjì arábìnrin adénìkẹ́ adésómọjú wọn sọ nímọ̀ pé àwọn láti máa gbìyànjú láti rí pé àwọn sa ipá wọn bí àwọn ọmọ bí wọn ṣe yẹ pé wọn wọlé padà ó ní jẹjẹrẹ wọn pé nígbà tó ń de ilé ẹ̀kọ́ wọn bá ní wọn ti fi ìdá ogún kún ìdá ogún ní ọgọ́rùn-ún wọn ti fi kó owó ilé ẹ̀kọ́ àwọn irú àsìkò yìí kó kù díẹ̀ káàtó bẹ́ẹ̀ náà ni ẹlòmíràn tó náà jóbi arábìnrin precious evyong ó sọ nímọ̀ pé ilé ẹ̀kọ́ tọmọ ń lọ jẹjẹmọ pé ẹgbẹ̀rún lọ́nà márùnlélọ́gọ́rùn òun náà làwọn san tẹ́lẹ̀ ìgbà táwọn ó dé báyìí sí wọn ó ti di ẹgbẹ̀rún lọ́nà mọ́kàndínní àádọ́jọ 149,000 ọdún jẹ́ nǹkan tí ó dùn ún jọjọ bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ òbí ń sọ̀rọ̀ láàárọ̀ tí wọ́n ń ké gbàjarè tí wọ́n sì ń ké pé ìjọba tẹ́ bá lè ràn wá lọ́wọ́ yóò máa dá o torí pé bí ilé ẹ̀kọ́ ṣe ń wọlé padà wọ́n ní owó lọ sókè gegege òun náà lọ bá dé o kọ́ lọ́wọ́ ṣe àánú fún wa kọ́ ràn wá lọ ẹ̀ lọ́gbọ̀n ìwé ìròyìn nation láàárọ̀ yìí ẹ bá ròyìn.
1: kò ń kọ ọdún ilé iṣẹ́ bọ́ọ̀lù ẹ̀fẹ̀ náà rọjá pé ń tẹ̀ síwájú aláfíbọ̀ làwọn ìròyìn wa láàárọ̀ yìí òdì tù wà rọjá pé mi náà kọjá sínú orin daily trust mo sì lọ sọ́dọ̀ sultan tìlú sokoto ìyẹn babawa muhammadu zahra abubakar 3 tó jẹ́ pé ń gbọmọ rédíò nàìjíríà níwọ̀n tó nípa bẹ́ẹ̀ ni pé ìpolongo ìdìbò ó gbòde kan ó ní ẹ lajú yín o àwọn tí wọ́n ṣẹ́jú sí kọ́sọ́mà ẹ̀wù wọn dáadáa o ìyẹn débi ìrora àti pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé ó ṣe ìlérí aláǹgbá tẹ́jú pé ń gbàgbá dépò tán gbogbo ìlérí àwọn ò ní mú sẹ́ ó wá tún pé àwọn olóṣèlú tó fẹ́ díje fún bùkọ́ tàbí

Sunday Olamide, tó ń pọ ọdún kan kó pọ̀ ọdún ìjìnlẹ̀ gan tí wọ́n jáde láyé. Nípa ọmọ fún ọlọ́run gbogbo tó fi sáàrì aya ọmọ ọlọ́run àlàáfíà. Ẹ̀rín ọlọ́run tó bí ọdún ìbí mi dúró. Ẹ̀rín tí bàbá ọkọ̀ sọ̀rọ̀ ọmọ ọba ọlọ́run kó di ọdún ìwé. Wọ́n sọ fún gbogbo ènìyàn wípé bàbá ọdún kọkàndínlógójì tó ti lọ sí inú ilé rẹ̀. Ẹ̀rín ọlọ́run sọ̀rọ̀ nígbà ọ̀rẹ́ rẹ̀. Àpàjù láyò ní àjèjì. Ọlọ́run àti aya wọ́n ṣe lédè lẹ́yìn wọn.

0: tẹ̀síwájú lórí ẹni bá pawọ́ báyìí lóyún máa ń dùn ni
1: mọ́ sí wá la pàtẹ mọ́ta tó tún wá kiri omi tó tún wá sọ́ọ̀tì
0: níṣe lásán lágbára ọlọ́run bá.
1: Ìkánú àwọn olólùfẹ́ wa rédíò kọlà ni ó ti mọ brọdà láwálé Majid Lawal yóò rọrùn ní ajagbàdì wọn ní ní ẹjọ́ òbí rẹ̀ àádọ́ta ọdún wọ́n sọ pọ̀lọpọ̀ lọ́la àti ní àlàáfíà rà kò jùlọ ẹ̀nà
0: Abdulmajid Lawal
1: yóò rọrùn
0: bàbá Baraka yóò rọrùn
1: òun náà ló lóògùn lé.
0: Ó wálé àwọn tó lógún káàkiri.
1: Àwọn ọmọ ológun tọ́dọ̀ ti
0: ní sọ́bí a. Mo sì máa bá kan lọ́wọ́ ẹ̀ kí wọ́n bá ń lé àwọn.
1: Mo ti ẹ̀rán kan lọ sí ọlẹ́yìn òkè òkun ní ọ́fíìsì kan ní yóò ti mọ̀ sí oúnjẹ ibi ni. Ológun ẹ̀ mo fìwé ránṣẹ́ sí ni mo fi sẹ́ inú rẹ̀ pé kó mo lọ bẹ̀rẹ̀ ológun ẹ̀ látọ̀dọ̀ tó kọjá. Ó ṣeé ṣe kọjá pẹ́yìn náà lọ́pàá jẹ́. Mo fura sí ọ ni o jẹjẹ mi mo jókòó
0: mi ò lóògùn
1: mo sọ fún bálẹ̀ ilé òkèlè òfò mi ni ológun saudi ni mo kàn ránṣẹ́ ni mo lè fìwé tolórí
0: bẹ̀rẹ̀ mọ́jú
1: sẹ o tóbi
0: o tó
1: jẹ kí ló ń rí gbà nukọ ọmọ ẹ̀jẹ̀ ológun kí ló sì rí lẹ́nu ọ̀rẹ́ wájà mọ kàtẹ́jú sẹ wàhálà rẹ ọyà ìwọ ló tó rí o.
0: Sọmọ pé ológun ẹ̀yà ogbó ni.
1: Ọdẹ
0: jágbà
1: gbé ẹ ó dàlàyé bàbá ọ̀rọ̀.
0: Ọba àbáwa kábíyèsí ọba nasolai ogunrunbi babatunde lawa oníṣàṣà tí lè ṣàṣà
1: kí ọ sọ
0: wọn ni wọn kì mí
1: fún ròyìn tó kọ lẹẹkan ṣùgbọn kó tó ká bọdì èmi mo mú àkórí ìròyìn
0: àlójò wò ni ẹ
1: àwọn gbọdọ kí èmi náà padà kó tó pa parí kókó
0: yìí
1: èmi bàbá àkórí kò lè rí nǹkan tí wọn kà ó yà kókó ń tẹsíwájú.
0: Àdúgbò lọ́dọ̀ ọlọ́run bá ṣe ń tẹ̀síwájú lórí ètò kókó onú wẹ́rẹ́ láàárọ̀ yìí akíngbọ̀n ẹ̀jẹ̀ wà létẹ̀ gbádùn wa láìpẹ́ ìgbàgbére.
1: Ìyàwó rẹ̀ wẹ̀.
0: Madam Salis náà ṣe wọ́n pe àtẹ̀jíṣẹ́ kan náà ní kí n má jẹ ológun lọ́pàá mi lẹ́yìn.
1: Ó sọ pé o ti ń jẹ tipẹ́ láti ìlú òkè ló ti ń jẹ bọ̀. O
0: jẹ tipẹ́ ológun ó dùn mí.
1: Gbogbo òsì tún lórí gbólógún yín bá ti sọnù ọ̀dọ́ tó ti lẹ́yìn.
0: Ara o mo alako ba ni o
1: yoo ọ oluwọ lo n gbe
0: ni o ko le to yẹ ko tàbí ṣe ìbàdàn.
1: Ọjà tẹ̀síwájú.
0: Adúgbò ọgbẹ́ ń tẹ̀kùrọ̀ ọjà àtàjẹ́ gbogbo ọmọ àtàlágbọ̀rọ̀ lọ́wọ́ bá olóòtú wa wàídá tupa gbọ́ àti abiodun ìlú gbajú tó wà níbí pẹ̀lú olóòtú àgbà gbẹ̀ngà fatili
1: headmaster abrafio.
0: Ìwọ ló ṣe fi yẹn kún.
1: Ìwọ́gí àpá lọ sọ wẹ̀.
0: Nurudeen Ayo ó wálé Salaudeen ọmọ wa ní ayé tó ro kìnìjà ọdúnlẹ̀ kájọlá ní òkè òkun kúnlẹ̀ Ọ̀yọ́ ló wà ní ẹ̀rọ lóúnjẹ tó jẹ́ ọlálẹ́kùn olówókọ̀ mi ẹjẹ́ kí àwọn abalagbé.
1: Ọlálẹ́rẹ́ àgbẹ̀ ilé ọba ìlú ìlọrò ọlọ́run ọba nìkan ni ó sànù wa ní Nàìjíríà yìí torí ọ̀rọ̀ yìí pín sí méjì àwọn ọ̀dọ́ mi fẹ́ ṣe iṣẹ́ àwọn ọ̀dọ́ mi kò sì fẹ́ ṣe owó òjijì ni wọ́n ń lé káàkiri ẹ̀rọ̀nù gọ́ọ̀sì fòkègùn gọ́ọ̀sì fòjìrẹ́.
0: Evangelist Ajisabe Ayomi di agege ọ̀dọ́ ò ṣe fi ṣeré o àìníṣẹ́ lọ́wọ́ àwọn ọ̀dọ́ ọwọ́ àwọn òbí ló pọ̀ sí o nítorí pé ilé ni a ti ń kó ẹ̀ṣọ́ rùde kó tó kan ìjọba.
1: Pásítọ̀ Julius Opabola láti Kétu ìbẹ̀rù ọlọ́ọ̀ba náà ni ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n wọ́n rú ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ lágbára ní orílẹ̀-èdè wa Nàìjíríà ṣùgbọ́n àlọ́la rí àràbọ̀ ẹ̀rù nù.
0: Ẹ káàárọ̀ my honorary doctor Tunji JP èrò tèmi nípa àgbẹ̀ òwúrọ̀ ni pé níṣe ló yẹ kí àwọn aláṣẹ àwọn adarí wa nílẹ̀ yìí ó tètè wá wọ̀rọ̀kọ̀ kí wọ́n ṣe àdá o nítorí pé òrìṣà tí ò bá ní oúnjẹ jíjẹ nínú kì í lérò lẹ́yìn rárá fi ìfúnlọ́wọ́ ọmọkùnrin láti mú ṣe.
1: Ìmáàmù ọpẹ́lọyún ìdókun bàbá òkè o ó ṣe pàtàkì kí àwọn òbí mójútó àwọn ọmọ wọn pẹ̀lú ẹ̀kọ́ tó dára àti iṣẹ́ ọwọ́ tó dára kí ìjọba rú àwọn ọ̀dọ́ lágbára ìyókù gé dànù.
0: Ẹ káàárọ̀ Bọ́ńdù FM Alájò Olóyege àti JP gbogbo lérí àwọn olóṣèlú lásìkò ìpolongo rò pé a ó pèsè ṣe yanturu gan máa ń fa lọ́pọ̀lọpọ̀ gbà ṣùgbọ́n ní kété tí wọ́n bá ti lù wọ́n tán ó parí ó tún di ọjọ́ mi ọjọ́ rẹ̀ bẹ́ẹ̀ àwọn kan dé ọjọ́ orin wọn kò látàrí pé kí wọ́n bá tètè fi iṣẹ́ sílẹ̀ ìyẹn náà jẹ́ kan ìgbà tí irúfẹ́ nǹkan báyìí ń wáyé báwo ni àwọn ọ̀dọ́ ṣe fẹ́ ríṣẹ́ àfi kí ọlọ́run gbà wá ní Nàìjíríà àìmọye ọ̀dọ́ ló ń gbé sabu kékeré gbogbo ibi tí wọ́n bá dé á padà pè yín nìkan lẹ máa gbọ́ ájẹ ọ̀rọ̀ ṣídà láti Ìkòròdú.
1: Yakubu ọmọ Ìgẹ̀nẹ́ láti orílẹ̀ agẹgẹ kú ètò bàbá àbàdàn àti bàbá ìjíò ẹ̀mẹta náà sọ ojú bẹ lọ kó sọ nǹkan mi.
0: Ẹ ká orúkọ mi Ọláìtàn ọba olóyè lórí ni kí ọlọ́run ṣàánú wa pẹ̀lú àwọn ọ̀dọ́ tí ó wà nígboro báyìí gbogbo ọ̀fẹ́ kọ́ṣẹ́ ọwọ́ kò sí iṣẹ́ ọwọ́ rárá olè àti yahoo àti àráìsà tí wọ́n ń ṣe ká gbogbo àdúgbò ni wọ́n ń ṣe ká gbogbo àdúgbò kí ọlọ́run ṣàánú wa pẹ̀lú ìmúkùmù tí wọ́n mu ọ̀pọ̀lọpọ̀ ti ya wèrè kí ọlọ́run má fún wa ní ọmọ burúkú kò sí ìlú tí wọn ò wà. God bless Arọ́dún and Nàìjíríà.
1: Ọmọwé àyíká láti Musulmi Ọ̀gbọ́nà Bible opolopo awon odo na kun riran lowo gba lotun losi se joba apapo joba ipinle joba ibile ni ati awon molegun wa sufu ile wa Nigeria sugbon gba ba ru odo lagbara eh won ba ti gba kan na tan wo si to lo ta so ye ko ri be e je ka ronu
0: alaja bas o le da kobisa lati odo erun igodo lo to ile lati nkeso rode ti abako mo abosi to ajibo ti ye daju ona ti o to yo o na yo mu pare be ni we mo na si so fun wa pe ka fi omo ka ko omo ni ona ti o to ti o ba dagba tan ko ni kuro ni inu re sugbon pupo nu awon omo ni o gboran to ye pe ngba ti won ko ise owo gan ton won se ise owo won ise ni won lo bo si oju ona ti won bere owo lowo awon eyan mo ri omo ore mi kan ni ojo kan to nbere owo to nse high to nfese jele fa awon ni a lapaja kle to fi se bayen o ni se bi awon ti won o kawe ti won se ise agbe o won ni owo lowo repete idi ni e to na fi bo si gboro kolohun o sharu fa Nigeria God save Nigeria alaja base lo ida ko so lati odo ehun
1: igbo olabode emperor lati oregun ki ijoba ru awon odo lagbara ki won le je omo rere leyin wo ola olabode
0: ojupa na bi gan lati lasawaja nibi ti ora awon odo wa nlo nilu yi ko ye mi o owo ojiji ni awon odo nwa boya ki ijoba ma fi agidi mu won ki won ma run ko ma run won lagbara tori enu won ti fe oju ti la si owo lai ni sise rara
1: omo ba iko tun iya jafo oniba oyele ti poju won ni olori alagodo alagodo kingdom iya loja ti lu ko tun alaja san to akiye mi won ni won ru awon odo lagbara sugbon opolopo awon odo ni won ki ronu o ye ki awon odo ronu e wa dan wa wo gbogbo awon loja karakata ni ipinle eko ero wa lagbara wo ni osi lowo wa yo rorun fejoba
0: e ka ro eyan ojogbon mejeji emi ni ogbe ni yin ka jaji lati ko ko ye oke matogun eh ko ye oke matogun lamberia nipa oro lamberia nipa oro technical
1: dasi ni o mo sa tun se fe gbon mo wo lu
0: ni
1: lo won le ko je pa won be kan la pe ni kini kan to ti mo fe pe ni be nbe ti mo pe bembe o se nwo mi o se nwo mi ba du pe fọlọ won papa to se o lo to n gbe oju ni o mo gbo lo na ni o sa si o won kan to ka
0: se mi o pe za ke se mo se ton se mama dai la ngba to se
1: lo o sa ngba to o sa mo go ti o si mo lo si mo lo ngba tin kan ba
0: ko je ko ri be se mama de lo ngba to se kina e tun ma so re pe ko je ko lu be se
1: ko ko se je ba bo lo sa tun se fo mi se ko se je ko fule ko to sa
0: tun
1: se o lo ju ko ere kan to ka
0: ni pa oro te ni ka da si opolopo odo ni o fe ise se mo koda won o fe ko se owo mo owo ofe ti won ri ni pa jibiti yahoo yahoo ti dun mo won lenu nipa awon nkan amayederun ti ijoba npese infrastructure facilities lo ma nse koriya fun awon to fe da ise sile yala lati ile ye abi lati oke okun nitori pe ijoba nikan o le gba gbogbo eyan sise sugbon oju ise won ni lati pese won amayederun bi ina monmono ati ona to jagere fun awon ile ise ati araalu yin ka jaji lati koye oke matogun
1: lamberi aladi mustafa dodo adams ile ise border vetitor papo wo laaro opolopo awon odo yen ise owo ojo ni won ma wa kaaki te ma le ko koja ni won so pe iwo tese de ko ni ile iku die ka tu eyin odo ke ronu
0: a le ma pa tun se lu musin awon obi n se gbogbo ohun ti won le se won ma na opo ogun ati owo lati fi ran awon omo won lati fi ran awon lo sile eko lati primary school ti de university sugbon nigba ti awon omo na ba pari eko won a tun doju ko isoro lati ri ise e je okan lara awon idi ti awon odo kan fi nwo inu iwo daran ati awon ise buburu miran awon to ba ri ise papa opo igba ni won ma nso wo die fun won nitori pe won ko ti ni iri ise to po o ye ki ijoba jowo ki won da anfani ise sile po si fun awon odo wa ki won le ni ohun ti won nse ki won si le ni anfani lati ko ojo ola to dara fun ara won God save Nigeria ari ba ko ati lo ise lo mi se giga lo eko ajumose
1: e jina mu kanu de lati idimun ododo oro leso gugu ya to kokoroko nu ati olootu opolopo awon odo o ni o fe ko se mo ni gan dokita generator sob ti pa pa fi mu ri odo meji to epo wa ko se ko ye ko ri be o tori pe atelewo ni ki ton ni je
0: oloye je lili john abododo jp oba ilet ilu ijerudo chairman lagos state balance forum o te gbeyawo laaro nkan to da ni ilu ti odo oba ti ni lari ilu na o ni lari o tori pe awon odo ni won ni egun ati akaki lati se bo to ati bo ti ye e je ki ijoba gbianju lati tubo tesiwaju won gbianju won sa ipa o sugbon kon tun ma duro lati ma ru awon odo wa lagbara bakan na ki awon odo na ni ife ati se ise ki won to rowo tori pe pupo odo lasiko yi won fe owo ni won fe ise be si re aisi ise lowo ko le si owo aisi lowo nko o na ni baba ajaya owo wa lowo baba igbadun ni olorun ba lojo en yo fun gbogbo ani igbadun to dara o oloye jeli ijorun abodu do jp oba elect lu jelo lu chairman coordinator lagos state ballet from
1: Bale ilu oke odo ona to pe akesi laaro ti toni anjanu ayinde won ni awon odo wa
0: anjanu ma tin labi alayinde
1: okay alayinde to na ko buko bade e je njo ko papo lo ni ade ala ni lu nje je o pe won lo se pataki ki obi atalagboto kokko omo won tori omo ta ba bi ta ba ko ni gbele ta ba ko ta leyin wo la won ru won lagbara won o modele ni o
0: won lagbara de Ibrahim Olabanji Otaro Odurile Agege eku eto JP Olaleko pelu Adirejo Moye Eleko agbeyo to ro inipo ora won odo wa ki Olorun tete ran olugbala si wa ni Nigeria ni o baba wa awolowo ti so pe awon odo ta ko ti a o toju ko ni je ki agbadun ki Olorun saanu wa rilede inu God bless Nigeria ire o
1: Commander Wale Salam una sister commander fun igbo ba ni ipinle Eko eje ati gbo la ro yi ke yi odo to je pe on ba ro lagbara tan ta rin kan si ti o ba lu bo se ko lo eje ka won gbo eje lo mo won ko yin
0: imam ope lo yero ye dogun baba oke o se pataki awon obi mojuto awon omo wa o pelu eko to dara ati ise owo to dara ki ijoba ru awon odo lagbara pelu iranlowo owo ati be lo God bless oke ogun ati Nigeria
1: ba le o tumo ro jo ni o oloye kan de kale jaye won ni awon odo opolopo e ka joba loru won lagbara ko da omo legun wa so fin joba bi le won ru won lagbara sugba ipa en dele ko je ka mo pe olongbo won lo so de
0: ifa ko re de baba maria lati odo erun igodo ta ninu wa ni ose odo ri ka to dagba pupo nu awon odo aye ode oni owo fejumo won ni ti ijoba oba pese ise se ye wa so pe ki odo ya nkan mi sita ni eni ti akonika to gba ika o ni kanu e to fe se tele ni ile lati keso ro ri ki awo obi ka ko awon wa bo se to ati bo ti ye bi o ba ti e ti sise iyan so pe baya kon ma huwa jakojako kaakiri sugbon sibesibe na ki ijoba na gbianju lati ri pe won sepa lori awon odo wa God save Nigeria ifakore de baba moria lati odo erun igodo
1: e ka oruko tan yin olaitan baba oloye o ti kan yin na tere arabirin adenike florence salisu mu gbadun le se bon fm lopolopo wa pelu inu ojojumo lori awon odo a mo tenumo won ni o lati je pe ki won ma gbo ikilo
0: adupe o gbe en ti e ti atese en ti ari tin aten ta ari to e pe ari e ma binu eh oro lo dile mu eyin odo eno e se ra ni omo dada be ni ijoba na e si gba e tun bo ba wa ijoba n gbeyanju
1: ijoba n gbeyanju
0: bo ba wa mo wo si
1: mo ka da oro
0: gbe lowo nuru din ku se tun ji olalekan lo ko mi
1: mo bi olege na loruko temi je kamura sise to ni abi e se re gan labo
2: That's all, man.

0: ojo isegun Tuesday loni ojo ijegun Tuesday ojo keedogun ninu osu kesan odun 2026 mo ma ke pe ku ojumo gbogbo yin mo mi o omo yin today si lorun gbogbo abi amo aboja gboro gboro omo yin re gbogbo yin obiri omo yin re eyin mo mi abi amo aboja gboro gboro eyin momo daada omo yin today si lorun laaro toni lori eto yin bona seri a package ile ise bond 92.9 ojo isegun Tuesday mo kini ma mi o ojuba gbogbo eyin momo parapata o mo kon sa las gbogbo eyin obirin patapata o mo ki gbogbo eyin obirin ku ise ma o mo kon sa las gbogbo eyin abi amo aboja gboro gbo gbogbo eyin momo wa pomo maje o jabo e ku ise ma o olorun loba to so eda leson re yo ba mi so yin leson re o gbogbo eyin obirin e ni jeya o e ni rare lagboro olorun mo kiyin lati nu okan mi daada mo lagbo olohun e jere lori awon omo yin o e mo ka bo sori eto yin o bona o seri a package ile ise bond 92.9 omo yin te bi na ni o ade oluwa ade folarin okun ade mr pilot ijoba worldwide eyin le so mi njoba o ijoba temi o si ni sise lagbara eledumare oba kabo sori eto eyin mama yi eyin le ni mi o eyin le leto yo eyin le ni ise radio bond 92.9 gbogbo bere power ta mo ki mojuba yin o leyin olohun eyin obirin ni o eyin le ni ilu eyin le laye o gbogbo nkan re power ta tolohun ni olohun si fa le lowo o ko si ni baje lowo yin lagboro olohun eyin ni yawa eyin laya wa eyin lomo wa eje ki n gbaladura gbogbo bere laaro yin eni lo ra leku leja nitori iwo iya to ngbon mi laaro toni je kin tu adura ebere eni lo ra leku leja nitori iwo iya yi eni lo be orisa lowe nitori iwo mama to ngbon mi ah mo gba aladura ni o mo ni enikeni to lo ra leku leja eni lo be orisa lowe eka si o laaro toni loruko jesu bori ton ba rin lori ile ki ile yen ko jin ko si lanu ko gbe mi loruko jesu mo ni eni to gbero ku si won mama to ngbo mi omo bi iwo mo ngbadura fun mo ni eni to nfiku le oka eni gbero ku si o mo gba aladura lati oni lo ategun o tu sise re lara emo omi o tu sise re lara emo afefe ko gbodi lara oni tohun loruko jesu ki won tu fo e laipe in the name of Jesus amo akiyesi pataki re kilo si ni papa bàtẹ èèyàn jẹ mo sọrọ kan lórí ètò bọ́nà ṣeré apá kìíní wọn tutù sọ bó bá ń gbọ́ mi tó wà lára àwọn tó parọ́ mọ́ ọ̀yàn o mọ̀ pé ẹni yóò ṣe ẹsẹ̀ yìí àmọ́ ó parọ́ mọ́ ẹni yẹn dẹ̀ ń bẹ nínú ìjìyà tó wà lára àwọn tó parọ́ mọ́ ọ̀yàn o mọ̀ pé ẹni yóò ṣe ẹsẹ̀ yìí àmọ́ ó parọ́ mọ́ ẹni yẹn dẹ̀ ń bẹ nínú ìjìyà lọ́wọ́lọ́wọ́ bóyá ó ń bẹ nínú ìgbèkùnrin o bóyá ó ń bẹ nínú àhámọ́ ni o bóyá ibi tó lóyìnbó ẹ̀wọ̀n níbi tó lóyìnbó ń pè ní correctional center prison ló wà ní àbágọ ọlọ́pàá abẹ́ni yẹn ń bẹ nínú ìjìyà tí ò tọ́ nítorí pé ó parọ́ mọ́ à dákun lọ jẹ́wọ́ kó kẹ́ni yẹn lè gba ìtúsílẹ̀ o tàbí ó wà lára àwọn tó lọ jẹ́rìí èké láti jẹ́ kí ìjìyà ọba èèyàn kan ẹni yẹn sì ń ráre nítorí ìjẹ́rìí èké rẹ tó túmọ̀ sí pé ẹni yẹn ń bẹ nínú bondage nítorí pé ìwọ lọ ṣe evil witness mo fọ́ lọ́nba bẹ́ lọ jẹ́wọ́ o lọ jẹ́wọ́ o dákun o egun ibi kò ní ṣe lórí àwọn ọmọ rẹ ìran mẹ́rin o ẹ mọ̀ káàbọ̀ sórí ètò má bá tèèyàn jẹ́ o mo kìlọ̀ fún ẹ o má bá tèèyàn jẹ́ tó bá ń bá tèèyàn kan jẹ́ tẹ́lẹ̀ jáwọ́ ń bẹ̀ látòyìn lọ o mi ò ní sọ jẹ́ o ilé iṣẹ́ bond 92.9 ẹ jẹ́ kí n lọ sọ́dọ̀ ọ̀rẹ́ mi ológun sójà wọ́n tẹ àtẹ̀jẹ́ kan sí mi pé kàkà sórí afẹ́fẹ́ mo sì rí ọpọlọ nú àtẹ̀jẹ́ yẹn gidi gan ni èdè gẹ̀ẹ́sì wọ́n fi tẹ̀ ẹ jẹ́ kí n sáré kà á dákun wọ́n ní good morning sir can you please help put this on here let the people in charge please tell the public the reason for avoiding passport in front of the police station and also the terminal 1 and 2 after last month office why the spot was that bad Was it intentional, abandoned, or is seen or used to achieve aim by some people? I stand to be corrected, sir. Good morning, sir. Bere tarakun in bere re pe ibi ona ti o da ta ba koja office awon last man ta nbo losodi ni terminal 1 ni terminal 1 abi 2 deni pe e se ti ona yen ri bayen se amo mo se ni abi afojufo se ona ye wa nbe ki awon kan le ma ri ibi ti won se ise ibi ti won se kan le ma ri se ni oku oro re ibere re to lo sodo ijoba ipinle eko ibere re to lo sodo gbugbu araalu lomode ati agbalagba wa ibere to nje opolopo awa olugbe ipinle eko ta nkoja ni bi ona e ta ba koja office last month ta be mu osodi salegun e ta be gba osodi sale dipo ka gun osodi oke ibere nlare lo won gbugbu wa e won ka bo sori eto bona oseri ile ise bond 929 le nkan si o oya e je kin lo sodo oga mi o alukoro ajo last month Alaji Adebayo tabi kin to lo sodo yin baba bolu npe mi ibi ta nso yen akata awon baba bolu ni bo wa si je baba bolu ni lo wu ona yen pelu Alaji Sule tintin eje agbo latenu baba bolu eyin ati chairman Alaji Sule tintin kile de lo wu ona kile de lo wu ona to wa legbe terminal ta banbo office last month ta banbo lo di sale
1: ah to be lati wu ona
0: nibi mo sa fe do police station ni o
1: eje ka salaye fun isa ifundo koko to de bi mo sa fe jo police station yen kaba fi last man let here last man head office won se ba wo tele tele ai mo ye gba la won oga wa pela wa ta ti jo do kuta lori sirisi sibe yen owo ta ti no lori be but to jo ba ti ro bayi ojo tun ma wo lo ni ibe la won PR ti Lagos state ngba ibe la won moto ti wa na ngba police station koja nbe oga mi to te kini yen si yin olohun aba mi tun le atona e se o pelu gba te fi nbere awon ona ti o da ti mo fi npe ni last week friday ona en mo fe so fun yin owo ti union ti no lori ona yen ko nsowo kekere awon ojo bala maro ojo
0: baba bolu ninu ade kale

0: tu ba fe pe omi ni wo gbogbo to wa nbe lo
1: to to ba ti ro bayi omi ma wo lo
0: ko to da mi ni wa nbe sa drainage la wa nbe ti won bori egan ti ma ko da a fi se wo ku ere ni
1: ariyan ko ariyan oye wa ko possible komo go fe ko abi je ni ko ko ma lo wu nkan be yen moto to ngba be yen o se kere mi ibi tese de rin lo tese rin po mi ijoba ni ko ba wa nkan to ma se sile nkan na to je pe ojo ro ni ojo ro ni o kono yen to bo je ko do awon bi ar ti nla la yen eni ti o ba mo nkan to ro part moto nsonsin ti mi ba la ya mole na bi ar to ba judge mole ko je kekere gbogbo awon moto ti wa na bo won se ja lese nja lori ona yen awon part moto awon ga wa osun owo lo lo
0: se mo dupe e ba ki alaji sule tintin shama
1: okay sir
0: e se e ju ari wa bebe sa o
2: Yes, sir. I'm a laughing in the long paper.
0: Yes, sir.
2: I can't see the kind of place near the bus stop.
0: Yes, sir.
2: If you come one day, that is a damn issue on my own. You know, I don't see.
0: Only a le pe olugbese na ni ati ya lati fe gun oke ni bi egbe terminal ta ba tu wa ri so je ka to de bi le gbose
2: ama ko ja terminal bi bus stop ye ta ba
0: ni igba ta lo mushin le so yen
2: be ni sir
0: ah ti ni de to le re ile gbose e to to do yen abi
2: ama ko je de je si waju
0: a ko ja le gbose ke yen ko ro olugbese
2: e ro ke ya ni de bi je se ah ni de be
0: I want to go to the garage. Se koto ko wa nbe tori koto ko awon koto ko nbe losodi ti o pe kini ori e o ti lo won ti ji yo tabi ko fo oru a ma jade bi oru o bi oru bi oru so mi
2: o mi yen so jade ni o ni wo ko kere kan mi yen so jade lati be ni o mi yen so jade lo lati ni le o mi yen so jade ni
0: e sa bi te so e se n gbon mi
2: be ni sa
0: ka to ra go meji la osun ma lo wo
2: be awon ke sa
0: o dabo Ileṣẹ bond 92.9 ẹ jẹ ki n lọ mo mọ se nkan mi ma ti fo won ga wa sori afẹfẹ ẹ o de se pataki ka gbohun alukoro ajọ last mile laaro e ma tu ari afẹfẹ ma o
3: ẹ ka lọ sọ mr pala ẹ kuṣẹ
0: orúkọ
3: ẹ nípa àfin fọlọ ọmọ fún mi láti mú ṣúná sọrọ
0: ẹ ra sáwọ
3: ẹjọ nípa ọnà dálékọ tí mo sẹẹlì fídíò ẹ sí yẹn ọnà ẹ tún kí n bàjẹ sí o láti wájú police force ti ìyànà sọrọ yẹn títí tó fi dé àmú ọlọ́ṣọ́gbó gbogbo ọ̀nà yóò dá rárá mọ́tò ń dárùn bẹ́ẹ̀ lójoojú.
0: Ẹ ló sà.
3: Sà.
0: Ẹ jẹ́ kí n fi kún. Gbogbo àmú tẹ̀ ń sọ yẹn kò sùn wọn. Dálékọ́ kò gbádùn. Oyè round about arẹ òyà. Sádìkù ó ní kí ló ṣubú tẹ̀hún. Ojoojúmọ́ ni yẹn ń ṣàìsàn.
3: Ọ̀nà yẹn kò tẹ̀ sí ẹ̀mọ̀ ọ̀nà tó lẹ̀ so mú ṣe àti sọlọ̀pọ̀ náà nìyẹn.
0: Ah, má ṣe o. Ẹlọ́sà ẹ mọ tábùnyẹ porúkọ ẹ ní fìyìn fọlùwà orúkọ obìnrin nù àbíbò orúkọ obìnrin nù ẹ má ṣe láwọn orúkọ kan wà tí ọba ń jẹ orúkọ obìnrin ni bíi bọ́lá ńlé ọlọ́ba jẹ ìjà wọn á gbé ẹgbẹ́ yìí bọ́lá ńlé.
4: Hello, Mr. Pilot.
0: Alukoro àjọ lásán àìhẹ́.
4: A ní ká fi tó àwọn èèyàn wa létí. A ní àṣídẹ́ǹtì tó pọ̀ tó ṣẹlẹ̀ ní orí kára bíjì ní ojúmọmọ ní àwọn.
0: Ṣé n gbọ́ o, ẹ̀yin tẹ́ fẹ́ lọ Lagos Badru Express.
4: Sáìdì ibi tí wọ́n ti ń ṣe orí kára bíjì tí wọ́n tún ṣe yẹn. Sáìdì kan wọ́n ti parí ẹ̀. Sáìdì kejì ló yẹ kán bọ́ sí ní àárọ̀ yìí kó ló di pé àṣídẹ́ǹtì yẹn wà ṣẹlẹ̀. Lákọ̀ọ́kan bí akọ́kọ́ ní tírélà kan ìyẹn tó kó irin ó lùsì bírèkì ẹ̀ ni. Kíní tán fi òkúta ńláńlá tán fi dẹ̀mákéètì ojú ọ̀nà yẹn ṣe ló lọ dáàbò òkúta yẹn. Níwájú ẹ̀ lọ́hùn náà a tún wá ní tírélà kan náà ìyẹn kọ̀ńténà nìyẹn. Ìyẹn tún lọ gbá mọ́tò SUV kan àti Sienna tó jẹ́ pé ní SUV yẹn ṣe ló gorí Sienna yẹn tó gùn pamọ́ lẹ́m̀bẹ́.

0: another one wa ni waju to jet trailer ni tin yen lo ha SUV jeep ko lo ha mo bi media to wa ni bi ori kara bridge yen laughter kara so e don to re olohun movement in lo nibe awon last man na de ti body beat at olopa to pe ni won sise nibe awon to ni truck gbogun kan ton ma lo lati fi ko won loju popo o ti de se o ti wa nibe tawon yan wa kan jo to re lo kan se suru ona wa ton si tule ti won ri gba koja ye pe ko so na won block ona ona wa ton gba be kan se suru se mo pe ton ba ti bere evacuation for safety purpose won lati won ma na run on e down patapata ni kawon yan wa kan jo to re olohun kan se suru fun gbogbo awon mo rescue team last man adi osun gbogbo ona wa nbe bayi ton sise takun takun
1: e se sir se gbo pa kala to tun mo pe ise kala ipele lekeji o le bere mo loni pelu isele jamba ko to sele yen ko wa ti ton gagba fun ajo lasma alukoro ajo lasma alaja de ba traffic oni otito oni afikun gbogbo je be Lagos Ibadan express te ba kun so e ba keroko ko tori pa won kun ma gbe po yenu pe ona kala e won ti bere pada ge ba so laran ko ye kon bere ipele lekeji yen too late soku ohun ko won le bere loni fun tori awon jamba ko ogun isu ni olohun si ba wa se emi oduduro ri o e wa lo e o ya egbe eleyi ipele lekeji
0: yi mr pilo ni afikun ani ka salaye fun yin pe pelu bi accident yen sisele bi ona meji meta lori kara biji laro yi adupe fọlọhun ari ran kokan to fara sise ko se anybody to ko no any casualties recorded then bi se tun ba yin soro nsin yi to wa laarin eyan awon ti suv yen ati sienna yen awon majo last month awon ti fi to intro kan ti gbe ko ba yin sin so die ba se machine yen ta ma fi clear everything ko loju ona ejo kawon yan wa kan se suru pelu wa
1: e se alaja ari ba ta be ba ki oga o oga agba fun ajo last month oga wa olalekan bakari oki eyan ti otun ola oga wa olalekan bakari oki eyan ti paso ma wonder 5 and 6 alaja otun ba wa so alabi paso mo lo se oju ago kini je ise alagba fata akode sara kada ti arabiri temi to pe awon to ku ko ma so bi ko rodu cheri wo wa se oju ago eyin baba mi mo mi te wa loju na e le lanfani ati pe e ma tu wa loja fefe o e ka ro sa o
2: bi
1: go gbe ka ro sa bukin e bi go gbe lara mi abi eyin bi go ko fe mi le lo we kere ara temi o e sa ba mi wa sweet oniji
2: Ọlọ́run wa
1: tẹ́ra sa, ẹ̀ṣẹ́ sa. Ọ̀gá mi Dọ̀bálẹ̀mọ̀ Àṣà, orúkọ yín sa.
2: Ẹ̀jọ̀ mo kàn fẹ́ pé ń sáwọn àkíyèsí kankan ni. Ẹ àwọn olùkẹ́gbọ́ mi ń ṣe àmọ́ kọ́nà bá a tún wọn ṣe ò kọ́nà ń ṣàánú egbe nítorí ìpè tí mo ṣe ń sọ̀rọ̀ gbogbo ìjọ lè gbé ní ẹ̀rẹ̀ kan tún sọ́nà ìyàlẹ̀ ìdìbò kò dáa mọ́. Gbogbo àwọn ọ̀nà tá a bá fẹ́ lọ sọ́nà
1: ìpínlẹ̀
2: àwọn tọ́ba fi di 4 years time pẹ̀lú gbogbo ẹ̀ẹ́dọ́yọ̀ fún wa ìbò ìrẹ́ lọ́mọ ẹ̀kí kí gbogbo egbè tí mo padà di gbèrí kò kọ́ ṣàánú wa.
1: Ẹ jẹ́ àwò ṣé ń gbọ́ mi sà? Ṣé ń gbọ́ mi? Ẹ̀gbọ́n mi ò. Ẹja mo fẹ́ tọrọ àforíjì lọ́rí fún nǹkan tí fẹ́ sọ yìí. Alága egbè ìdímù mi mọ̀ wọ́n rí. Egbè ìdímù kan ni ó wà níbi ọ́fíìsì wọn wà mí rádà bá òṣìṣẹ́ yín àbí. Ní ọjọ́ Wednesday tó kọjá, mo rí nǹkan tí màá yẹn ṣe tó wú mi lórí o. Máa yẹn ra ọkọ̀ akólẹ̀kódò ti PSP truck kékeré very small. Wọ́n wá kọ egbè ìdímù local government lára. Ọkùnrin yẹn ń kó gbogbo ìdọ̀tí tó wà láàrin yẹn o. Ẹ máa gbọ́ o. Èmi ń lọ ọkọ̀ tún. Mo rí níbi ọwọ́ ago kan ọ̀sán. Wọ́n ń kó. Mo wá wo ilẹ̀ yẹn lọ. Ẹyin arábìnrin náà ẹ̀ ń tó ìdọ̀tí o. Wọ́n ẹ̀tọ́ lọ dé gbogbo ọ̀nà college bus of mi. Mi ò tiẹ̀ tí ó gbọ́ bẹ̀ yẹn o. Gbogbo rẹ̀ àjọ mi ò kọjá gómìnà road o. Ẹ sà, ohun tí wọ́n tò síbẹ̀ yẹn, ẹ máa gbọ́ ọ, máa sọ fún ìyàwó mi tó wà lẹ́gbẹ̀ẹ́ mi, mo ní dání, máa wo. Arákùnrin rẹ̀ mọ́tò tó kọ́lẹ̀ yìí, mélòó la rẹ̀? A kó ilẹ̀ aṣu. Ǹjẹ́ jẹ́ ohun tó gbé àdá máa padà bọ̀ bí i aago mẹ́fà bọ̀? Mọ́tò yẹn sì kọ́lẹ̀, egbèdímù lọ́kọ̀ sí ra PSP ọlọ́run. Sí àmà yẹn mi mórúkọ egbèdímù àmọ́ tó bá pé lórí ọ̀rọ̀ ẹ̀gbìn yẹn ni mi ì lè sọ ti ìdọ̀ ojúnà bọ̀ ẹ̀gbìn yẹn o.
2: Àwọn tí ti ẹ̀kọ́ bá wa ṣe kọ́ jọ
1: lọ́wọ́ ṣe wọ́n ṣe ẹ̀ẹ́sà ṣẹ́rí ẹ̀sà ṣe ń bọ̀nu. Ní fún àwọn alága kanṣu wa ní fọ́lẹ̀ lọ́run ni o. Ẹ jẹ́ ká máa bèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ wọn. Ẹ jẹ́ àmà irú ẹ̀jígbádé wọn sì èmi àti wọn máa jà. Èmi àti Chiamá ìjíbádé wọn máa jà. Àmọ́ mo fẹ́ fẹ́ jẹ́ wọn sọ̀yàn kan ná lọ́jọ́ Friday kí n tó bẹ̀rẹ̀ ìjà pẹ̀lú ìjíbádé ró. Ẹ mọ̀ tó jẹ́ sọ̀rọ̀ lórí mọ̀ wọn. Má sọ báyọ̀ pé Chiamá jíbọ̀ ìjíbádé ró ìjíbádé ró. Mo mọ̀ wọ́n débi pé tí n bá sọ àṣírí kan lórí afẹ́fẹ́ ń pa ìjíbádé ró. Ẹlòmíà ni àmì sa pilot. Ó ti ẹ̀ máa wá pè é. Mo mọ̀ wọn àmọ́ èmi ò ń tẹ̀ n to ba mu kiyan kan ma ri mi bi gba te pe tori owo to fe gba lo wo lo tete ko kuro ori e bo ba pe gari mu mu laaro o te mi lohun eh eh e foko bale e foko bale se gbo e foko bale
2: da da ko ko lo ri bi to ba di wa lori owo owo de taka to direct o jo ko ma ti la pa
1: owo owo lo ka o wa n te mo n ba won fa lati friday pe lo to won lati campaign fa siwaju amo ko ma dagbe pe ise ta won ba se lo ma mu wa tele baba ko se te moto ti won lo le nkan won abi rest won be pin tolo te ba gbere sugba o ba da oju awon ara ilu ofo eti won ready amo bo se nlo ehn e se atunse e se lu ehn na e te pon gogo awa ti baba la wa n tele abi
2: ehn
1: e gbe o ma ko ba mi
2: won pada sa won omo won le tin do direct ko ba
1: e ma ko ba mi agboro polo wo ibo oya e ara le 08181509290 ni number ta nlo alaje ati mo gbo ma tin pe ti won eh awa da bukule lo safety se wa
2: Kanza.
1: Ido bale mu wa o.
2: E pele sa.
1: Yes sir.
2: E jo sa, o ti se bridge ni to lo sinu rile tabako lati body to mo. To din ko rile pelu body to mo. O ti se bridge yen. Ko ba wa pari ona yen. Ta lo npa ni sorry. Pada si do yin. Be yen o da. Ikini, ikeji, ona do lo ta tun wa gba yen na ni do yen na. O le gbo le su ti baje.
1: Mr. Bikule. Mr. Bikule, e mo te ma se.
2: Yes sir.
1: E gbe oro e kale bayi. Honorable Assis Olabode Otunola e ba so fun chief of staff Dajabi Amila pe ona bye loku ka fi ma gba afara orile lati Bode Thomas kon lo ba se oye bi kale bye to tola ba ti gbo oga wa Dajabi Amila re ton lobu je fem Dajabi Amila won ti gbo oye bi kale be oya
2: okay sir e je ba so fun honorable
1: Assis Otunola ehn lati Bode Thomas lo ba se oye bi kale bye to tola ba ti gbo oga wa Dajabi Amila lo je fem Dajabi Amila won ti gbo oye bi kale be oya
2: e je ba so fun odorebu osola
1: Assis Otunola ehn
2: si bo start bridge to Bode Thomas lo ri po ko ba wa se to ku ni be ko ba wa se o ba abandon e ni ko to ni ka lo ma gba o ba moto wa je
1: e se Otunola ni gege awon pariwo Otunola paso 5-6 paso awon ka ma pariwo lori ona yen e ri pe chief of staff ma gbo alaja tun gbogun alaja enisuru sa alaja enisuru mo fe sare mu atejise awon ara korodu ni kaka e ja sare mo bona kuro taki o terminal bridge oburu o ko ba ta be koja terminal bridge laaro oburu o e ma binu tawid of lie o tin be bun ti en be lado ati temi tope won ni travel from Ajegunle to Irawo so e ba ko lati Ajegunle to Irawo won ni so e ba kiroko to nlo die die moving 30 mile 12 ehn si afara mile 12 tori oko Siena to yonu ehn won ni lati Maryland tori Olorun awon to pe mi o fe je ni kini kadada lati Maryland si Atoni nkan be mo fe wo je mo binu eyin ara le mo binu lati Maryland si Atoni travel from Maryland to Atoni o po lati Maryland si Atoni ke so e ba ko kon bebe ke yin po iko duro ri bakan o do alagbagba ta kun de won ni irin ajo awon lati isaworo si agriki won ni o irin ajo yara lati anti keni si ojagere amo lati to wo lo so ba kiloko die die ti o fu gbara niyan la o wa nbe nitori ona ti o da o e mo binu awon to pe ni o je kin ri kin ka dada o ni o je ri ka so se o ehn won ni ehn won ni kele bawo fi to wo lo le won ni lati Ajegunle ehn o jagere lati Ajegunle yen ni so ba kiloko ti wa de owo de ta wa lo lo bayi ago meje ku iseju kan lawon te todo ti won won ni ketu lawon wa bayi aja ki mogun la idobale mu wa sai mo binu yes sir
2: ku ti ma gogo gogo na bodi tomo si
1: yes sir
2: mo tro ti chi baba ko ri baka yo na ruba wo ba tun be su lele
1: yen yen gaja gba is gaja da tabi
2: be ni o ka ni o ka ni o ka wa si so ka gogo ko ku lo se
1: pa ba so ni alaje o awon oloselu kan wa ta le fowo soya le lori ama awon oloselu kan wa alaji idakeji olori re won se mo daruko anybody
2: ni omo pe mo gbaja yen se n bo omo ti se bi toro omo ni so mo su lele tori pe ko si to ni su lele ti mo gba yo ri o
1: se n bo ka so ni
2: ko da ko to ba ni ko fe so kan ni pa n je ni gbogbo be yen mo to da re ko ba ni isu gbajo ba gbo loku o to ba ti gbo ba ti ajaba se ni gbo bayi owo kan lo ba lo se ojo ona ya de ko da ko ni dele ko gbe ti kankan ko ni ba ti ko gbe ti kankan sa ni se bu ko pe ibi to n bo to pa pa si ni yen
1: o da be
2: da wọ́n tún yẹ́ jọ ọ̀hún sílẹ̀ nípa kó lè bá dákúlẹ̀ bá dá so èèyàn tí wọ́n èèyàn bẹ́ẹ̀

0: ọdẹ ẹni kankan wa láàrin ibi sọdá balógun kọkọ inú ìwé ìròyìn ó ń tẹ̀síwájú láàárọ̀ tí nílé ṣe wa bond is 2.9.
1: bẹẹni ẹ káàárọ kojúmọ tòní omi ọrẹ ló mọ ọba tó ní ọgbọn ọba tó ní ìmọ ọba tó ní òye ìwọ la fọyín àtògo fún láàárọ yìí fún wa lọgbọn ìmọ àtòye láti ṣiṣẹ wa àti láti parí ayé wa àtàwọn àtẹyìntẹ ń gbọ wa ẹ káàárọ o tèmi tọpẹ agbóhùn akínrinlé kókó inú wẹrọ yìí tẹsíwájú.
0: kókó inú wẹrọ yìí tẹsíwájú láàárọ tèmi lè ṣe wa bond 92 inú wẹrọ ní the punch láàárọ tèmi mo fẹ́ fi bẹ̀rẹ̀ torí pé kíni ẹni tó bá ń tọrọ ẹ̀kọ́ báwo kó gbìn máa gbìyàn àìbò ìjẹ́jẹ́ mọ̀ pé nípínlẹ̀ kaduna láàárọ tèmi gómìnà náà máa ṣe takuntan àríṣe láríkà àríkà bàbá àrègun tó bá ṣe lé ní ọrọ tán ni yóò dà lọla ìyẹn ló mú gbogbo àwọn àpapọ̀ àwọn akọ̀wé tó rí ní ẹ̀ka ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ kaduna wọn máa gbósùbà sàdánkátà fún gómìnà gómìnà yorùbá sàn ní ti ìpínlẹ̀ náà látàrí ìgbé ọtún tó gbé dé tó dé bá ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ náà torí máa ní bàbá ìṣiṣẹ́ takuntakun ni bàbá ẹ̀ máa ṣe látàrí àwọn àtúntò àti ohun mèremère àti amáyédọrùn tó mú dé bá ètò ẹ̀kọ́ pẹ̀lú àwọn ilé ẹ̀kọ́ káàkiri ní ìpínlẹ̀ náà wọn ní lákọ̀ọ́kọ́ ní àwọn yàrá kàwé bí ẹgbẹ̀rún mẹ́ta ó lé mẹ́tàdínní àádọ́rin ìyẹn 3267 ònà bàbá ẹ̀ máa tún ṣì tó kọ́ fún àwọn ilé ẹ̀kọ́ tó jẹ́ ti ìjọba ní ìpínlẹ̀ náà wọn ní láàárọ̀ ọdún 2023-2026 nígbà tí wọ́n ti wo gbogbo àwọn oríṣiríṣi nǹkan tá a bá ṣe ǹjẹ́ jẹ́ mọ̀ pé wọ́n ní àwọn yàrá kàwé àwọn tó kọ̀ǹpútà ni o àti ìmọ̀ ẹ̀rọ ìmọ̀ ìgbàlódé technology àti àwọn ètò kankan wọn ní bàbá ẹ̀ máa ṣe láti jẹ́ kí ètò ẹ̀kọ́ kó rọrùn ní ìpínlẹ̀ kaduna tí àwọn àpapọ̀ akọ̀wé tí wọ́n bẹ̀rẹ̀ ní àwọn ìjọba ìbílẹ̀ 23 tó wà ní ìpínlẹ̀ kaduna náà máa ti forí kòkò sọdún látàrí ìgbésẹ̀ kan tí wọ́n gbé ní ètò kan tó wọ́n parapọ̀ ní agbègbè kan ní kaduna náà ti sọ̀rọ̀ dímọ̀ wọ́n náà gbé sàgádákà fún gómìnà Uba Sanni ti ìpínlẹ̀ kaduna látàrí bóyá mú ètò ẹ̀kọ́ ní rọrùn ó wá rọ gbogbo àwọn ẹlẹ́nu lọ́rọ̀ pátápátá lórí ètò ẹ̀kọ́ pé gómìnà nìkan dá o wọ́n ní iṣẹ́ ìgbésẹ̀ tí gómìnà ń gbé láti jẹ́ kí ìgbọ̀ntún kó dé bá ẹ̀kọ́ ó gbọ́dọ̀ ṣe sórí ni pé káwọn èèyàn náà kan tì wọ́n lẹ́yìn àwọn ìgbìmọ̀ tí wọ́n àwọn òbí àti alágbàtọ́ wọn ni tó bá kù dé ẹ̀ka tó wọ́n ní gómìnà ti ṣetán o láti ṣìnà láti jẹ́ kí wọ́n padà sí yàrá ìkẹ́kọ̀ọ́ wọn wá rọ gbogbo àwọn olùkọ́ pátápátá àkọ́ wọn nígbà tí gbogbo ẹ ti jẹ́ rọrùn ní ìpínlẹ̀ kaduna báyìí káwọn náà má fẹ́ kán bẹ̀rẹ̀ sí láti ṣàtìlẹ́yìn kán gbogbo àwọn tó kù dé ẹ̀ka tó kán dá padà sí yàrá ìkẹ́kọ̀ọ́ náà lè ní ọgbọ́n àtòyẹ láti kẹ́kọ̀ọ́ wọn níjọba ìbílẹ̀ 23 tó wà ní ìpínlẹ̀ kaduna òun náà ni ètò ẹ̀kọ́ ti ń so ìṣeré pẹ̀lú àtìlẹ́yìn gómìnà Uba Sanni ti ìpínlẹ̀ náà ẹ lọ ká nínú ìwé the punch láàárọ̀ tèmi.
1: nínú ọ̀rẹ́ daily trust ẹ̀ náà mọ̀síde ìròyìn láàárọ̀ yìí ẹ rọra àmọ̀ràn mo fẹ́ mú wá láàárọ̀ gbogbo ọmọ nàìjíríà tó àwọn olóṣèlú ẹni tó jẹ́ igbákejì ààrẹ ilẹ̀ nàìjíríà Kashim Shettima ni wọ́n ti pe gbogbo ọmọ nàìjíríà pàápàá darí wa ní ilẹ̀ yìí pé ẹ tí wọ́n gba ìṣèjọba ìtẹ̀ráàlú láǹfààní ju àsìkò tẹ fẹ́ lò ní ipò òṣèlú lọ àbí ọ́fíìsì tẹ bá wà o kí a tó ṣe ètò ìdìbò àtìlẹ́yìn ìdìbò àwọn ìgbésẹ̀ tẹ máa gbé àwọn òfin tẹ máa buwọ́ lù àti àwọn àbáṣepá àti àwọn iṣẹ́ àkànṣe tẹ máa ṣe sílẹ̀ èyí tí ó máa tayọ ìgbà tí ẹ fi gùn lé ipò tí ẹ wà tí wọ́n yàn yín sí òun ni kẹjẹ ká dáwọlé o pàápàá lẹ́yìn tí àsìkò òṣèlú tí wọ́n yàn yín sípò tó bá lọ Shettima pé ìpè yìí lánàá nílùú Abuja níbi ètò kan public presentation of service and impact lórí ìwé kan èyí tí wọ́n tẹ̀ sóde ti Brigadier Musa Usman tí wọ́n kọ sóde gẹ́gẹ́ bí wọ́n ṣe tẹ ọ̀rọ̀ ìwé ìròyìn náà láàárọ̀ yìí wọ́n ní tó ṣojú ẹni tó kọ ìwé náà níbẹ̀ ni Aliyu Mudibo nínú tó ṣojú igbákejì ààrẹ níbẹ̀ wọ́n ni wọ́n yànnàná iṣẹ́ takuntakun tẹ olùkọ̀wé náà ṣe sínú ìwé náà tí ó kẹsẹ̀ jáde ilẹ̀ Nàìjíríà wọ́n ní ẹ̀ka àwòkọ́ṣe arákùnrin yìí o gbogbo ọmọ máa gbé gẹ́gẹ́ bí olóṣèlú ni gẹ́gẹ́ bí àtàdìpò kan tàbí èkejì mú ni wọ́n ní jẹ́ káwọn ìpinnu èyí tó máa ṣe àǹfààní fọ́mọ Nàìjíríà táyọ ọjọ́ tẹ fẹ́ lò nípò pé à ń pò báyìí o ìsìn nìkan máa fún wọn ní nǹkan ìyókù mò ń kó lọ́lé ni wọ́n ní mọ́ níbẹ̀ o wọ́n ní ẹ jẹ́ ká mú gbogbo àwọn ìwà tí a lè gbé wọ̀ bí ẹ̀wù ṣe àǹfààní fọ́mọ Nàìjíríà lásìkò yìí tí àwọn ìṣòro kan tàbí ọjà ilẹ̀ yìí wọ́n ní kẹjẹ́ ká gbé àwọn ìgbésẹ̀ gẹ́gẹ́ bí àwọn iṣẹ́ àkànṣe ètò ọ̀gbìn ẹ̀ka ètò ẹ̀kọ́ ẹ̀ka ètò lílọ bíbọ̀ ẹgbára ìdásílẹ̀ àwọn iléeṣẹ́ ìpèsè iṣẹ́ fáwọn ènìyàn ìtọ́jú àyíká wa àlàáfíà àti ààbò àwọn ẹ̀rọ ẹ̀ka mú ní kókó ní àwọn tó bá wà nípò tí wọ́n dipò òṣèlú mú.

àjọ tó ṣètò ìrìn àjò àjì ní ìpínlẹ̀ Èkó fi ń tó gba àwọn tó nífẹ̀ẹ́ láti rìnrìn àjò lọ fún àjì lọ́dún 2027 ní ti wí pé àjọ tó mú tó ìrìn àjò àjì ní orílẹ̀-èdè Nàìjíríà ti kéde o pé owó tí wọn yóò san fún àjò àjì tọdún yìí jẹ́ 7,882,822 naira péré. Bẹ́ẹ̀ ni owó tí wọn yóò fi gba fọ́ọ̀mù mo fẹ́ lọ sí àjì jẹ́ 20,000 naira péré. Látàrí eléyìí gbogbo àwọn tó fẹ́ láti bá ìpínlẹ̀ Èkó rìnrìn àjò àjì gbọ́dọ̀ lọ san owó wọn sáwọn ilé ìfowópamọ́ tó abániṣòwò tó ń bẹ ní ìpínlẹ̀ Èkó nípa lílo bank draft kí wọ́n sì kọ́ báyìí Lagos State Muslim Pilgrim Welfare Board sórí rẹ̀ kọjọ́ di gbèdéke ọjọ́ 26 oṣù kẹsàn-án ọdún yìí tí wọ́n ti dá sọ́nà ẹ tètè ṣe kíákíá kó tó pẹ́ o bí ẹ bá ń fi àlàyé tàbí ẹ fẹ́ mọ̀ sí ẹ pé àwọn nọ́mbà wọ̀nyí 0808-076-6813 tàbí 0802-317-4373 olùkéde ọ̀gbẹ́ni Abdulhakeem Ajomagbenrin akọ̀wé ìgbìmọ̀ arìnrìn-àjò àjì ní ìpínlẹ̀ Èkó. Olùkéde ọ̀gbẹ́ni Abdulhakeem Ajomagbenrin akọ̀wé ìgbìmọ̀ arìnrìn-àjò àjì ní ìpínlẹ̀ Èkó.

0: síwájú láàárọ̀ tèmi onílé ṣe wà bond 92.9 èmi sì tún wà lágbo òṣèlú láàárọ̀ tèmi kí n kọjá lọ sí ìpínlẹ̀ Adamawa gbogbo àlọ́ mọ̀ pé 2027 ti wọlé kẹ̀rẹ̀kẹ̀ fún ìbò gbogbo tó máa wáyé fún ẹni tó fẹ́ dúpọ̀ sípò gómìnà àbí kò kan sí ní 2027 ló máa jẹ́ kí n lọ sínú ìwé ìròyìn the punch láàárọ̀ tèmi o kí n wá lọ sí ìpínlẹ̀ Adamawa nígbà tó fẹ́ dúpọ̀ sí ipò gómìnà ní ìpínlẹ̀ náà tí bò bá lọ́dún 2027 ìyẹn alàgbà mọ́rí wonobili wonogiri òun náà ló máa sọ láàárọ̀ tó ní bó tẹ̀jẹ́ pé gbogbo bẹ̀rẹ̀ sí sọ tó ń kúrò ní ẹgbẹ́ òṣèlú pdp tó ń wà lọ́wọ́lọ́wọ́ tó ń fẹ́ dúpọ̀ sípò mọ̀ pé kádà ló ṣe olóore ó ní àwọn èèyàn ti ń sọ fún un pé ò jẹ́ kúrò ní ẹgbẹ́ òṣèlú títọ́ ẹgbẹ́ òṣèlú tí ò rọ́ pọ́n lámọ́ kó bọ́ sínú ẹgbẹ́ òṣèlú apc tó ń lọ lọ́wọ́ kó lè rọ́ ó ní kò sí nǹkan tó jọ ó ní tí a bá wò nígbà tó bẹ̀rẹ̀ sí polongo ó lò nìkan lọ́yọ̀ tó ń bẹ̀rẹ̀ sí polongo sí ìjọba àbílẹ̀ mọ́kànlélógún tó wà ní ìpínlẹ̀ Adamọ́lọ́ba láti kó ìjáwó olúborí ó ní kí náà tún fẹ́ sọ ó ní gbogbo àwọn tó jálẹ̀ àtìlẹ́yìn náà tẹ̀lẹ́yìn wípé sẹ́ àní ẹgbẹ́ òṣèlú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ìyẹn apc nàlẹ́ ó ní lọ́wọ́ bó tẹ̀ jẹ́ pé òní kan náà ní ṣùgbọ́n àwọn kan ti ń ṣàtìlẹ́yìn fún ó ní kúmọ̀ rùmọ̀ tẹ̀lé dùmọ̀ rùmọ̀ rùn òun ò ní lọ sínú ẹgbẹ́ kan náà báwọn èèyàn wọ̀ kó kó ọ láti tọ̀lẹ̀ ètò ìdìbò máa wáyé náà mí kúrò lẹ́wọ̀n ó ní ẹgbẹ́ òṣèlú pdp ló máa dúró tóun dẹ̀ máa ti jáwé olúborí ẹgbẹ́ fún ipò gómìnà ní ìpínlẹ̀ náà nígbà tí wọ́n sọ fún àwọn alátìlẹyìn àti àwọn olóyún lọ́rọ̀ ní ẹgbẹ́ òṣèlú pdp ní ìpínlẹ̀ Adamawa ó ní ẹfọ kan balẹ̀ nínú lọ́sùn oṣù ó ní ọmọ ìgbogbo ṣẹ́takuta tó ń ṣe nígbàgbé ní 2015 ó lóun ò tiẹ̀ dúpọ̀ kan ó ṣùgbọ́n gbogbo àwọn ẹkùn nígbà ló ń ṣèrànlọ́wọ́ fún tán jẹ mùdùmúdùn láti ọ̀dọ̀ wọn ó láwọn ìjọba àbílẹ̀ mélòó kan náà ló tún ṣàtìlẹ́yìn fún nígbà tí gómìnà náà tí gómìnà tó wà lórí àlééfà ní 2015 tó wà ń bẹ ó lóun ṣàtìlẹyìn fún ó ní mélòó lóun tó wá fẹ́ sọ ọgbọ̀n lọ́wọ́lọ́wọ́ àwọn sọ pé ẹgbẹ́ òṣèlú pdp kò rọ́wọ́ pọ́n má kódà kò lórúkọ mọ́ ní ìpínlẹ̀ Adamawa ó láwọn èèyàn ló sọ ó ní ṣùgbọ́n òun á jẹ́ kọ́mọ̀ pé pdp lọ́wọ́ báyìí 2027 yóò rọ̀wọ́ pọ́n làwọn dẹ̀ nígbàgbọ́ pẹ̀lú gbogbo àwọn tó tẹ̀yìn lẹ́yìn àti àwọn iṣẹ́ takuntan tó ń ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó máa rọ́wọ́ pọ́n lọ máa dúpọ̀ sípò gómìnà ní Adamawa ní ọdún 2027 pdp nílé ẹgbẹ́ òṣèlú náà ó ti rán kọ́lá oníbẹ̀ ló máa lọ kò sí ìmọ̀ nǹkan tó lè mú kódà òun ò ní kúrò wọ́n ṣe ń dúmọ̀ kó ń kúrò ó lóun ò ní kúrò òun máa jẹ́ kọ́mọ̀ ní ìpínlẹ̀ náà pé ẹgbẹ́ òṣèlú náà ó ṣe wàmúwàmú ẹlọ́kàá nínú ìwé òní pọ́ǹtì láàárọ̀ tèmi.
1: kókó ń tẹ̀síwájú ní ìṣẹ́wà monday fm 92.9 kẹjà jẹ́ ìtẹ́lẹ̀ lọ ságbó òṣèlú torí pé òṣèlú làwọn ó ń gbóná fẹlifẹli inú ìwé ìròyìn the guardian ta àárọ̀ yìí wọ́n sọ dí mọ́ pé bí àjọ elétò ìdìbò ilẹ̀ nàìjíríà inec tẹ̀ sóde pé àwọn rẹ̀ àwọn tó máa díje dupò rẹ̀ jẹ́ sínítọ̀ nílẹ̀ nàìjíríà fún ọdún 2027 bó ṣe wà náà láàárọ̀ yìí wọ́n sọ dí mọ́ pé pẹ̀lú mọ́ àjọ inec ṣe tẹ̀ sóde national electoral commission wọ́n ṣe lẹ́sóde wọ́n ni pé àwọn ẹgbẹ́ òṣèlú mẹ́ta wọ́n léwájú o ẹgbẹ́ bó ṣe wà ń bẹ̀ láàárọ̀ wọ́n ni all progressive congress african democratic congress ní nàìjíríà àti ndc ni pẹ̀lú people's democratic party wọ́n náà wọ́n ní ọ̀nà léwájú ní àwọn sínítọ̀ náà tó máa díje dupò àwọn olùdíje wọn tó máa díje pò lọ́dún 2027 wọ́n sọ dí mọ́ pé nínú ìwé tí wọ́n tẹ̀ sóde

0: ọmọ nàìjíríà ewéléwé maka ọ̀sùn kópa adéṣẹ́ bọ́ọ̀lù fẹ́m nàìjíríà náà láàárọ̀ tíuzé lẹ́yìn tí í ṣe ọjọ́ kẹẹ̀ẹ́dógún ní oṣù kẹsàn-án ọdún 2026 ṣàlàáfíà náà lábáyín àlàáfíà ní labalábí ẹ̀jẹ̀ wọn kọ́ wọlé pẹ̀lú ìròyìn eléyìí náà bóyá òótọ́ ni bí bẹ́ẹ̀ kọ́ ni kò tiẹ̀ yé mi mo gbọ́ pé lókè lọ́hùn-ún ní ìyẹn sẹ́nẹ́gà wọ́n nàgà mú akọ́nimọ̀ọ́gbà tuntun Patrick Vieira mo rí mú ètè tọnù kí ló ń ṣẹlẹ̀ gángan orílẹ̀-èdè nàìjíríà a ti àṣẹ yìí sí ṣùgbọ́n ìròyìn ayọ̀ náà tún ni lẹ́gbẹ̀ẹ́ kan pé bí ò bá dáa ni wọ́n ò ní nàgà mú kókó jẹ́ akọ́nimọ̀ọ́gbà àwọn èdè sẹ́nẹ́gà ń bẹ̀ ṣùgbọ́n ju bẹ́ẹ̀ lọ àárẹ̀ ìbílẹ̀ àbọ̀yẹ àràjá lábala rẹ̀ èmi náà ọmọ yẹn ọ̀rẹ́ olùfẹ́ yín Nuruddin Salawudeen legit ni gẹ́gẹ́ bí àṣà mi
1: ẹkọ ojúmọ lẹẹkan sí ní lọjọ ṣẹgun lórí pápá bọn 92.9 náà làwà ibrahim ọlálékan ib lèmi ń jẹ báwo ló ṣe rí lọdọ yín ẹka àbọ lẹẹkan sí ẹjẹ sọ pé láì fàkókò ṣòfò ẹjẹ sọ fún báwo ni àwọn ìfẹsẹwọnsẹ tó wáyé lánàá ṣe lọ ní orílẹ̀-èdè england leeds united fi àgbà wọn newcastle pẹ̀lú ayò ẹ̀yọ kan spain ní spanish la liga villarreal ó jìyà bọ real betis tó wá dàlejò ọ̀ràn sí lọ́rùn pẹ̀lú ayò méjì sí ẹ̀yọ kan ní ìdálóṣe àńkọ kómò àwọn ti fabregas tún ṣe bẹbẹ lánàá látàrí bó ṣe alátakò ẹ pẹlú ayò méjì sí ẹyọ kan ìyẹn palma torino jìyà lọwọ as roma tó wá kí sílé pẹlú ayò méjì sí òdo inter ó fi káwọn udinese pẹlú ayò márùn sí mẹta ó ti ẹ pé nínú ìfẹsẹwọnsẹ yìí tí wọn kọ ṣe kíni tó gbá bọọlù méjì sáwọn ó tó di pé inter ó wá fọ gáwọn látàrí pé àti jẹ serie a champion kò kéré bẹẹ lọbẹẹ àwọn ìfẹsẹwọnsẹ a máa lọ lẹni báwo ló ṣe máa lọ náà ti máa gba gbogbo ẹ náà làwọn máa fi toyin létí ní àárọ tòní bẹẹ bẹẹ.
0: tó bá rí bẹ́ẹ̀ yẹn sáré mórè lẹ́yìn wá sẹ́tì gbọ́n ní pápápá lóníyọ̀ àjò bó ṣe wọlé torí pé akọ́nimọ̀ọ́gbà ikọ̀ milan náà ló máa fi ọ̀rọ̀ kan taari síta ǹjẹ́ kí ló wuyo ó ní yóò dùn mọ́ ọ̀nù dáadáa tí ikọ̀ ọ̀hún apá jùlọ àwọn agbábọ̀ọ̀lù tí ń ṣe agbẹ́sọ́jú tóun ṣàjọjú fún náà ni pé ó lè sin ikọ̀ arsenal jẹ òun fẹ́ kó jẹ́ pé bí a ṣe náà ni kí ikọ̀ ọ̀hún náà ṣe máa ṣe kò sì mọ̀ pé tójú àgbárí tó yẹ jìn kòtò iṣẹ́ kéré kọ́ o olóhùn òun bẹ́ẹ̀ torí pé ó dáa kí ẹ̀ máa sí ìyànjẹ níbi nǹkan dáadáa kí ẹ̀ máa ṣe lára èèyàn níbi tí ò náà ni o ṣùgbọ́n tó ṣe sọ bẹ́ẹ̀ ni pé ikọ̀ ó sì mìíràn ṣíbẹ̀ gan ọ̀ṣẹ́ dára tó láti gbà tó lè pé ó ti darapọ̀ mọ́ sáà táwọn wà yìí olóhùn fẹ́ kọ́ńtẹ̀ torí pé arsenal ti jìyà lọ́pọ̀lọpọ̀ tó lè kojú kó tó lè pé wọ́n rí èsì ayọ̀ báyìí ojú wọn rí tó olóhùn fẹ́ kí sí mìíràn ṣíbẹ̀ káwọn náà kọ́ bí nǹkan tó dá látara arsenal pàápàá jùlọ akọ́nimọ̀ọ́gbà wọn tá a mọ̀ sí Mikel Arteta tó bá bẹ́ẹ̀ ikọ̀ AC Milan gbogbo èèyàn ló máa bẹ̀rù láti kojú wọn ní sáà táwa yá ìsáà tó ń bọ̀ lójú iwájú sí Ruben Amorim sọ̀rọ̀ ó sì yẹ pé ó fa kò mú òkun ẹ̀yọ̀ pẹ́sẹ̀ ikọ̀ AC Milan òun fẹ́ kó dàbí ikọ̀ arsenal wọn ti jìyà sẹ́yìn ní báyìí ọ̀rọ̀ ìkan ni wọ́n ń jẹ o.
1: bẹ́ẹ̀ ni ẹ jẹ́ sọ fún pé léni olóni ikọ̀ arsenal a máa lọ kí Ipswich Town nílé níbi tí wọ́n ti máa

0: Gba England EFL Cup. Àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ lóríṣiríṣi lọ́lọ́kọ̀ ọ̀jọ̀gbọ́n ló wà lé. Ibi tí West Ham òun náà máa gbàlejò Fulham tó bá ti 7:45. Arsenal ti mo sọ lẹ́ẹ̀kan àti Ipswich Town. Aago mẹ́jọ ni àwọn ló máa wáyé. Liverpool àti Tottenham kẹ má gbàgbé pé Tottenham ò tí gbá bọ́ọ̀lù kankan ní sáà tá a wà yìí. Ṣé EFL Cup lọ́dọ̀ Liverpool náà ti máa ṣe ni? Aago mẹ́jọ náà ni Reading àti Brentford àwọn náà máa gbá ìfẹsẹ̀wọnsẹ̀ wọn. Ní Spanish La Liga, Rayo Vallecano òun àti Espanyol tó bá dago mẹ́fà. Alaves pẹ̀lú bá aago méje iná náà àwọn máa gbá ìfẹsẹ̀wọnsẹ̀ wọn. Elche a máa gbàlejò Real Madrid àwọn ọmọ mi aláṣọ funfun bí àṣà Legit ní 8:30 PM ṣe lọ́nbẹ̀. Ẹ má jẹ́ ń gbàgbé láti sọ fún yín pé ikọ̀ Bayern Munich ó ṣeé ṣe kán ṣe kíni kan gba agbábọ́ọ̀lù Florian Wirtz lọ́wọ́ Liverpool látàrí pé àwọn sọ pé gbà lọ́wọ́ ẹ̀ kò mọ́ lóye pé Liverpool mọ agbábọ́ọ̀lù yẹn lò. Ẹ má gbàgbé pé Bayern Munich ni wọ́n kọ́kọ́ fẹ́ ra agbábọ́ọ̀lù yìí wà ní Bayer Leverkusen kó tó di pé Liverpool kówó rọ́gùrọ́gù tọ́ lọ ra agbábọ́ọ̀lù náà. Gbọ́n láti gbà wọn tí ìgbádùn ẹ̀ ó ṣeé ṣe kó dà pọ̀ mọ́ ikọ̀ Bayern Munich láti January.
1: Yìnyínní kẹ́yìn lè ṣe mí náà ni o torí pé agbábọ́ọ̀lù Nàìjíríà yìí tó ń gbábọ̀ lókè òkun lọ́hùn-ún náà ni wọ́n ti ṣẹ́wọ́ sí pé lórí èdè Nàìjíríà yóò da kó dà pọ̀ mọ́ wa níbi yóò ta gan ni mò ń sọ Umar. Ẹni mo rẹ́ ní ìka torí pé kíni ọmọ yìí ń ṣe lókè òkun ni o ti gbá ìfẹsẹ̀wọnsẹ̀ bíi 17:27 tó sì yẹ pé 21 ìfẹsẹ̀wọnsẹ̀ nínú bọ́ọ̀lù ló ti jù sí lọ́pọ̀ yanturu 21 goals 27 games tá a gbọ́ ni mo ń sọ Umar ní bọ́ọ̀lù lókè òkun náà òun nínú ikọ̀ jẹ́ ìkíni ṣùgbọ́n lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ti pé ìfẹsẹ̀wọnsẹ̀ tá a máa gbá pẹ̀lú ikọ̀ orílẹ̀‐èdè Russia ní ọ̀tọ́bà. Wọ́n ní kó wá darapọ̀ mọ́ wa. Ọmọ ogun ọdún péré náà ni ṣùgbọ́n látàrí bóyá ṣe dáadáa sí bẹ́ẹ̀ kan ṣẹ́wọ́ sí pé bó ṣe ń ṣe yìí tó wá darapọ̀ mọ́ Nàìjíríà á tún láǹfààní láti ní agbábọ́ọ̀lù tó tún pọ̀ sí tó sì làmìlà pápá jùlọ lẹ́yìn tó yẹ pé Victor Osimhen tó ní ìfarapa yìí agbábọ́ọ̀lù kò lè fura ṣakọ lásìkò tá a wà yìí o tó wá darapọ̀ mọ́ wa. Ìwúrí náà ló ti jẹ́ fún orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀.
0: Bẹ́ẹ̀ ni ìwúrí náà ló jẹ́ bẹ́ẹ̀ láti máa agbábọ́ọ̀lù kan náà tó yẹ pé òun náà ń dá gọ̀jọ̀gọ̀jọ̀ ní Turkey ní abala àṣálẹ̀. Ta ni mo ń sọ̀rọ̀ nípa ẹ̀ tí ó bá ṣe Kelechi Iheanacho senior man látàrí agbábọ́ọ̀lù yìí tún gbá bọ́ọ̀lù sáwọn ní òpin ọ̀sẹ̀ yìí tó jẹ́ ìfẹsẹ̀wọnsẹ̀ méje ọ̀tọ̀ọ̀tọ̀ léra àwọn tó gbá bọ́ọ̀lù sáwọn. Agbábọ́ọ̀lù òun náà sọ pé òun tún wò pé òun tún máa ṣe bẹbẹ jù báyìí lọ. Lábárẹ̀ ni ká má pààrọ̀ fúnra ká má tọ̀ra wa jẹ. Tábá ń dárúkọ àwọn agbábọ́ọ̀lù lọ́wọ́ wájú yẹ ká pé Kelechi Iheanacho ẹ̀yìn pé kóun náà wá darapọ̀ mọ́ wa látàrí pé Osimhen ò sí ilé báyìí. Ọ̀nà àti náà ò sí ó ṣe é ṣe kí Iheanacho kóun náà darapọ̀ mọ́ wa. Bẹ́ẹ̀ ló ṣe lọ́nbẹ̀. Ẹ má gbé ẹjẹ́ sọ fún yín pé lánàá lánàá Okoye òun ni ọlọ́wọ́ tí ó jẹ góòlù márùn-ún lọ́wọ́ Inter Milan. Ó ti kó ẹ̀ lẹ́ẹ̀kan sí bí mo ṣe sọ lẹ́ẹ̀kan pé ó gbìyànjú àwọn náà kọ́kọ́ gbá bọ́ọ̀lù láwọn ṣùgbọ́n Inter ọ̀fọ̀gáwọn lábalábẹ̀ bẹ́ẹ̀ ni ó ṣe Leeds United náà àwọn náà fi ìyà jẹ Newcastle Legit Newcastle ní sáà tá a wà yìí ó dàbí ẹni pé nǹkan burúkú ti ń ṣe wọ́n báyìí láti lẹ́nu ìfẹsẹ̀wọnsẹ̀ mẹ́rin tán ti gbá báyìí wọ́n ti jẹ ìyà gan tó yẹ pé wọn tí fakọyọ̀ tó bó ṣe yẹ kán rí ní ibẹ̀yẹn láti máa gbà wípé eléni náà Tottenham àti Liverpool Legit pilot ṣé èyí ni tó ti àárẹ̀ ìgbà bọ́ọ̀lù sáwọn torí pé wọn ò tí gbá bọ́ọ̀lù kankan sáwọn ní sáà tá a wà yìí.
2: Lórúkọ àgbàbọ́ 92-9 jẹ́ ti sáré fèsì sí àgbékalẹ̀ lórí ọ̀ Leeds City àti Newcastle kí ló ń ṣẹlẹ̀ sí Newcastle. Eddie Howe akọ́nimọ̀ọ́gbá wọn tẹ́lẹ̀ yìí ó yẹ kémi àtẹ́bìrì lọ́wọ́ pé kí ló mú tó fi lọ. Wọn ò yọ níṣẹ́ ó mọ̀ mọ̀ fi ṣẹlẹ̀ ni. Ṣé kì í ṣe pé ó ti rí ọjọ́ ọ̀la ikọ̀ Newcastle pé kó má fi ara òun lára ló ṣe fi kọ̀ ẹ́ lẹ̀. Torí nǹkan tó ń ṣẹlẹ̀ sí Newcastle ní ìsọ̀wà yìí ó jẹ́ nǹkan tó bà mí lérò púpọ̀ jù. Newcastle tó ti lọ sí Champions League lábẹ́ Eddie Howe ó wá dẹni tó yẹ pé tọmọdé àtàgbà Leeds City Leeds United ló wá dẹni tí ó ń na Newcastle. Kò fẹ́ẹ̀ ṣẹlẹ̀ rí ní Premiership ní ayò mẹ́rin sí ẹyọ kan. Àkọ́kọ́ nìyẹn kì í ti Leeds United àti Newcastle. Ìbéèrè pa Tottenham Hotspur pẹ̀lú Liverpool jẹ́ ká kí àwọn mọ̀ pé ìfẹsẹ̀wọnsẹ̀ talẹ́ òtò ní Carabao Cup ní EFL kì í ṣe Premier League. Àmọ́ aláfífa kò mú òkun rẹ̀ yọ láti jẹ́ ká mọ̀ pé Tottenham Hotspur ní sáà tá a wà yìí àtẹsẹ̀kọ́ bodò ọ̀nẹ́ han ni kò síbi tí wọ́n ń lọ. Àṣẹṣẹ yóò máa ríbo tó lóun ó kànun lọ̀rọ̀ wọn ẹ̀sìn ọjọ́ kejì wọ́n ti há ní ìṣòro kan. Dìsábì tó gbé wọn bọ́ nínú ogun ẹ̀pá ìyẹn ogun fáráhùn ní sáà tó kọjá tí wọn fi bọ́ lọ́wọ́ relegation tí wọn sọ̀wọ́ ṣàlẹ̀ tó wá ríra ẹ̀ bíi pé kílẹ̀ ó ṣe. Àkọ́kọ́ ó ti ní ìṣòro pẹ̀lú yàrá ìpàrọ̀ aṣọ dressing room nígbà tó wọn ti Richardson ọmọ orílẹ̀-èdè Brazil tó ti ní ìdojúkọ ìkojú sí ìtayà. Bọ́ta láyà yẹn wá jẹ́ ohun tó jẹ́ pé kí akọ́nimọ̀ọ́gbá máa jáde kó ní kò sí nǹkan tí Richardson lè ṣe tó máa dá bọ́ọ̀lù fún un ní sáà tá a wà iṣẹ́. Ó ní kó fi orí gúnlẹ̀ báyìí kò sí tó máa ṣe torí pé yẹn pè fún pé òun fẹ́ kúrò.

0: capsule jáde láti mọ pharmacy tó mọ yín ẹ pé 08103369 43.
1: Egbògi míì ni BNC capsule tí òkìkí ẹ̀ ń kàgé tó ń gbani lóra tó ń tani tàbí tó ń yanni nǹkan tó ń rìn tàbí bunijẹ káàkiri ajá pajá tó ń múni lọ́wọ́ lẹ́sẹ̀. BNC capsule ó wà káàkiri àwọn pharmacy àti chemist ládùúgbò yín.
2: Ọ̀rẹ́ mi, wọ́n lè ní káàkiri ara ẹ bí kòkòrò tàbí bí aràn. Ara tún máa ń yan lẹ́yìn ìwẹ̀. Ẹgbẹ́ kan ara ẹ máa ta yìí. Ìjáfara lè wò.
3: Ọ̀rẹ́ mi, pajápajá ń kọ́ la fífà so. Ọwọ́ àtẹsẹ̀ tó ń kú rìrì kú táìtáì.
2: Gbogbogbò, kun téèyàn lè lò kó ròyìn ẹ̀ fẹ́ lómi ìbò ṣe dára tó ni BNC capsule. Yóò mú òkúté bá ara tó ń ta ni, ara tó ń yún ni. Iṣan ara tó ti rẹ̀ ají pépé. Arúgbó àtàké pajápajá wà gbígbà. Nǹkan tó ń bu níjẹ tàbí rìn káàkiri ara yóò pòórà. Pámọ́lẹ̀ kedere, wàárò orun sùn. Ewé àti igbó ilẹ̀ wa ni wọ́n fi ṣe BNC capsule jáde. Ọ̀nà dà sí ìfọwọ́ sí.
0: Iléeṣẹ́ Tìmítayọ̀ Tridon Medical Nigeria Limited ló ṣe BNC. Láti mọ pharmacy tó súnmọ́ yín, ẹ pé 08103369434.
1: Ẹ̀yin olùgbọ́ mi, egbògi gbéra tán haba capsule tó ń jẹ́ kára ọkùnrin kó pọ́nkí pọ́nkí dáadáa tó ń sọ ilé ọkùnrin di alágbára kódà àwọn ìyàwó ilé wọn máa ń rà fúkọ wọn. Gbéra tán haba capsule ó wà káàkiri àwọn fam àti chemist ládùúgbò yín.

0: méjì kan sí àwọn lọ
1: irú eléyìí ń sìn báyìí sìn ọkàn ni pé àwọn ti var yẹn kò sí nǹkan tó kan referee àti lineman bẹẹ ọkàn ni pé àwọn ti var yẹn àwọn méjì tó wà ń bẹ yìí pé kọ lọ jòkó fún ìpínpín ọ̀sẹ̀ yìí tó ó ṣeé ṣe
0: kí lẹ́yìn òpin ọ̀sẹ̀ yìí wọ́n á tún tẹ̀síwájú àgbà wọn ní ẹ̀ẹ̀kọ́ sí òfin tó mú wọn tó dé wọn náà
1: kí wọn tún
0: wọn tí bá wọn tó
1: dẹkùn nǹkan tán ṣe wọn tó bá tún ọ lè má ṣe ní ọ̀sẹ̀ tó bá tún fún wọn níṣẹ́ tó bá tún wá jẹ́ ọ̀sẹ̀ tó tẹ̀lé wọn tún wá tún lè ṣe nǹkan míì torí lópin ọ̀sẹ̀ yìí náà arsenal náà àwọn náà wọ́n sọ pé penalty tí wọ́n fún wọn against wọn ẹ̀ tó fún
0: sunderland
1: pé kò jẹ́ penalty kódà àwọn arsenal àti débi orí àtẹ́tà gan wọ́n sọ pé àwọn ipe àwọn fẹ́ kí àwọn tó wà ní àjọ referee yẹn
0: pé kò
1: ṣàlàyé fún àwọn báwo ló ṣe ṣẹlẹ̀ tó fi jẹ́ pé kiní yẹn penalty ni bó ti ẹ̀ pé lọ́dọ̀ tèmi penalty ló yẹ kó jẹ́ èmi tiẹ̀ welcome àìjẹ́ yẹn torí ó wà nù nǹkan tó yẹ kí arsenal kan gbé ife ẹ̀yẹ yàtọ̀ sí pé ó ṣe pé bí àwọn òṣìṣẹ́ débẹ̀ o ṣùgbọ́n ó ní kọ̀ọ̀kan tó máa ń ṣe tó yẹ pé tó bá ti dé bí ibọ̀ọ́sì etí tó bá fẹ́ gbá kọ́nà àbí kankan wọ́n á máa rọ fáńdù
0: àwọn
1: agbábọ́ọ̀lù wọ́n máa wọ́n
0: ọ̀dẹ́ òfin yẹn nígbà tí league fẹ́ bẹ̀rẹ̀ níbẹ̀ pẹ̀rẹ̀pẹ̀ wọ́n ṣe òfin yẹn wọ́n ràn pé tí wọ́n fẹ́ gbá kọ́nàkì látẹ̀gbẹ́ ọwọ́ àlàáfíà ní ẹgbẹ́ kejì ni tí wọ́n fi nítorí pé ẹ ti ń ṣe ìjàwọ̀dù láàrin ara yín tí wọ́n fi lè ti agbábọ́ọ̀lù kan ṣubú kódà gan tó wá rí pé nǹkan tó wá le ni wọ́n lè fún yàn red card wọ́n mú penalty sí pẹ̀lú ẹ̀ wọ́n lè ṣòfin yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí mo rẹ̀ sọ́jọ́ kan lẹ́yìn pé inú kan nínú àwọn big team náà máa fi ṣe náà fi jófin irú àwọn òfin yẹn bẹ́ẹ̀ èyí tí man u náà yàn pé wọ́n ṣòfin kan náà ti pé tí agbábọ́ọ̀lù méjì bá wà tí kan wà ní tẹ́wà tí ìyọjú ayín lọ wọn ti lè kà sí offside tó bá ti yọjú ọ lọ pátá tí ò sí àǹfààní ẹ̀kan bẹ̀rẹ̀ bóyá bí àlàfo àbí aṣọ níbẹ̀ mọ́ a lè pè ní offside wọn tí máa lò lásìkò yìí níjọ́ tí wọ́n bá wà lò á sọ pé ìrọ ni wọ́n bẹ̀rẹ̀ sí ń ṣe òjòrò wọn ti kéde òfin ẹ̀tẹ́lẹ̀.
1: tabadẹ tún ní kíka yànnàná ọ̀rọ̀ yẹn náà lóòótọ́ erling haaland ò ń ṣe agbábọ́ọ̀lù tó wà lọ́fsáìd
0: òun kọ́ ló wà lọ́fsáìd
1: enzo fernandez ní agbábọ́ọ̀lù tó wà lọ́fsáìd ṣùgbọ́n nǹkan tó ń fà òun gangan ni pé
0: látàrí
1: pé enzo kò make him move
0: láti
1: lọ pé òun fẹ́ ṣe kíní òní jẹ́ kí látàrí martinez tó wà bẹ́ẹ̀ àtọlọ́wọ́ ẹ̀mù òun ló jẹ́ kí wọ́n react torí ó wò pé ó ṣe é ṣe kí enzo kó náà dìbò yẹn wọlé tí àwọn bá dẹ̀ filẹ̀ pé ọ́fsáìd ló wà ó ṣe é ṣe kí rẹfrí má rí
0: àwọn náà ni wọn ń ṣòfin
1: torí ẹ làwọn náà ṣe tẹlé so títẹlé tí látàrí martinez tẹlé enzo yẹn òun ló jẹ́ kí ìgbà tí bọ́ọ̀ yẹn ò bá enzo òun ni aládi fi ráyè gbá bọ́ọ̀lù yẹn sáwọn
0: tó yí ìfò pé agbábọ́ọ̀lù máa yù ní bọ́ọ̀lù yẹn bá wọn fi kà pé ó wà ní ọ́nsì
1: nǹkan táwọn ń sọ ni àwọn sọ pé ó ba agbábọ́ọ̀lù máa
0: yù wípé
1: ó ti dàbẹ́ ní pé bá pass sẹ́yìn ṣùgbọ́n òfin wọn náà àwọn náà náà ń fa
0: àwọn ni wọ́n
1: torí ẹ̀yin fẹ́ máa ṣe
0: òfin ẹ̀yin fẹ́ máa ṣe
1: nínú ìfẹsẹ̀wọnsẹ̀ kan wọ́n máa ṣe dáadáa ó máa lọ bẹ́ẹ̀ ìfẹsẹ̀wọnsẹ̀ míì ẹ̀ tún máa tún mú kí ànádá kí
0: ní ìfọ̀ ìfọ̀ pé ó dẹ̀ pa àwọn àjọpọ̀ ọ̀hún gan lọ́dọ̀ tí wọ́n lọ́hùn wọ́n bí wọ́n ta ẹ́tẹ́ ìtún máa fífò wọn ni wọ́n ń sábà já fún wọn òkúta wọn tó kù mọ́ táwọn nípa òwúrọ̀ tó lọ́n ti ṣe kíní bọ́ọ̀ láti ẹ̀yìn tẹ̀yìn wá ni ẹ̀ ń so ẹ̀yìn fernandesi man u náà tóun náà sọ̀rọ̀ ó sì gbàgbé pé ẹjọ́ kíní àná tóun náà ṣe sẹ́yìn náà kó má lọ wájà náà padà wá gbà
1: tí bruno yẹn ká má parọ́ fúnra wa fi fódì yẹn ó dìsáàbù red card
0: tọ́ kò dìsáàbù red card
1: nígbà
0: tó ní di bàtí mo tún lọ tún fọ́nrán yẹn wò ẹgbẹ́ báyìí ni
1: ó kọ́ sí onídìí ìgbà tí fi fódì yẹn lóòótọ́ bruno fernandez òun ló ṣìkà fún látàrí pé ó kọlù bruno dẹ̀ ṣe kíni ó tì ó ṣubú ìgbà tó ṣubú yẹn bruno wa gbà ní ẹsẹ̀
0: ó
1: gbà ń pa lẹ́sẹ̀
0: ó ṣe àwọn gbà ń pa
1: so bó ṣe gbà yẹn dídìde tó dìde retaliation náà máa ń pè ó retaliate ni tó fi fi bútù yẹn
0: yorùbá ní ọmọ àlè ló máa rí inú tí ò ní bí
1: ẹ̀ẹ́dà sọ pé
0: professional
1: púpọ̀ lélẹ́
0: yìí
1: professional ṣé yóò bá ṣe máa bọ̀ ọ̀ retaliation yẹn ìjẹ́rọ̀ náà ṣe
0: yẹn
1: òun ló torí pé nǹkan tóun ṣe òun ló jẹ́ kí fi fódì náà kó fi ṣe
0: nǹkan tóun náà ṣe
1: bẹ́ẹ̀
0: ìyẹn bẹ́ẹ̀ so àwọn náà mọ̀ wọ́n mọ̀ pé táwọn ṣe òdà ṣùgbọ́n talofẹ́ bá wọn wí òun lọ̀rọ̀ tó wà nílẹ̀ àfàwọn ilé ọlọ́run lọ́wọ́ ní abalabẹ́ yẹn ká máa tẹ̀síwájú ká fìyẹn lẹ̀ lábalabẹ́ tó ní àwọn ní ká máa sọ lọ ilẹ̀ akún tá a ní káfọ́ ara ilé gan láǹfààní wọn á fẹ́ dá sí i
1: ṣùgbọ́n
0: inú bí wọn kò ṣèlérí tó ti lọ ti lọ ọbẹ̀ ti gé ọmọ lọ́wọ́ ti sọ bẹ́ẹ̀ nù kò sí tí ó ṣẹlẹ̀ mọ́ ìní ìná ìyá ní wáyé.
1: ó tẹ̀ lẹ́yìn ọ̀kan tó sọ pé bóyá kó tún ìfẹsẹ̀wọnsẹ̀
0: yẹn bá
1: oníṣẹ́lẹ̀
0: wọ́n bá tún gbá ọ̀hún ìṣọ́ wa
1: lọ́wọ́ oníṣẹ́lẹ̀ torí tó bá fi lè gbá ìfẹsẹ̀wọnsẹ̀ tó bá tún ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn gbá ó púpọ̀ nú àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó bá tún wá ṣẹlẹ̀ síwájú sínú àwọn nǹkan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀
0: àwọn náà bẹ́ẹ̀ bí wọ́n tún gbá bẹ́ẹ̀ sì rí àsìkò tó yẹ kí líìgì parí kò ní parí lásìkò yẹn yóò kú bá bọ̀ ní ìlọ́jọ́ iwájú bí ẹ ṣe lọ nìyẹn ní ti abala pé à ń gba ife àmì ẹ̀yẹ tá a mọ̀ sí ballon d'or ti wúrà tó máa sábà wáyé ní ti tọdún yìí bí ó ṣe wáyé wọ́n ti la àlàkalẹ̀ òfin mẹ́ta àwọn nǹkan mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tó lè mú kí agbábọ́ọ̀lù gba

0: ẹyẹ náà ṣùgbọ́n nǹkan mẹ́ta tí wọ́n kà kalẹ̀ yìí àwọn tẹ̀mí àti ilérò kan lè gbà kọ́nà wà ń bẹ́ o torí tí wọ́n kà kalẹ̀ yìí lákọ̀ọ́kọ́ ná Kylian Mbappe pẹ̀lú tí wọ́n kà kalẹ̀ yìí èmi wò pé kò sínú ẹ̀ mọ́ pẹ̀lú nǹkan mẹ́ta tí wọ́n kà kalẹ̀ yìí wọ́n sọ pé àkọ́kọ́ individual performance báwo ló ṣe ṣe sí nínú ikọ̀ rẹ̀ tó jẹ́ pé ṣé kí player ní a lè pè ẹni wọ́n jẹ́ èèyàn kan pàtàkì tó jẹ́ ògan gbòógì nínú ikọ̀ náà dé pé ikọ̀ ẹ wá gba ife ẹ̀yẹ ife ẹ̀yẹ mélòó gan ni wọ́n náà gbà fún ara ẹ fún ikọ̀ ẹ impact wo ló ní nínú ikọ̀ ìkejì ni ìkẹta náà tún ni pé fair play sì túmọ̀ sí pé báwo ni ìṣesí rẹ nígbà tí ìfẹsọ̀sẹ̀ náà àti ìfẹsẹ̀ náà tún parí wọ́n máa mú yẹn náà mọ́ lára ẹ̀ fásitì ká wò mẹ́ta yìí ni Mbappe kọ́kọ́ kùnà náà lóòótọ́ ó gbá bọ́ọ̀lù sáwọn káàkiri káàkiri gbogbo ìfẹsọ̀sẹ̀ orílẹ̀-èdè ni o ní kọ́ńtì ni o nílùú ẹ̀ bẹ́ẹ̀ ó ṣe ṣùgbọ́n mẹ́ta tí wọ́n kà kalẹ̀ yìí ó ti jantàn mọ́ tó bá ní káwo fún Erling Haaland òun náà kùnà látàrí pé ife ẹ̀yẹ tó lọ́rìn tó yẹ kó gbà kò gbà tó méjì náà ló gbà ní líìgì ilẹ̀ gẹ̀ẹ́sì tó bá tún ní káwo ti ẹni tó súnmọ́ díẹ̀ tẹ́mi tó pé ó lè bẹ̀ fún yàmá ní ti ìfẹsọ̀sẹ̀ tó tán yìí tí wọ́n kọ̀ àgbáyé yìí kò fi bẹ́ẹ̀ impact kò fi bẹ́ẹ̀ ṣòótó góòlù náà sì nínú àwọn àìsàn pé báyìí ní ṣùgbọ́n ife ẹ̀yẹ nípa nípa ife ẹ̀yẹ ó rí gbà ní ìyẹn dúró bẹ́ẹ̀ orí kàndínlélógún mẹ́ta tó kàkalẹ̀ ní ti Hurricane tí mo lọ gan náà nìyẹn Hurricane nílẹ̀ Germany lọ́hùn ipa ẹ̀ ribiribi náà ni góòlù tó náà ju sáwọn pọ̀ débi pé tawáníkà yọ kó nugbo ìfẹsọ̀sẹ̀ yẹn ó lè kó bá líìgì tí wọ́n gbà ń bẹ̀ àti
1: lọ́rọ̀ kan báyìí sí
0: ó súnmọ́ pẹ̀lú tí wọ́n kàkalẹ̀ yẹn
1: Hurricane Yamal àti
0: Mbappe àwọn mẹ́ta ni wọ́n kà tí wọ́n léwájú nìyẹn ṣùgbọ́n bójú wà ń lẹ̀ yìí Hurricane pẹ̀lú tí wọ́n kàkalẹ̀ yìí Hurricane ló lẹ̀ kó súnmọ́ tó fi kíni máa fífọ̀
1: ó súnmọ́ fólísẹ̀ náà
0: o lisẹ o sumo lisẹ na dada na ṣugbọn world cup yen ni mo n wo won tun le fe lo gbo na iburu kon tun pe kon tun fe ka mo fi yo fi ja won tan mo
1: labalaba
0: ṣugbọn awọn wona ọjọ n bọ laipẹ lajina
1: ṣugbọn mi mọ pe top 3 yen Mbappe wa nbẹ toro deserve o deserve ke yan ba pichichi
0: ẹ ko wa gba fi ẹyẹ mọ ni kaipẹ ru semi final yen won debe won gba fi ẹyẹ yen ko si ani nbẹ àwọn àsọkùn ológun ló di sáré náà gbé fún
1: ìní ẹ sí ìdẹ
0: ṣùgbọn ìpele semifinal yamma ọsùlẹ fún yamma ọsùlẹ fún yamma labalábẹ ṣùgbọn àní sinmi torí olóòtú àwọn mo sọ fún ẹsẹ àwọn ọmọ tí mo tò bẹẹ sì rí tún jẹlá lẹkọọ ní ìfọwọ́n ọmọ tí mo tò ìwọ ọmọ tó
1: lọ ọmọ yẹn ti ẹ ń ta sọsọ
0: kí ló ta ìgbàgbọ́ ọmọ tó sọ
1: sọ sọ
0: sọ tóun náà ń ṣe dáadáa pápá jùlọ lókè ogun òkè o to the world ẹgbàwí kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣe yìí ṣe ń bẹ́ ni àníṣẹ́ wọ́n ṣe wá sí wa lókè ogun gani síbẹ̀ṣẹ́ àti sàmọ́n èyí tó jẹ́ ẹ̀gbọ́n tiẹ̀ ó ti wà ní turkey báyìí tí wọ́n ti ṣẹwọ́ sí òun nìkan lókun ọmọ náà sì ń gbàbọ̀ dáadáa kódà tó bá dé wálé ndé mẹ́yẹn kò sẹ́ni tó wá sọ́kùn ṣùgbọ́n ẹni tẹ́yìn tí sọ̀rọ̀ yìí bọ́ọ̀lù káàkiri lórí nàìjíríà ẹ ṣàwárí àwọn ògbó ẹrẹ o ní tí ó da jẹ́ kí ọ̀gẹ̀ ọjọ́ ọ̀la kó tún dohun kó tún dùn sí o àtẹ̀wá lọ lẹ́nu àwọn afẹ́lẹ́ iṣẹ́ lọ jẹ́rẹ̀ díẹ̀ báyìí kí n máa kí ọlọ́jọ́ bí ò ní ọlọ́jọ́ bí àná torí pé ó ṣe láàánú pé mi padà kí wọ́n láṣùwọ́n ìgbọ̀nàmá kí wọ́n lé nínà orí ó kọjá bẹ́ẹ̀ Ajibade to you executive chairman onígbòǹgbò LCDA honorable Moyosore Adébánjọ tí ẹ pé àná náà jọ̀bi wọn akínkú rere o ìgbà ọdún ọdún kan ní tẹ́wọ́n ń gbọ́ ní honorable Mrs. Asisat Olamide Olúlókun náà ni wọ́n ní máa pè é nígbèjègbèjọ pé ẹ pè láyé ju bẹ́ẹ̀ ṣe lérò lọ pẹ̀lú àṣọ náà olú àlàáfíà àìkúbaálẹ̀ ọ̀rọ̀ olóòtú wa tún jẹ́ ọlámilékan ní ìjíwó mẹ́sàn-án ẹ ṣe wọn ọlọ́wọ́ bọ́tì ni wa ọmọ china lòun tiẹ̀ òkúmi lẹ́sọ mí òun náà wà ń bí èmi tó ń ṣètò ọdún ní Salahuddin lẹ́jíìtì ni gẹ́gẹ́ bí àṣà mi.
1: adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tó bá a bèrè tó dẹ̀ bá a parí ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹ̀yìn olólùfẹ́ wa náà tẹ́fìgbà kan fi wá sílẹ̀ ibrahim ọlálékan ip sport lè ní jẹ́ ẹ̀ṣọ́.
2: ọmọ nàìjíríà èwo lè wo.
3: ẹ
4: wọ́n ti bẹ̀rẹ̀ fún olè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe maggi native jollof rice ìtọ́wọ̀ ẹ̀kan lásán aró yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
5: maggi star tá a ṣe látara ẹ̀wà sóyà àlùbọ́sà àdó chili àti kànáfùrù.
4: oúnjẹ alẹ́ ti délẹ̀ ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
5: maggi star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀ yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
6: ìwé aṣọ léwé owó ìkẹ́kọ̀ọ́ ẹ ẹ ẹ ẹ gbọ́ná
3: ibusun ko
6: iya mi iru ibusun ti mo su si nile ati sade ni mo fe o mu ka
3: o tun na awon na ni jare ba se seto ba won mo wa se ma pada sile iwe won eran ti wi pe omo to ba sunun alaafia o di dodo ko pe gede ninu eko re awon dokita ti e jeri wi pe orun je okan ninu to omode nilo lati jafafa ninu eko won no ibusun mu ka fun awon akeko laayo loni
7: Mocha, adding comfort to life since 1959.
6: Ah. Mo ma gbọ pe Lafarge ti paro oruko.
8: Bẹ́ẹ̀ ni o, Lafarge Africa PLC ti poruko dadi HBM Nigeria PLC. Oruko ti yi pada. Ṣugbọn ojulowo cement ta n pese o yi pada. Cement to poju owo to se gbarale atawon ohun elo ile kiko ta fi ko afara mainland geta. Gbọn ile igbimo asofin agba. Afara Naija kini ati ekeji. Ile gogoro koko asun badan. Gbọn National Theater atawon ile nla mi kaakiri Nigeria latodun 1960. HBM Nigeria PLC. Tamo si Lafarge Africa PLC. Tele. Okoja ile kiko.

0: water. And we have not come this far to settle for less. Join Glow today and dial *312# or buy through Glow Cafe app to enjoy amazing deals.
1: OneXBet, it's time for bonuses and wins. Download the OneXBet app from Google Play or the App Store and start winning today at the heart of the game. OneXBet, bet responsibly, 18 plus.
2: Wow! Ewa jagun itawo didara ti New Bobo 100. Bobo 100 ni wara miran ti n gbe ninu igbo ni mimita egba o le mewa ti o si kun fofo pelu vitamin C PHA ni eyi ti ma mu opolo ji pepe ti o si tun se ara lore o tobi si o dun lenu be lo to ki popopo Bobo 100 asara lore didara fun gbe re
3: àwọn aláṣẹ ìjọ sí esi supreme council nigeria nufa sísìn pé gbogbo èèyàn síbi ìpàdé ọlọdọọdún àwọn alùfa àtàjọ ńlá tí a pè ní ìdàgbàsókè àti ìlọsíwájú ìjọ pẹ̀lú àkórí olùfa àgùntà tó dángájíá ìjọ tó dápé tọdún yìí tí yóò wáyé ní csc ilé àánú aláṣẹ pé ìkirè nípínlẹ̀ ọ̀sùn láti monday ọjọ́ kọkànlélógún sí sunday ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹsàn ọdún yìí bí ètò ọlọ́sẹ̀ kan ṣe lọ rèé o ìpàdé àwọn alùfa láti monday ọjọ́ kọkànlélógún sí friday ọjọ́ kẹẹ̀dọ́gbọ̀n oṣù kẹsàn ọdún yìí ìpàdé àwọn oníròyìn pẹ̀lú ààrẹ ní tuesday ọjọ́ kejìlélógún oṣù kẹsàn bẹ̀rẹ̀ látago mẹ́sàn àárọ̀ ìrọ̀lẹ́ sátidé ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹsàn nìṣẹ́ kí ni kú àbọ̀ síbi ìpàdé àjọ ńlá nígbà tájọ ńlá gan àti ìfinijòyè àwọn alùfa yóò wáyé ní sunday ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹsàn ọdún yìí bẹ̀rẹ̀ látago mẹ́sàn àárọ̀ lábẹ́ ìdarí àwọn bàbá wa ààrẹ ìjọ csc pastor dr henry ojo alábòjútó àgbà pastor dr james onagua ajínrere àgbà prophet richard kọláwọlé atakọ̀wé àgbà pastor iho babajide
4: jésù ó dábẹ́ yàtọ̀ sí bẹ́ẹ̀ níbi ìpàdé àwọn alùfa àtàjọ ńlá ọdún yìí ó ẹ̀jẹ̀ àjọṣe
5: olùkéde ìgbìmọ̀ alukoro ìjọ csc supreme council nigeria and overseas.
6: Bond FM 92.9 Adepola Olorun ba na ni opo ewa olopin si eyin yin wa na te ni fe wa nibi ni bayi a ma lo sori eto edehun odaran pelu tajudin ajani oju elegba leyin yi awon totoko a mo asiti gboyin titi ti a fi pari eka abi ni bifo tita yi lagu meji labo e mura si se o kolon ba fi ere si adupe lowo yin pataki julo en se pe lowo oja yin nibi ina ni to wo yin o se Bond FM re 92.9 se won adupe fun oya
7: Mo ko mi le so mi je ko loruko temi e ka ran gbogbo bi te tin gbo wa ti wa ni kale lokan ko ijeji awon eto te fe gbadun yen ni tin sojo segun oluwa segun fun awon o ya o e ma yi kuro ni se Bond FM 92.9 ni bayi e je ka lo sori eto ti opo suko e wa nkan fidile
8: oku ise opolo
9: see my brother
8: let me walk that road le to tun bode
9: you listen to this

Vitamin Drops and Syrup. Àdìdì ṣe fún àwọn ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fún ìtẹ̀lú. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.

0: ọdún
1: ẹ kojúmọ́ sílẹ̀ àdàlàbà yìí arákùnrin kan wà òdúsà 50 years ló ń lò lẹ́wọ̀n báyìí ẹ kojúmọ́ ẹ̀yìn olólùfẹ́ ń dùn yìnbá yìnbá ọkọ̀ tìyàwó kan ni tí ọkọ̀ bá ti jalamba lọ láàárọ̀ àwọlé lálẹ́ pátá yóò jalamba lọ láàárọ̀ àwọlé pátápátá ṣùgbọ́n ọlọ́run mọ̀ bí ó ṣe máa ń fi òótọ́ ọ̀rọ̀ wọn tí rọ bá lọ lógún ọdún òótọ́ ọ̀rọ̀ àfarahàn lọ́jọ́ kan ó wá jáde bó ṣe máa ń jáde lọ́jọ́ kan ó wá padà láago mẹ́wàá àárọ̀ ó gbàgbé nǹkan bó ṣe wọlé báyìí ó báyàwó ẹ̀ pẹ̀lú ọkùnrin míì nínú ilé wọn ìyẹn táwọn yorùbá ń pè ní alẹ́ bó ṣe pakuru mọ́ ọkùnrin ẹni etí ló gba gbà arákùnrin tó ti jẹran sunkún sí bó ṣe ṣubú nìyẹn ìyàwó lọ́wọ́ kan pariwo pé ẹ gbà mí o ọkọ mi ti pààyàn gbà táwọn ará àdúgbò débẹ̀ wọ́n du ọkọ títí lọ́tún lósìn wọ́n du àlè títí àlè gbé ẹ̀mí mi wọ́n gba lọ sápá ọ̀tún ọkọ̀ dẹ̀rẹ̀ ara ẹ̀wọ̀n pẹ̀lú ọjọ́ orí rẹ̀ 50 years ló ń lò lẹ́wọ̀n báyìí wọ́n gba lọ títí wọ́n gba bọ̀ ìyàwó ó kúrò níbẹ̀ ó lọ sílù mi ìyàwó ti bímọ ó ti lọ́kọ̀ mi ó ń jayé orí rẹ̀ nísìnyìí ìgbéyàwó tó torí o ọkùnrin tó torí obìnrin tó torí ṣùgbọ́n àlàáfíà ṣe pàtàkì níbi tá a bá wà náà ni bàbá wa bàrí sàbí ní ẹni tó rí ẹlẹ̀ kwariru tó dọ̀rùn ẹyà ṣé ó mọ̀ pa ẹ̀ ó mọ̀ pa ẹ̀ broadcaster náà rí ní aṣíwájú ní ìtìjà ni akọjú rèé ara sí owó rèé okun rèé àrìnyè rèé ṣùkúrà lè la èrè ọjà ẹ káàbọ̀ padà ó dún ìgbà náà lẹ̀ ń gbọ́ o ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ pé nínú ọdún tá a wà yìí Fowler's case pé ọkọ àtìyàwó wọn lura wọn pa ó lọ sí bíi 300 producer ni kí ni 300 ní yorùbá ọdún pé ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ pé nínú ọdún tá a wà yìí lásán èyí tá a rí kà lásán o pé ọkọ àtìyàwó wọn para wọn ẹ má gbàgbé ti ọ̀tà ti mẹkáníìkì tó pa ìyàwó ẹ ẹ má gbàgbé tèkìtì níjẹta yìí tó yẹ pé ibro kì í ṣe ibrahim dèmi o ibro ṣá ìyàwó ẹ ó ṣá aládàpá wọn ni ó ṣá bíi nọmọ àti bẹ́ẹ̀ lọ ẹ káàbọ̀ èèyàn lábí ń kí ẹyin student àwọn ọmọ akínkù wọlé torí kò sí bá ṣe máa sọ̀rọ̀ gbéyàwó tá a fi ní sọ̀rọ̀ àwọn ọmọ ẹ̀yin ọmọ ẹ ṣe jẹ́jẹ́ o wọ́n dẹ̀ sọ pé nǹkan tẹ́ ń jẹ ó ṣe pàtàkì nǹkan tẹ́ ń mu oúnjẹ

0: àdídì ṣẹ́fọ̀ àwọn ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fún tẹ̀lú. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: Supreme Noodles, boom, boom, Supreme Noodles, boom, boom.
2: Synapse Supreme Noodles.

0: ọlọ́gbọ́n yan kóòlù kúrò ìsìnlẹ̀ tẹ́rágò.
1: Kọ́rọ́ kan àrà tí ò lópin tẹ́rágò.
2: Báwo ni ṣé o ṣì ń gbé power bank gbàngbà yìí káàkiri? Ṣé o ti gbọ́ nípa Redmi 17? Redmi 17, èyí tó ń ṣiṣẹ́ bí ọwọ́ aago láti òwúrọ̀ títí di ọjọ́ kejì, ẹ̀ẹ̀kan péré sì ni wàá gbiná sí ara rẹ̀. Redmi 17, èyí tó ń ṣiṣẹ́ bí ọwọ́ aago láti òwúrọ̀ títí di ọjọ́ kejì, ẹ̀ẹ̀kan péré ni wàá chaaji rẹ̀. 7500 billion per hour ni bátìrì rẹ̀. Redmi 17, ẹ̀ẹ̀kan péré ni wàá gba iná sí ara rẹ̀. Odidi ọjọ́ méjì gbáko ni wàá fi lò ó. Kò tó síbẹ̀ o, pabambari rẹ̀ ni wípé pẹ̀lú 22.5 watt, ó tún lè gba iná lára Redmi 17 rẹ̀ sórí ẹ̀rọ mìíràn tí ó sì tún ṣiṣẹ́ yípo ọjọ́ kejì. Tí o bá tó àkókò láti chaaji rẹ̀ pẹ̀lú 45 watt, ìṣẹ́jú 15 péré ni yóò fi da iná sára. Má ṣe jẹ́ kí o kọjá rẹ ní Redmi 17 láàyò lónìí, kí o sì jẹ ìgbádùn 7500 milliampere hour battery, èyí tí yóò gbé ọ fún odidi ọjọ́ méjì gbáko. Kàn sí èyíkéyìí ilé ìtajà Xiaomi store tó bá wà ní àyíká rẹ tàbí ilé ìtajà àwọn alábàáṣepọ̀ wa kó ra tiẹ̀ lónìí. Redmi 17, ó ń ṣiṣẹ́ takuntakun.
3: Ó wá nínú kákọ́ tó máa fà wá ọmọ tó ṣùpá bá gbogbo ayé tí mo pẹ̀ mo dé. Ó yá kọ́kọ́rọ́ aláte tòun ta tẹ́ni, òwú aláte tòun ta tẹ́ni. Tọ̀tọ̀ gbogbo abọ́ǹdè lọ́rùn ṣàlàyé oníkálukú o ló ti ní ti tiẹ̀ rárá. Kọ́kọ́rọ́ aláte tòun ta tẹ́ni, òwú aláte tòun ta tẹ́ni.
4: Abunde ṣàlàyé odun ìgbà ètò ètò náà lódún ìgbà ìròyìn nípa àwọn olórin àti àwọn òṣèré orí ìtàgé ìròyìn. Kánsà Màtúni, àrùn jẹjẹrẹ Màtúni o, òṣèré tíátà ni Ọmọ́túndé Ògúndìímú ló ti ké gbàjarì pé ọwọ́ tó ń dun ni èyàn fi tú èyàn ti bọnu aṣọ pé òun ní kánsà àrùn jẹjẹrẹ o, pé ẹjọ́ òun nídìí ìrànlọ́ tá a bá gbàgbé. Àrùn jẹjẹrẹ yìí náà ló pa Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà àti olóògbé Táíwò Ògògbó, ṣùgbọ́n kò tán síbẹ̀ o. Chief Mrs. Barista Funke Akindele, wọn ti kàn sí ẹbí wọn, wọn ti fún wọn lówó. Queen Salawa Mani, òjò ti ń pagún ọjọ́ ti pẹ́ o. Queen Salawa Abẹ̀ni, wọn ti ní pé àwọn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé bá òkú iṣẹ́ ọ̀tán nídìí iṣẹ́ orin wákàyè, pé àwọn ti pé 50 years pẹ̀lú ọjọ́ orí àwọn, pé àwọn fẹ́ dálẹ̀, àwọn fẹ́ ṣayẹyẹ lọ́tún lọ́sìn. Wọ́n pe gbogbo wa, wọ́n pe ní Samu Tiwu Market, wọ́n pe Túnjẹ Ọlálékan Caleb University, gbogbo wa ni wọ́n pe àtọ́dún ìgbà. Ṣùgbọ́n kí ló ta fi ṣe léyìn fún wọn ni pé Alájà Salawa Abẹ̀ni ni chairman Excellence Worldwide Women Musician Association rè. Lásìkò ààwẹ̀ tó lọ ní bí ọdún méjì sẹ́yìn, Alájà Sadiq wọ́n gbẹ́bùn fún mi, wọ́n dẹ̀ fún mi lówó, wọ́n lára àbọ̀. Ṣùgbọ́n lọ́dún yìí Alájà Sadiq kó Alawa abroad, wọ́n láwọn ò ní lè lọ. Nbọ̀wọ̀ wa tìjà ní mo wà ń Bàdàn, wọ́n ní àwọn ò sí lè kò sọ́wọ́ àwọn ń bẹ̀ ó. Ó dùn ìgbàlè tó ètò náà lódún ìgbà.
5: Gentle lady.

0: ṣí ayọ̀ tún ìtọ́wàdùn sílẹ̀.
1: Ilé ìfowópamọ́ Tax Bank pẹ̀lú ìfowósọwọ́pọ̀ ìgbìmọ̀ HAT orílẹ̀-èdè, èyí ni National HAT Commission of Nigeria àti àwọn ìgbìmọ̀ alábòójútó ìrìnàjò àjò ìpínlẹ̀ ló fi tayọ̀tayọ̀ rán wa létí pé àyè sì ń bẹ síbẹ̀ fún ìkówójọ HAT ọdún 2027. Yàrá má di èrò ẹ̀yìn fún HAT ọdún tí ń bọ̀ o, pẹ̀lú àníyàn tó dára àti ìrànlọ́wọ́ àlá, ìpinnu rẹ yóò yọrí sí rere, bóyá oníbàárà wa ló jẹ́ tàbí bẹ́ẹ̀ kọ́, ìsinyìí lákòókò tí ó dára láti sí àjọ ìfowópamọ́ náà, bẹ̀rẹ̀ sí fowópamọ́ ní díẹ̀díẹ̀ láti di ipò rẹ mú fún àjọ ọdún tí ń bọ̀ àti àwọn ọdún tí ó tẹ̀lé pẹ̀lú. Sí àkáǹtì ìfowópamọ́ HAT Tax Bank lónìí pẹ̀lú àbẹ̀wò ní www.hatsavings.taxbank.com tàbí pòpò wa ní 070-08-25-2265 fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́. Tax Bank, ìwọ nìkan làyàn fẹ́ wa o.

ọpọ ọmọkùnrin ló máa ní lérùngbà wípé nǹkan tó sọ ni láti máa orúfẹ́ ìwà báyìí tí àwọn bá dàgbà bẹ́ẹ̀ làwọn ọmọdébìnrin máa ń bẹ̀rù àti lọ́kọ lọ́jọ́ iwájú torí ìwà burúkú tí bàbá wọn bá wù sí ìyá wọn lọ́mọdé ọ̀pọ̀ ọmọdébìnrin ní irúfẹ́ ìwà báyìí máa ń ṣàkóbá fún ní ọjọ́ iwájú wọn àtọkùnrin àtobìnrin ẹ jẹ́ ká gbà láàfíà láàyè láàrin ara wa ẹ jẹ́ ká dẹ́kun dídẹyẹ sí ara wa lọ́nà àìtọ́ yóò ṣeéṣe fún wa o àmọ̀ràn rèé láti iléeṣẹ́ Bond FM.

0: ìyànjú lẹ̀ dáńgbà kò sọ́jọ́ tá ají tí ò rẹra o àìsówó lóde ọrọ̀ ajé tí kò bára rẹ ìpèníjẹ́ ètò ààbò a ṣe ọkàn rẹ láàrẹ ọ̀rẹ́ má ro jìnà o má bọkàn jẹ́ bí ẹkún bá da lẹ́kan ayọ̀ ń bọ̀ lówùúrọ̀ o àforítì ló lo ohun gbogbo mú ọkàn rẹ lè kí o sì mú ọwọ́ le pẹ̀lú tẹpámọ́ṣẹ́ dájújọ gbé orílẹ̀-èdè yìí dókè àforítì àti ìfaradà la nílò ọjọ́ abárakọ́ láàrin o ọjọ́ abágùn kọ́ là kọ̀run ìsúntẹ́rẹ́tẹ́rẹ́ ló máa ń dibú ní àforítì díẹ̀díẹ̀ lẹ̀dá gòkè o akẹ́kọ̀ọ́ níwọ oníṣẹ́ ọwọ́ ni ẹ́ oníṣòwò ni ẹ́ òṣìṣẹ́ ìjọba ni ẹ́ ìgbéga o ti ilẹ̀ ọ̀run wá o tàbí ìwọ oòrùn ọ̀dọ̀ elédùnrà ló ti ń wá ó sì fẹ́ ká ní ìforítì àti ìfaradà yorùbá nìwọ ni haúsá ni igbo àti gbogbo ẹ̀yà tó wà lórílẹ̀-èdè yìí ẹ jẹ́ ká ní ìfaradà fúnrara wa bond fm 92.9 ló ní ẹ jẹ́ ká ní ìfaradà kí orílẹ̀-èdè wa nàìjíríà kó lè gòkè àgbà
1: emi ori radio kan to so pe yari atomo baba ni wa na ni baba na ni wa ni benmi na de lola alohun na ni baba na ni ama ma pe ro ni won pa won body fm wa fi he ati hun gogba aye mo yi pe oga ni ni gogbo nkan olohun ni jojo ola nabi lodo olohun ola la ilaha illallah
2: band fm 92.9

ìdí tí ìtọ́jú àyíká wa ṣe pàtàkì ni kí ìlera tó péye lè wà fún aráàlú a sì lè dẹ́kun ìtànkálẹ̀ àrùn tí a bá bójútó ìtọ́jú àyíká wa agbègbè tó bá kún fún ẹ̀gbin àti ìdọ̀tí àwọn kòkòrò àti àrùn yòókù tí a ò lè fojú rí lè ti bẹ̀ wọ ara èèyàn kí a rí pé a tọ́jú àwọn kòtò ìdaminú wa tó lè di omi lọ́wọ́ láti gbà kọjá lásìkò òjò ká tẹ̀lé àṣẹ ìjọba lórí ìtọ́jú àyíká wa ká dẹ́kun gbígbé ìdọ̀tí fún àwọn ọlọ́mọ láńké ká yé da ìdọ̀tí wa síbi tí kò tọ́ ìmọ́tótó ló borí àrùn mọ́lẹ̀ bọ́yẹn ṣe ń borí ooru àrùn ìwọ̀sí sínú ẹ̀gbin là wá iná ló ń wọṣọ onídàá ìtọ́jú àyíká wa ojúṣe gbogbo wa ni iléeṣẹ́ Born 92.9 FM ló mú kéde yìí wá sétí ìgbọ̀yìn.

0: ni apapo na nte siwaju awon ajo ti on ri si oro to ba tabi ta pe ni taba ni orile wa Nigeria ni Nigeria Tobacco Control Alliance NTCA won ma ti ke si ijoba apapo lati ta ko abakan e ti ilegbun asofin to je pe won tari e lodun 2025 loro nipa isakoso taba ele ti won ni o nfa wiwe to ti je pe o mu ki ikominu jojo ko wa lori eto lera awon eyan agbarijopo awon olukurajo won ni won salaye pe awon tako oro yi nitori pe won ni igbese ti won gbe yi o lewu si ilera awon eyan lori awon nkan ti won pe ni awon nkan to nbenu taba nicotine ati nicotine ele ti won ni o je nkan ti ko ye ko ma wa nu nkan ti anje papa julo ti won ni o sile se akoba fun enu NTCA la gbe ko won ti ko iwe ifisun si ilegbun asofin ile wa Nigeria lori pe won ni erongba won lori aba ohun na ni kan wa nkan se lori e ninu ife odo kan pelu en to je olalakoso awon ajo na ogbeni olawale makanju ola to ba oniroyin wa Lekis Abdulrahim Lawal soro ni won salaye nipa idi ti won fi tako aba ohun e je ki a gbo won
1: Obi yẹn kẹrin ó ní àwọn nǹkankan tó dè mọ́ bí wọ́n máa máa polówó sìgá ní orí amóhùnmáwòrán ní orí íńtánẹ́ẹ̀tì ní orí billboard oríṣiríṣi bẹ́ẹ̀ ni òfin yìí tó ṣe ìdáàbòbò fún àwọn aráàlú ìyàtọ̀ sí yẹn tí òfin yìí tún sọ pé káwọn èèyàn yé lu sìgá mọ́ àbí kán yé lu nǹkan tó bá ṣe pẹ̀lú tábà níbi tí ẹlòmíì tí ò fẹ́ nípa nínú ẹ̀
2: kí wá ló fa torí pé a rí pé ó dàbí pé awuyewuye wà lórí àtúntò àbádòfin yẹn.
1: Àwọn tó ń ta sìgá yìí tó ń ta àwọn egbògi sí tábà ẹ wá lọ papọ̀ pọ̀ a lè sọ pé papọ̀ pọ̀ wọ́n á sọ pé rárá o kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ mọ́ àwọn èèyàn lè máa ń mu sìgá bọ̀ wọ́n lè máa mu nǹkan ẹ jẹ́ kí n lè yìnbó yìí tó ń pè ní vape. Àwọn ní àwọn kankan tó pé wọ́n lọ ṣe nísìnyí kí ni ẹ dàbí àwọn àpótí kéékèèké tí òjò ka owó ra lọ báyìí tó ń fi sí ẹnu tó ń fà tí èsì á máa bu ilé bùtà wọn á ní ẹtìrin tó wà nílẹ̀ kò bá àwọn òṣìṣẹ́ fi ata máa ní fi máa fààyè ta kó máa pe lórí àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn fún àwọn àgbàlagbà ìbéèrè báyìí wá ń bè lọ wọn tálagbà tálọmọdé tí ayé òkèèyàn tí íńtánẹ́ẹ̀tì wà tí òṣèlú ní kékeré ń ṣọ ọmọdé gbogbo ọmọ kékeré ló ní fóònù yàtọ̀ sí yẹn ó ní nǹkan kan tán tó wá sọ pé ìwọ tó bá mu sìgá títí ìjà ọba bá ẹ lára mu afẹ́ fi sínú òfin pé ó lè máa mu ilé.
2: Ṣùgbọ́n àwọn tí ìpín wọn pé dé iṣẹ́ àwọn náà burú fún àlàáfíà àgọ́ ara wa àbí.
1: Ó burú já ju ìyìn tó ti ọ̀wà tẹ́lẹ̀ lọ. Nítorí pé àwọn tó rẹ̀ṣẹ̀ gbé dé yìí ó dàbí nǹkan tó rẹ́pẹ́ tó bá fà lẹ́ẹ̀kan a wá máa lọ sí gbogbo àgọ́ ara ara bọ̀pọ̀lọ̀ jẹ àbá kídìnrín jẹ a máa bara jẹ díẹ̀ tó nǹkan máa wá ń sọ nìyẹn pé ó ṣe àsìkò yìí ló jẹ́ kí ìjọba máa fààyè gba àwọn òfin.

0: Ìgbìmọ̀ aṣòfin ọ̀hún àárẹ̀ tí èsì wọn ní báyìí ó. Wọ́n wá bẹ olórí ìlú ìyẹn president. Gọ́jọ́ kó má tọwọ́ lu òfin yìí o.
1: Òfin yìí wọ́n lòdì sí.
0: Bẹ́ẹ̀ ni ààrẹ fún ara wọn. Òfin yìí lòdì sí gbogbo nǹkan tá àárẹ̀ dúró fún.
2: Ohun ẹni tó jọ alákòóso àwọn NTCA, Ọ̀gbẹ́ni Ọláwálé Mákànjọ Ọlálẹ́gbọ̀n, bí wọ́n ṣe ń fọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú oníròyìn wa lórí àbá èyí tó rọ̀ mọ́ ìṣàkóso tábà ti ọdún 2025 gẹ́gẹ́ bí akọ̀rin wa Bakis Abdulrahim Lawal bí ó ṣe jábọ̀ rẹ̀. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti fìdí rẹ̀ múlẹ̀ pé ọwọ́ ṣe kó àwọn agbófinró ti ba àwọn èèyàn márùn-ún kan tí wọ́n jẹ́ aṣẹ̀rùbàlú èyí tí wọ́n kópa nínú ìkọlù ìpàgọ́ àwọn ológun ibi tí èyí tó wáyé níjọba ìbílẹ̀ Ọlọ́run Ṣògo ní ọjọ́ Àìkú Sunday nípínlẹ̀ Ọ̀yọ́. Nínú àtẹ̀jáde kan láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ alákòóso ètò ògbóǹsáfẹ́ ìròyìn aráàlú lọ́yẹ̀ ọmọọba Adọ̀tun Òyelàdé, wọ́n tọ́ka pé igbákejì gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Báyọ̀ Lawal ló sọ̀rọ̀ yìí mọ̀ nílùú Ìgbẹ́tì lẹ́yìn tí wọ́n lọ ṣe àbẹ̀wò sí àwọn ibi tí ìkọlù náà ti wáyé tí wọ́n ti kọlu àwọn ọ̀wọ́ ọmọ ogun 181 èyí tí ọ̀gá wọn jẹ́ Colonel Innocent Asogua. Ọ̀gbẹ́ni Lawal tọ́ka wípé ọwọ́ ṣekú àwọn agbófinró bí àwọn márùn-ún tí ó jẹ́ pé àwọn márùn-ún wọ̀nyí aṣọ ológun náà ni wọ́n wọ̀ nígbà tí ìrètí sì wà pé wọ́n tún mú ọ̀pọ̀lọpọ̀ nú àwọn aṣẹ̀rùbàlú wọ̀nyí sí. Igbákejì gómìnà náà sọ dímọ̀ pé ibi ìbọn àwọn ológun náà la gbọ́ pé wọ́n kọlù ní ọjọ́ Àìkú Sunday. Wọ́n ní báyìí iléeṣẹ́ ológun ti rán àwọn ọmọ ogun tó ń lọ bí 100 sínú àwọn ọgbó tó ń bẹ ní agbègbè náà láti máa ṣe àwárí àwọn aṣẹ̀rùbàlú tí wọ́n ń da ìlú láàmú. Wọ́n ṣàlàyé wípé ọkọ̀ àwọn tí wọ́n jẹ́ ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n pè ní operation bus náà lọ jẹ́ pé wọ́n ju àdó olóró lù. Àdó olóró tí wọ́n wá jù lu ọkọ̀ yìí wọ́n wá lọ sọná sí ara àwọn afẹ́fẹ́ ìdáná gáàsì oníkorobá tó pọ̀ rẹpẹtẹ ìyẹn lọ́wọ́ fà á tí iná náà tó fẹjú kẹ̀kẹ́. Igbákejì gómìnà náà tún wá ṣàlàyé wípé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ra ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ohun ìdìbòjà pàápàá jùlọ ọkọ̀ òfurufú agbérapá tí wọ́n rà láti máa fi ṣe àkóso ìtúná kọ̀ọ̀kan lè wà ní ojú ọ̀run lásán bí kìí ṣe pé láti máa ṣiṣẹ́ lórí àti mú àwọn ọ̀daràn. Àtẹ̀jáde náà fi kún wípé àwọn ìgbìmọ̀ onípàjáwìrì pẹ̀lú ní àwọn ìjọba ìbílẹ̀ márùn-ún tó so mọ́ ìjọba ìbílẹ̀ Ọlọ́run Ṣògo bíi ìjọba ìbílẹ̀ Oríire, Saki East, Ore Lópé àti Ìrẹ́pọ̀ òun náà ló jẹ́ pé wọ́n ti ń ṣe papọ̀ láti ri pé ààbò ó dé gbọngbọn ní ẹkùn náà. Ó fi kún wípé gbogbo olùgbé ìlú Ìgbẹ́tì àti gbogbo òkè ògùn lápapọ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kí wọ́n lọ fọkànbalẹ̀ torí pé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ fi ara jì lórí ààbò wọn. Ogun orin lé òdélé oroko òdoko toko oroko doko oroko tó kọ́ lọ́wọ́ bọ́ lójú ìnú màjẹ́ ọkàn wa jẹ̀jẹ́ mọ̀ pé jàǹbá ọkọ̀ kan lọ wáyé ní orílẹ̀-èdè South Africa tó sì gbẹ̀mí àwọn èèyàn 19. Wọ́n ní ìforísorí lọ wáyé láàrin ọkọ̀ kan ní ojúnà kan tó ń pè ní N1 tó jẹ́ ojúnà ńlá nífẹ̀ẹ́rẹ́ kílẹ̀ mọ́ àárọ̀ àná òde ọjọ́ ajé Monday èyí tó kan ọkọ̀ akérò Toyota minibus tí wọ́n fi ń kérò àti ọkọ̀ Denko Suzuki Sport Utility Vehicle gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá Christopher Spice bí ṣe ń sọ. Wọ́n ní ìforísorí náà la gbọ́ pé wáyé ní ìlú tó ń bẹ ní Western Cape ní orílẹ̀-èdè South Africa ní ìfẹ̀rẹ̀ kílẹ̀ mọ́ àná òde tó jẹ́ pé ó gbòde kan o. Wọ́n láti bí ọjọ́ méjì ni irú ìṣẹ̀lẹ̀ náà ti wáyé tó jẹ́ pé ìforísorí ọkọ̀ náà ló wáyé níbẹ̀ tí èèyàn mẹ́jọ jẹ́ Ọlọ́run ba nípè. Wọ́n ní eléyìí ṣẹlẹ̀ ní ìlú kan tó ń pè ní Emelo ní Mpumalanga nífẹ̀rẹ̀ kílẹ̀ mọ́ ọjọ́ Àìkú Sunday. Wọ́n ní lẹ́nu lọ́lọ́ ìhò náà láti máa ń gbọ́ nípa àwọn ìjàmbá ọkọ̀ tó ń wáyé ní South Africa tó sì máa ń gbòde kan. Eléyìí tó wá ṣẹ̀ wáyé ni wọ́n sọ dímọ̀ pé àwọn èèyàn tó ti kú wọ́n ti jẹ́ 11 ó ṣeéṣe kí wọ́n pọ̀ jù bẹ́ẹ̀ lọ kí nìdí rẹ̀. Wọ́n ní níbi ìṣẹ̀lẹ̀ náà èèyàn 18 ni wọ́n kọ́ sọ wípé ọjọ́ Ọlọ́run ba nípè ṣùgbọ́n nígbà tí wọ́n gbé àwọn tó kù lọ sí ilé-ìwòsàn ibẹ̀ ni 4 míì ti jẹ́ Ọlọ́run ba nípè. Ní báyìí wọ́n ní àwọn 4 míì náà ló ń bẹ ní ọwọ́ Baku Bala. Wọ́n ní ó ti tó àwọn èèyàn bíi 11,500 tí wọ́n ti jẹ́ Ọlọ́run ba nípè sọ́wọ́ ìjàm̀bá ọkọ̀ lójú pópó ní orílẹ̀-èdè South Africa láti ọdún 2025 gẹ́gẹ́ bí iléeṣẹ́ àkóso ètò ìgbòkègbodò ọkọ̀ bó ń ṣe ń sọ. Ẹ̀yin èèyàn wa Nàìjíríà yìí ti bàbá wa ni ẹ má jẹ́ ọ́ bàjẹ́ kò ní tọwọ́ mi bàjẹ́ ìwọ ń kọ́ ẹnu lábẹ́rẹ́ fi táṣọ ṣe kò ní bàjẹ́ lọ́wọ́ tèmi kò ní bàjẹ́ lọ́wọ́ gbogbo aláṣẹ Èdèmàrè kí n tó mú ròyìn wá sópin ẹ túbọ̀ gún àkókò tó ń bẹnu rẹ̀ lẹ́ẹ̀kan sí. Ìjọba ìpínlẹ̀ Èkó tẹnu mọ́ ìwà ìkóra ẹnìjẹnu àti ìmá wá sí ilé ẹ̀kọ́ déédé àti lásìkò fún ètò ẹ̀kọ́ bí ìgbẹ̀kọ́ tuntun ṣe ń bẹ̀rẹ̀ lọ́dún 2026 sí ọdún 2027. Ọba ìlú Èkó ọba Adéwálé Akíọ́lù ti fi ìgboyà wọn hàn wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu jáwé olúborí nínú ìdìbò àpapọ̀ tí ó wáyé lọ́dún 2027. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ fìdí rẹ̀ múlẹ̀ pé wọ́n ṣe kún àwọn àjọ agbófinró ti ba àwọn èèyàn márùn-ún kan tí wọ́n jẹ́ aṣẹ̀rùbàlú ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Bákan náà lamúròyìn wá sí tí ìgbọ́ yín pé ìjàm̀bá ọkọ̀ wáyé ní orílẹ̀-èdè South Africa tó sì gba ẹ̀mí èèyàn 19. yìí ló pin ìròyìn ọ̀hún tó

0: ṣọ́ṣù pálélé tó ń bọ̀ àwa èmi conductress àti conductor èmi dẹ́rẹ́bà àti conductress ni la dé bojúbojú ẹ ṣí àti dé akí gbogbo ẹ̀yìn ara lè pe ẹ̀ka sàn ní gbogbo ibi tẹ̀ tí ń bọ̀ wá akọ́ṣẹ́ ni èèyàn ló ń pín iṣẹ́ o àlùbáríkà lọ́ba mi ò kí ń pín gbogbo tẹ̀lá bá ti ń ṣe ní ayé ìkáṣà máa bèrè fún àlùbáríkà ni ẹni bá tiẹ̀ ti ń ṣe dáadáa lórí iṣẹ́ rẹ̀ ó ti rọrọ kó rálùbáríkà nítorí pé ọlọ́run ò kì í ṣèké bẹ́ẹ̀ ni kì í parọ́ ọba láàánú ni adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tó ṣọ wa débí láyọ̀ àti àlàáfíà àwa kí n gbogbo tiẹ̀ ti ń gbọ́ wa tiẹ̀ ti ń gbọ́ ilé iṣẹ́ wa bond fm 92.9 gbogbo ibẹ̀ láti ń kí yín ibi tátẹ́gùn yìí bá ń fẹ́ dé lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀ka sàn sá ẹ̀ka sàn gbogbo ẹ̀yìn ti wá nílé ẹ̀yìn ti wá bá wo ni ó ṣẹ́ wá lẹ̀lẹ̀lẹ̀lẹ̀lẹ̀lẹ̀ ṣẹ́ wá bẹ́ẹ̀ni àti ẹ̀mọ̀ pálàáfíà náà ni ẹ máa wà ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa láṣẹ lẹ́dùnmọ̀rẹ́ torí àlàáfíà náà làwa náà wà ń bí àwa gbà ládùúrà pé àlàáfíà wa kò ní di fíafíà láṣẹ lẹ́dùnmọ̀rẹ́ ọba onílọ́jọ́ ọ̀ṣẹ́gun ọlọ́run á ṣẹ́gun fún wa nílé lódò lóko ní gbogbo bí pátápátá ibi tá àti ẹ̀mọ̀ bóyá tó ogun tiẹ̀ ti lè sọ pé òun fẹ́ dìde oníta ní ìwọ òkè ogun ò ní jà wá kò ní jà mí kò ní jẹ́ yín kò ní jẹ́ gbogbo ẹ̀yìn olólùfẹ́ wa orí tó kẹ́ bó o ní ogun ò ní jà gbogbo aláṣẹ lẹ́dùnmọ̀rẹ́ ọba àní dààmú tó àwa ti dé nìyẹn o adé sínú ọlá owó àlàáfíà yín náà wá mú ìjókòó ọmọ àlàáfíà tó wó níbi tẹ́yìn náà bá ti ń gbọ́ wa lọ́sàn-án tòní princess ọláyínká nígboyà lórúkọ tèmi o èmi nìkan kọ́ wá ni mo wà nílé lónìí èmi pẹ̀lú conductress mi lájọ́ máa pò ó títí dáago mẹ́jọ láṣẹ lẹ́dùnmọ̀rẹ́ ọba conductress mi àfààná mo ti ń kọ jòjún mo ń kọ jòjún jòjún mo ṣèk mo ṣíṣà ni mo ń kọ jòjún jòjún àmì o gbogbo ẹ̀yà ara alẹ́ tẹ bá ti fẹ́ ṣe náwó mo mi kọ jòjú ẹ pè mí nítorí orí sókè bẹbí mi ni mo ṣe ń bọ́ lọ́wọ́lọ́wọ́ oya small mi níbi kò máa gbọ́ mi ọ́nẹ́ small mi oya kájọ máa jó lọ gẹ́gẹ́ ìrọ̀lùpá èmi ni mi compose ilé ìfún àmì ni náà tí wọ́n fẹ́ interview wákẹ́ rẹ̀ fi respect si.
1: O tó ọdún mélòó ni ẹ ti ń kọrin? Sẹ́yìn àlá ni àbí wọ́n gbé wá fún yín àbójú àbọ́kọ́ fún yín?
0: Wọ́n gbé wá fún wa ni wọ́n gbé orin yẹn wọ́n gbé wá fún wa.
1: Ago mélòó? Abatẹ́
0: 2:30 ni wọ́n gbé orin wa.
1: Àwọn wo ẹjẹ lè sọ àwọn tó ń gbé wá fún wa?
0: Àwọn ọ̀run. Àwọn ọ̀run ń ké àwọn ọ̀run ok afẹ́ sọ bó ṣe pọ̀ nílẹ̀ sí ni ẹ rò pé tí nǹkan bá pọ̀ nílẹ̀ èèyàn máa ma jù ú síta ni.
1: Ṣé àwọn ọmọ ìmọ̀ mi àdájáde yìí ṣáwọn náà kọrin? A gbọ́dọ̀ ní ìyọ̀kọ̀ tó kọrin mẹ́ ìyọ̀kọ̀ lè dédé máa kọrin.
0: Àwọn grandma ni wọ́n ń kọrin.
1: Ẹ bá wọn láyé.
0: Unfortunately wọ́n ti lọ káwà tó dé.
1: Àwa
0: gbọ́ nínú tàn pé ẹ̀mí orin yẹn náà wọ́n wá gbé fáwa náà pé nǹkan táwọn ń ṣe nígbà yẹn o ìwọ ọmọ mi gbà á kò sì máa lò.
1: Ẹ jẹ́ lè kọrin ní sàṣàṣàdé àbí ọ̀kla họ.
0: Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ó dìpẹ́ǹdì orí owó tẹ bá fún wa ṣùgbọ́n lọ́wọ́ tá a wà yìí wọ́n ní ká má jáde lọ sí sàṣàṣàdé àbí ọ̀kla họ. Àwọn tó ń bá wa sọ̀rọ̀ pọ̀ gan kò lè yé yín. Oro ye yin ko le ye yin nítorí orí sókè bébí ok ẹ jẹ́ ká kì yín àwọn ò lè kì yàn kórí ẹ̀ máa wù
1: ú ok
0: ok
1: o dada
0: iṣẹ́ wa léèrè ni mo ń kọ jùjú irú jùjú nǹkan tó jẹ́ káwọn èèyàn máa wọlé sí ọkọ̀ tiwa nìyẹn àwọn orin jùjú ẹ mọ̀ pé tá a bá ti wọlé báyìí a tún máa ń fi orin àwọn orin ẹ̀mí sí. Ẹ̀mí mímọ́ ẹ ṣe o ẹ̀mí àwọn wòlé wọ́n gbé wá
2: Hello.
0: Olorun se Olorun se
1: a dupe
0: alafia ni alafia ni alafia ni Oluwa se a dupe a dupe amen Oluwa se Olorun se a ni wara wa ti
1: emi na kiyin o ya wa ti jo meta a dupe follow a dupe follow
2: e ku jo meta so wa nya
1: o a dupe ma e se
2: era ma o
0: Don bole apa ori je no ile role ni bayi. Bond FM lawa 92 my 12 ori toke anti alima won fe ori nti won
2: pero soko
0: e to ni pero soko
2: tawo nu fuji o
0: eh o ko
2: asu ma pa lawo
0: nu fuji o eh gege
2: ah
0: e se ya wa e se ya wa oruko yin ma ami ami ama wa cool e ka san ma
2: mi ni wa yin ti
0: ami ami
2: e ni sokun
0: ami o ateyin na
2: lagbaro lo
0: ami ami
2: lagbaro
0: ami
2: ami e kon pa mi lerin sha atala pala
0: atoni juju atoni mi le ami o ami ami e se
2: jo
0: ami olorun e se ma e se ma yes ma ami o ateyin na e se ya wa Mrs. Cole hello ta lo wa nbe o ah Emma Crowley le sa
3: Olorun bi o ti a Ismaila ni oruko temi o
0: Alagba Ismaila lati bo le tin pe wa
3: lati Adama Ikorodu ni o
0: Adama Ikorodu ewo le fe ka fun yin be ah baba wa lapa koko nu wero ni ni wa yin ti ta ninu wa
3: ani conductor yi omo abaje ni abo mo bu
0: ah eh mo won ti pe ti pe ni omo oke o ni won
3: omo ti ni so ti mo ko mo abaje ni en ba ni ibade to do stressi en ba din en ba ti e ba ti ko ru ni ma ti pe eh so de wa ko te gali lo mi igali mu gali ta
0: okay ka wa ori ligali mu kai la fun yin o ja orin ligali amabo mabo wa ko apala fun baba mi be jori ligali mu kai lu o ya ju sile kon ho
1: an pe eni si si
0: ilu endo
1: o mara eko mara oye o ti pa yara mu so
0: Se ti so baba wa se gbo sa so fun yin popo nle lo san yin. Yes sir. Hello. Eh ma kro lo ma. E to ni bo soko. Ah, o gagbon. Ah, mama wa.
1: Hello, mama.
0: Aki oju boya ke ko wa pada. Kini yen o jalu ra wa agbo.
1: Hello, mama.
0: E pe pada. E pe pada.
1: Ma, baba Olorun jeda. E se o mama. Ma,
0: e ka so ma. Ami, ami Olorun. Ami, ami, ami. Ami, ami, ami. Ami, ami, ami. Ami, ami, ami Olorun. Ami Olorun. Ami, ami se yawo se ma. Ami, ami ateyin lo ma.
4: E se.
1: Oh my God, we touch at
0: the shaman, Lord of Yusin.
1: Okay,
4: GM, what? Eh, she,
0: eh, she, eh, she, eh, she, ma. Ami, ami, ami, ami.
1: Eh, she, eh, she, eh, she, eh, kuba, bubu, eh,
0: pe fun wama. Thank you, ma. Eh, she, ma. Ah, mama wa, ki oju, wongi oju, la ti wole. Shugwa, on to fe, tamu wa fun wa, tole minon mokwe. I want to my juafu wani ya e je kon wole bayi hello ma Hello.
5: Ah.
0: Erama, it's only Pero Soko. Huh? It's only Pero Soko, a castle, ma. Ah, go on that, that is okay. Ami, Ami, Ami, Eshema. Ami, Ami, Ami, Ami, Ami, Ami, Ami, Ami, Ami, Ami, Ami, Ami, Ami, Ami, Ami, Ami, Ami, Ami,
5: Ami,
0: Ami, Ami, Ami, Ami, Ami, Ami, Ami, eh ko to ti esele ni pe se mo pe odun December ni pe de mo so wa ta de si mo apala ti juju wole gbogbo eyin si wa a ma ko yin lenu jo te ma jo dada lojo yen ejo ajo a ori to ki ati lo soja ati lo ra nko a de si ma gbo lori gba gbogbo e ni problem eh ni problem se ti gbo e ni problem
6: my driver ma wo le ma ro
0: e se ma e se yes ma ya
6: Get baba o
0: kabiyesi sa o a fe wa kunrin fun yi a fe kan junjun ka de ko apala
6: be ni ma kan junjun
0: oni bile na de ma sele o
6: be ni
0: kabiyesi eye gbolo eye gba instruments
6: instrument la son lo ta
0: e gba instruments fun baba mi gbogbo eto e gba instruments omo yin lo fe akorin fun yin mi ma ko junjun
6: gbogbo lo e
0: ma ki yin lojo na mo de wa baba
6: a ki o my driver o kan junjun
0: o kan junjun
6: lo jogidi
0: yonju wa le apala tun tele
6: bi
0: le wa je iketa
6: beni
0: ah
6: meta lokan ni
0: olohun oba o
6: beni
0: eyara ile ise yin na tun fe gborin ni abi bo ni
6: o ya
0: e fe gbojun

0: ìbànújẹ́ ti kẹ́rù rẹ̀ ó ti sá lọ nínú ayé tiwa àti gbogbo ẹ̀yìn tẹ́ ń gbọ́ wa níbi tẹ́ ti ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ tẹ́ ti ń gbọ́ iléeṣẹ́ Bond FM 92.9 ìbànújẹ́ ò lè bá wa gbé àti ẹ̀mí rí ni láṣẹ Elédùmarè ọba adúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa ká tó máa tẹ̀síwájú lọ́wọ́ pẹ̀lú àwọn ètò wa ẹ̀ṣẹ̀ mọ̀ pé lọ́lọ́kan òjọ̀kan ni àwọn ètò wa náà wà ń kalẹ̀ láìpẹ́ láì jìnà sí ètò gbábọ́ọ̀lù sáwọn yóò máa gorí afẹ́fẹ́ ní kété tí ètò gbábọ́ọ̀lù sáwọn tó bá kásẹ̀ rẹ̀ ńlẹ̀ pẹ̀lú Nuruddin Salaudeen Alowonle ètò kí ló ń ṣẹlẹ̀ náà ni yóò tún máa gorí afẹ́fẹ́ náà láti iléeṣẹ́ BS Media pẹ̀lú àwọn ọmọ yín tó bá di aago mẹ́fà àbọ̀ ńkọ́ a lọ sórí ètò àyọkà alárinrin aago méje a lọ sí yàrá ròyìn wa ròyìn àgbáyé lè máa lọ gbọ́ láti iléeṣẹ́ wa Bond FM 92.9 nígbà tó bá di ní aago méje kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún a máa tún lọ sórí ètò yín ètò wa ètò aráalé wájà pẹ̀lú alàgbà tó ń ṣe ọlá lẹ́kàn tó bá dago mẹ́jọ àwọ́ àṣẹnu wa bó ṣe wàá máa lọ sí ilé tiwa nítorí pé nìkan kì í jẹ kí ni ò fẹ́ àwọn ọmọ yín ààyè wa ń kàlẹ̀ adúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń tẹ̀tí sí wa gbogbo ẹ̀yìn ọlọ́jọ́ òbí òní àmàkíyìn àní ẹ̀yìn ọlọ́jọ́ òbí oṣù kẹsàn-án ọdún 2026 gbogbo yín pátápátá lákí láṣẹ Elédùmarè ọba ẹ máa ṣe ẹ ṣe ọ̀pọ̀ ọdún ní ayé pẹ̀lú ààyè nílẹ̀ èèpẹ̀ pẹ̀lú àlàáfíà ọlọ́run ọba ni nítorí pé tí wọ́n bá wà láyé tó bá lálàáfíà ìyẹn ni kókó lágbára ọlọ́run àlàáfíà èmi àti yín ò ní di fíafíá kí máa kí bàbá wa yìí ọ̀gbẹ́ni adéwọlé samson tí wọ́n jẹ́ ẹ̀kan nínú àwọn ọ̀gá àgbà ní iléeṣẹ́ iléèwé fcba school wọ́n ń ṣọjọ́ bí wọn lónìí onígangan ni tí ń ṣọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹsàn-án ọdún 2026 náà ni wọ́n ṣọjọ́ bí wọn lágbára ọlọ́run bàbá wa adéwálé samson ẹ ṣọ̀pọ̀ ọdún láyé kódà sunday gan ni wọ́n ti ń ṣe anniversary ìgbéyàwó wọn pẹ̀lú ìyàwó wọn náà àti ẹ̀yà àtìyàwó yín ọlọ́run á dá yín sí o ní tó ń dùn nínú ayé yín ọwọ́ ìbànújẹ́ òní kan láéláé láṣẹ Elédùmarè ọba ẹ ti ṣọdún ọdún ẹ ti ṣe ọdún tó ń bọ̀ láṣẹ ti Elédùmarè ọba gbogbo ẹ̀yìn ọlọ́jọ́ òbí òní pátápátá happy birthday to you all bákan náà kí n tún máa jíṣẹ́ alàgbà ṣẹ̀gẹ́ venture àwọn náà ní pé princess gba ń káwọn ọlọ́jọ́ òbí yìí o torí pé olólùfẹ́ wa ní Bond FM náà ni wọ́n wọ́n ní kí n bá wọn kí alájà kafayat adéwùnmí ogunladé aka ìyá bọ̀bọ̀ tí wọ́n ń gbé ní àpáta ní sómolú ìyá bọ̀bọ̀ akinyin o congratulations ma ẹ ṣọ̀pọ̀ ọdún láyé àti láàyè láṣẹ Elédùmarè ọba ọdọọdún báyìí ni ẹ̀wà máa wà ọdọọdún lẹ máa máa wà o ẹ ní kú láéláé ṣe ti mọ̀túmẹ̀ nígbà tó ọmọ tó bá ti wà ẹ ní kú lálẹ́ ẹ̀dẹ̀ ní fàìsàn lùgbà bákan náà ni wọ́n tún ní kí n bá wọn kí alàgbà rasheed ayọ̀túnjì adéṣọkàn aka bàbá onílù ní bàrígà ìlú yóò máa dùn ní tí àwọn èèyàn ni kò ní kan láṣẹ Elédùmarè ọba congratulations sir gbogbo ẹ̀yìn tẹ̀ ń ṣọjọ́ òbí lónìí pátápátá láàkí àtẹ̀yìn táàmọ̀ gbogbo yín pátápátá kódà ọmọ mi náà ń ṣọjọ́ òbí lónìí sọ pé kí ló pé ayọ̀ wa ń dé oṣù kan adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba alágbára ọlọ́run àbá wa dá sí àdá sí àwò fún màmá àti bá bẹ́ẹ̀ a máa dàgbà nú ọgbọ́n ọlọ́run kò ní ṣàìsàn láṣẹlẹ̀ ní àìsàn tí ń yí ọmọ padà tí ń dira dada kò ní ṣe láṣẹ Elédùmarè ọba adúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń tẹ̀tí sí wa nílé iṣẹ́ wa Bond FM 92.9 Nuruddin Salaudeen Alowonle ó ti wọlé tí ó máa tẹ̀síwájú lórí ètò yín ètò wa ètò gbá bọ́ọ̀lù sáwọ̀ lónìí ó yẹ já lọ.
1: What is this magic? I need that magic. I did.

0: Repair and recover with Astimine, a blend of amino acids and multivitamins.
1: Láti bẹ̀rẹ̀ fún ẹ̀lẹ́ṣẹ́lẹ́ ìmọ̀pànilẹ́rin lákòókò àpéjọpọ̀ ìtakùn sórí ìlànà ìlẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́lẹ̀ kan lásán, aráyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Starters alátara ọ̀rọ̀ soya, àyẹ̀wọ́fà abẹ́ chili àti kòlófìrì.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a sì dán ara ọ̀tọ̀. Yóò sì ti sọ àkókò náà dà kókò mímu gbàgbé.
3: Àmọ̀ pé kí ló fẹ́ràn yẹn?
4: Orúkọ ìsebè ni mo fẹ́ràn jù lọ.
3: Orúkọ àbúrò tí olórúkọ kẹ̀.
4: Ọmọ rẹ̀ kò wọ́n rárá.
3: Ó sì máa ń gbádùn rẹ̀. Àmọ̀ pé rántí pé ìfàmà afanilákòyà o.
4: Orúkọ wo ló wá fẹ́ kí n rà báyìí?
3: Orúkọ Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ orúkọ ìsebè tó kójú owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
4: Orúkọ ìjọun tí mo lè yan láàyò fún èmi àti ìdílé mi.
3: Bẹ́ẹ̀ ni o parọ́. Ó lè rẹ ìwọ̀nba tí owó rẹ̀ bá ká kó sì mọ̀ pé wàá gbádùn oúnjẹ aládùn tó bá fi orúkọ náà sí.
4: Òótọ́ ló sọ. Ó ṣeun ọ̀rẹ́ mi. Mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé orúkọ ìsebè Devon Kings ni orúkọ ìsebè tó dára.
3: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
4: Devon Kings. Àti kó ẹbí àti ará mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
5: What is this magic? I need that magic. Ante aswajo live and direct. Ife sanse to lo ba bayi AFC Champions League Elite. Na ni kin so bi pe o Al Ain ati Al Nasri. Na ni won wa ko labala koko. Eleyi fi eye na ni. Sugbon abala koko yen Al Ain ni ma nlu Al Nasri lowo. Ni eye kan si odo Al Nasri na ni ko Ronaldo te ba gbagbe. Bẹ́ẹ̀ni ṣùgbọ́n wọ́n ń jẹ̀yà lọ́wọ́ báyìí ní abala àkọ́kọ́ tàmọ̀ sí halftime. Àlàyé tó wà ń lé tó gbà wọ́n lálejò náà ló ń lù wọn ní ẹyọ kan sí odo bákan náà ní ti copa italian tó ń lọ lọ́wọ́ ẹ̀ lórílẹ̀ italy lọ́hùn-ún genoa pẹ̀lú suditoria náà ni wọ́n mú nǹkan lẹ̀ halftime 0-0 náà ni wọ́n ṣùwà lábala bẹ́ẹ̀ láìpẹ́ láì jìnà ìfẹsọ̀sẹ̀ láàrin espanyol ilẹ̀ spain pẹ̀lú rayo vallecano tó wà ń lé ó máa tó bẹ̀rẹ̀ láìpẹ́ láì jìnà ọ̀pọ̀lọpọ̀ ń bẹ̀rẹ̀ pé ìfẹsọ̀sẹ̀ láàrin alain àti anasri ṣé ronaldo play bẹ́ẹ̀ ni ó bá gbá bọ́ọ̀lù kọ́ kí ló fẹ́ ṣe kí ló nìkan fẹ́ dá ṣe bóyá lẹ́mọ̀ pé alain tá à ń sọ yìí 5-3-2 ni formation tí wọ́n lò defensive team ni wọ́n kódà àwọn márùn tó wà lẹ́yìn ìmọ̀ǹgbọ̀n yẹn wọn kó mẹ̀bí tí wọn mọ ronaldo kúkú wà ń bẹ̀ bákan náà jeffreys wà ń bẹ̀ sarumani gan ó wà ń bẹ̀ nǹkan tó wá ṣe ìyàlẹ́nu bẹ̀ ni pé 3-5-2 ni ikọ̀ anasri lò gẹ́gẹ́ bí ikọ̀ ronaldo táwọn lò mẹ́ta lẹ́yìn márùn láàrin ó wá lo àwọn méjì lọ́wájú ronaldo pẹ̀lú jeffreys sọ wájú gbọ̀ngbọ̀n ní information tí wọ́n lò ṣùgbọ́n paríṣọ̀ lọ́lọ́wọ́ yìí wọ́n ń jẹ ẹyọ kan sí odò alain náà ló ń lo ikọ̀ anasri ti ronaldo lọ́wọ́lọ́wọ́ bá ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí carling cup láṣálẹ̀ yìí ó máa gan tiọ tí bá ní kí n wo brentford tẹ́ ẹ bá gbé straight winning kò pọ̀ jù winner number 2 lábala bẹ̀ yẹn liverpool pẹ̀lú kan tottenham goal máa pọ̀ ńbẹ̀ ẹlẹ́gbọ́n number 2 àbí number 3 ṣùgbọ́n tó dábí lójú ni pé tottenham máa ju bọ́ọ̀ sínú àwọn lẹ́ni wọn ó break jane nìyẹn arsenal náà lábala bẹ̀ yẹn gun àti ipswich town straight win ni number 2 máa wọlé lábala bẹ̀ yẹn náà ikọ̀ fulham àti west ham náà wà ńbẹ̀ goal méjì mẹ́ta máa jáde lábala bẹ̀ yẹn láàrin fulham pẹ̀lú west ham kódà gan wọn lè ṣe gbogbo lábala bẹ̀ yẹn náà cherry peterborough àti barnsley ojú kòkòrò ló máa di ẹ̀kọ́ mọ́ sẹ́yìn goal méjì over 1 ó ti tó ń bẹ̀ yẹn tẹ́ ẹ̀ bá ní sọ pé ó kéré jù tẹ́ bá ṣàpapọ̀ ó ní ètò kú bá dé well bí ẹ ṣe jẹ́ nìyẹn lábala bẹ̀ kí n túkọ̀ ń bẹ̀ kí n sáré mú ìròyìn lè ní àjọ àjò nítorí ìfẹsọ̀sẹ̀ ní ẹsẹ̀ kùkú bó ṣe wọlé eléyìí ni wọ́n pè ní 4th edition under 13 omega murphy adetoro cup 2026 ní ìdágbòsí bẹ̀rẹ̀ lọ́jọ́ sátidé ti ṣe september 12 ibi wọ́n ti ń gba náà ní òjò onímù sports center tó wà lẹ́bùté mẹ́ta láàrin ìfẹsọ̀sẹ̀ tó wáyé láàrin sidona fa football academy pẹ̀lú lucky babes méjì sẹ́yọkan ni sidona fi lu lucky babes tó fi jáwọn tàn mọ́ bákan náà salet fc òun àti islander fc wọ́n ta ọ̀mì odó lábara bẹ̀ yẹn ẹnì kankan lè yẹrẹ ara wò lábara bẹ̀ yẹn lọ́jọ́ sunday ifeso se mi na o tu wa yin be na o to je pe tabanika urada invisi fc ati felabate ni won wo ya aja invisi ma ko meta ni won lowo felabate so soju okoro e kon lu ngba nbe to je pe 3-1 lo para yori si aguda eh nkan sele me na lojo monday eh awon feso kan wa ye sugbon ati idi abajade esi na won si tare esi mi sugbon laipe laaje na bo ba se lo a ma gbo ni abalabe e na laipe lagos ego jo news center na won tin gba ifeso se na ni ebute meta bo se lo ni ni abalabe e ta ba gbo ni meje mejo Mr. Taufik Ajibola Ganiu na lo ta ri esi mi pe ki ma je ki awon e ma gbo bo se lo ni abalabe e ile se bodo fermo la suwa 92.9 ah akoko na ti kun belenja ko si ara won da si won le ku tele ora o sa do won si o kon yi bi ko to na ni e wo o si lo na no so pote lo e ma lo na ni yan olo bo ti ni ani boya ni o du ore ko nbe awon ara china nja o sa fun awon ara china won mi ko tap current ni okay adiniji o na sha nu o dara e wo dara yun na won yan lu fe inu ri salawudin legit ni e gaja sha mi by for now.
6: I have met a lot of people in Lagos, people chasing dreams, people trying to build a life. I have realized that every life has a moment that changes everything. Take Bukola, for example. She had just completed a full tech training under the Digital Leap program at the Yaba Public Library Hub. What started as an opportunity became a future she never imagined.
7: Look at me now. I'm a golden tech stuff. It was the possibility of becoming something else and thanks to Lagos State for making that possible.
6: Then I met Tunde. Traffic was always his problem. But one day, he stopped complaining.
8: Since the Lagos Rail Mass Transit launched the blue line and the red line, movement has been easy for me.
6: Lisa's story was different. After years of waiting to become a mother, she feared the cost of pregnancy would be too much. But hope found her when she needed it most.
9: It was supposed to be too much, but in a way, co-standard Jara plan helped us cover our bills heavily. I don't know how we would have paid for this otherwise.
6: Kola's greatest fear became reality the day his landlord asked him to leave. But through the Right to Own initiative, he found a place to call home.
9: I secured a spot in Badagry.
6: All it took was a 5% down payment, and I got the key. Stories like these remind us that the true measure of progress isn't just what we build, but in the lives we change. Living a life.

0: Repair and recover with Astinine, a blend of amino acids and multivitamins.
1: Tọpẹ́ mo sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti àwọn òṣìṣẹ́ tuntun ẹ̀tẹ̀ǹtà wa. Àlàáfíà ni èmi àti ọmọ mi wà.
2: Ó ga ò lọ́lá. Nígbà tí wọ́n sọ fún mi pé o fẹ́ bímọ, mo rò pé wọ́n máa darí rẹ lọ sí ilé-ìwòsàn General ni bí wọ́n ṣe ṣe nígbà tí o bímọ kẹ́yìn.
1: Rárá o, gbogbo nǹkan tí mo nílò ló wà ní ẹ̀tẹ̀ǹtà wa. Wọ́n sì yẹ kó sọ fún mi pé kí n fi ọkàn balẹ̀ pé wọ́n máa tọ́jú mi ní ọ̀ra ẹyọ ògùn kan níta.
2: Ṣé pé ibùsùn wà fún àwọn tó nílò ìtọ́jú?
1: Bẹ́ẹ̀ ni o, yàrá ìgbẹ̀bí tó mọ́, àwọn nọ́ọ̀sì tó ní wà, gbogbo ògùn tí mo nílò ló wà níbẹ̀. Àwọn ìjọba wa ń gbìyànjú o.
2: Eléyìí dùn mọ́ mi nínú.
1: Màá sọ fún àbúrò mi obìnrin kó lọ forúkọ sílẹ̀ fún ìpàdé àwọn aláboyún.
3: Ìjọba ń gbìyànjú lórí ẹ̀sẹ̀ǹta o nípa ìdánilẹ́kọ̀ọ́, ìpèsè oògùn àti ìtọ́jú tó péye.
4: Ìwọ náà sì ni Lọlá. Ilé ìwòsàn àwọn ẹsẹ̀ kòkó ẹsẹ̀ ìtàsán olùgbò ti lérò lọ. Ó ṣe pàtàkì kí o mọ àwọn ilé ìwòsàn náà nígbàgbọ́ nínú wọn kí o sì lọ síbẹ̀. Ó yẹ jájọ sọ́pọ̀.
5: Mọ ilé ìwòsàn ẹsẹ̀ kòkó tó sún mọ́ ẹ
6: nígbàgbọ́ nínú wọn kí o sì lọ síbẹ̀.
3: Ìkéde yìí wá láti owó àjọ tó mójútó ilé ìwòsàn alábọ́dé ti ìjọba àpapọ̀ National Primary Healthcare Development Agency NPHCDA.
7: Say after me, millions of Naira shall locate us as we take part in the Million Text and Win promo.
8: Millions of Naira shall locate us as we take part in the Million Text and Win promo.
9: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Million promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack, and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Million.
10: Àmọ̀ pé kí ló fẹ́ra yẹn? Olórí ìsebè ni mo fẹ́ra jù lọ. Olórí àbúrò tí olórúkọ kẹ̀.
11: Owó rẹ̀ kò wá rárá.
10: Ó sì máa ń gbádùn rẹ̀.
11: Àmọ̀ pé
10: rántí pé ìfàmù afanilákòyà o.
11: Olórí òun ló wá fẹ́ kí n rà báyìí.
10: Olórí òun Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ olórí ìsebè tó kójú owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
11: Olórí ìjọun tí mo lè yan láàyò fún èmi àti ìdílé mi.
10: Bẹ́ẹ̀ ni o parọ́.
11: O lè ra ìwọ̀nba tí owó rẹ̀ bá ká kó o sì mọ̀ pé wàá gbádùn
10: oúnjẹ aládùn tó bá fi rónà sí.
11: Òótọ́ ló sọ. O ṣeun ọ̀rẹ́ mi. Mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé olórí ìsebẹ̀ Devon Kings ni olórí ìsebẹ̀ tó dára.
10: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
11: Devon Kings, òórùn aládùn, adùn tó kó ẹdín àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
12: Ìjẹ́ ọ̀nà pé Nàìjíríà jẹ́ ọ̀kan nínú àwọn orílẹ̀-èdè tó ní iye tó pọ̀ jùlọ tó ṣeé ṣe ò kí ọmọdé kúkú láàrin ọjọ́ tán bí sí ọdún márùn-ún lágbàáyé. Bẹ́ẹ̀ sì ni àwọn àrùn talè gbogbo ti pẹ̀lú abẹ́rẹ́ àjẹsára kópa ńlá sí ìlọsókè iye àwọn ọmọ tó kú orílẹ̀-èdè wa. Ìwádìí ti fi hàn pé bí àwọn ọmọ tó tó mílíọ̀nù 2.2 sí 2.3 mẹ́ta ni kò tíì gba abẹ́rẹ́ àjẹsára kankan orílẹ̀-èdè Nàìjíríà.
13: Bẹ́ẹ̀ ni o, àwọn àrùn tí abẹ́rẹ́ àjẹsára lè dènà máa ń wọ́n lọ́pọ̀lọpọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ẹbí àti ìjọba pàápàá, ṣùgbọ́n a lè dènà wọn pẹ̀lú abẹ́rẹ́ àjẹsára. Wàyé ẹgbẹ́ àwọn ọmọ òkókó yín látòrí ọmọ òòjọ́ títí dé ọmọ oṣù 23 lọ fún abẹ́rẹ́ àjẹsára láti dènà àwọn àrùn tí abẹ́rẹ́ àjẹsára lè dènà. Ẹgbẹ́ wa lọ sí ilé ìwòsàn alábọ́dé tó bá súnmọ́ yín jù tàbí ibikíbi tí ẹ bá ti gbọ́ pé wọ́n ṣe ìpolongo tàbí ètò abẹ́rẹ́ àjẹsára lágbègbè yín.
12: Àwọn ọ̀dọ́ àti àwọn àgbàlagbà náà lè gba abẹ́rẹ́ àjẹsára o láti gbógun ti àwọn àrùn bíi ìfarapa ọpọlọ, àrùn jẹjẹrẹ ọkàn, àrùn HPV àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
14: Àyàfi fún àbọ̀ ní abẹ́rẹ́ àjẹsára tetanus láti dẹ́kun àìsàn kòkòrò tí dòde ègbò.
12: Bẹ́ẹ̀ sì ni fún àwọn ọmọbìnrin láti ọdún mẹ́sàn sókè wọ́n lè gba abẹ́rẹ́ àjẹsára láti dáàbòbò ara wọn lọ́wọ́ àrùn jẹjẹrẹ abẹ́lé ọmọ. Gbogbo àwọn àjẹsára ló múnádóko tí kò sì léwu rárá tí a sì sọ fún nípasẹ̀ ìjọba. Ẹ jẹ́ ká dáàbòbò àwọn ọmọ wa àti ara wa lónìí lọ́wọ́ ìrora ọjọ́ ọ̀la. Fún àwọn ìbéèrè sí ẹ pé àjọ NPHCD lórí nọ́mbà ọ̀fẹ́ wọn 7 7 8 8. Ìkéde yìí wáyé láti àjọ National Primary Healthcare Development Agency.

0: ọ̀rọ̀ onígbẹ̀rù lábẹ́ ni o.
1: Wẹ já ṣe ẹnu wa bó ṣe wà nbí tó wá dọ̀sẹ̀ tó ń bọ̀ á tún máa tẹ̀síwájú láṣẹ ọlọ́run ọba a dúpẹ́ ó bẹ ṣe ń tẹ́tí sí wa lórí ètò kí ló ń ṣẹlẹ̀ ń ta mú wa fún wa lénìí nìyẹn pé ká wò ṣe fúnra wa lórí ẹ̀kọ́ a dúpẹ́ bẹ ṣe ń tẹ́tí sí wa princess ọláyínká nígbà lórúkọ tèmi.
0: fún pàtàkì lọ́wọ́ fọláṣadé kádírì tí í ṣe ìyá wa mama wa
1: iléeṣẹ́ bs media ẹ ṣe adúpẹ́ lọ́wọ́ ẹ̀yìn
0: náà abiodun elúgbàjú lèmi jẹ́ ọ̀túnba fún gbogbo federation ẹ má ti òté mi ò ní ṣe o
1: èmi
0: ò ní ṣe tí ó kókó ọba mi jẹ́
1: o bọ́n tí ẹ̀ ṣe wẹ́ gba ló máa jẹ́ ó dàbọ̀.
2: band fm
3: 92.9
2: ẹ̀kọ́ dédé ìwé yìí gbogbo mùtúmùwà láti iléeṣẹ́ sabah plot consultancy services ni a ti mú ìró ayọ̀ wá fún gbogbo ènìyàn o. sabah plot consultancy services tí a ti dá sílẹ̀ báyìí ó ti lé ní ọdún mẹ́wàá a gbé ilé iṣẹ́ yìí kalẹ̀ láti mú gbogbo ènìyàn kúrò ní ìpele kò tó tàbí ìpele òkú díẹ̀ káàtó lọ sí ìpele ó ti wá ṣẹ́kù báyìí ilé iṣẹ́ tó mú àwọn ènìyàn ní ọwọ́ dání tó mú ọdẹ ibi oríire ilé iṣẹ́ tó ń ṣe ìwádìí tó sì ń tọ́ka sí ibi oríire fún gbogbo ènìyàn láti máa mú owó wọnú àpò wọn déédéé. nínú oṣù kẹsàn-án oṣù september tí a wà yìí a ní ètò gbàǹkangbè kan fún gbogbo àwọn tí ó fẹ́ kúrò nínú ipò àìní ipò kòtó lọ sínú ipò àjẹṣẹ́kù ètò náà ni a pe àkórí rẹ̀ ní àpérò lórí ìdàgbàsókè àti ìpèsè ọrọ̀ ìyẹn wealth creation summit bí a ṣe lè ní òmìnira nípa ìṣúná owó wa. ìdánilẹ́kọ̀ọ́ yìí máa wáyé ní ọjọ́ friday ọjọ́ etì ọjọ́ kejìdínlógún 18th oṣù september tá a wà yìí ní ọdún 2026 yìí bákan náà ní philippine center olúwa lógbọ́n house plot a ọbáfẹ́mi awolowo way nítòsí testing ground bus stop aláùsá ìkẹjà ní ìlú èkó nbí ní aago mọ́kànlá òwúrọ̀ ni ó máa bẹ̀rẹ̀. ẹgbẹ̀rún márùn-ún náírà ìyẹn 5000 naira ni owó ìforúkọsílẹ̀ tí ẹ máa san tí ẹ bá dé ibi ìdánilẹ́kọ̀ọ́ yìí. fún gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ tètè fi orúkọ sílẹ̀ àti láti gba àyè jókòó ẹ tẹ àtẹ̀jíṣẹ́ ìkẹjà sí nọ́mbà yìí 070-48-53-4134 070-48-53-4134 ẹ má gbàgbé ẹgbẹ̀rún márùn-ún ni owó ìforúkọsílẹ̀ tí ẹ bá dé ibi ìdánilẹ́kọ̀ọ́ yìí lórí whatsapp bákan náà ẹ fi àtẹ̀jíṣẹ́ ìkẹjà fi ṣọwọ́ sí 070-48-53-4134 070-48-53-4134 ojúṣe wa ní iléeṣẹ́ sabah plot consultancy services òun ni láti rí wípé ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn bọ́ kúrò nínú àjàgà àìní àìnító àti kúrò nínú ìṣẹ́ nípa fífi ọ̀nà hàn wọ́n bí wọ́n ṣe lè máa rí owó nínú àwọn ìdókòwò tí a ti ṣe ìwádìí lórí wọn àti tí a sì ti rí wípé èrè ń bẹ níbẹ̀ èrè ojoojúmọ́ àti ìfọkànbalẹ̀ ń bẹ níbẹ̀. bákan náà owó kékeré ni wọ́n máa fi bẹ̀rẹ̀ àwọn òwò yìí pẹ̀lú owó díẹ̀ bí 100,000 naira ìyẹn 100,000 naira sí 100,500 naira ìyẹn 500,000 naira ni wọ́n máa fi bẹ̀rẹ̀ àwọn òwò yìí. ọ̀kan lára àwọn iṣẹ́ tí à ń wí yìí òun náà ni bí a ṣe lè máa tẹ richard card. a rí wípé 1,000,000 àwọn ènìyàn ló ń lo ẹ̀rọ alágbèéká ìyẹn mobile phone èyí tó túmọ̀ sí wípé ojoojúmọ́ ni àwọn èèyàn ra richard card yìí tó pe àwọn ènìyàn wọn káàkiri àgbáyé. ibikíbi sì ni ẹ ti lè máa tẹ richard card yìí yálà ní ìlú ni tàbí ìgbèríko tàbí ní agbègbè yín pàápàá. fún gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ tètè fi orúkọ sílẹ̀ àti láti gba àyè jókòó ẹ tẹ àtẹ̀jíṣẹ́ ìkẹjà sí nọ́mbà yìí 070-48-53-4134 070-48-53-4134 ẹ má gbàgbé ẹgbẹ̀rún márùn-ún ni owó ìforúkọsílẹ̀ tí ẹ bá dé ibi ìdánilẹ́kọ̀ọ́ yìí lórí whatsapp bákan náà ẹ fi àtẹ̀jíṣẹ́ ìkẹjà fi ṣọwọ́ sí 070-48-53-4134
4: 070-4853-4134. Inu idanileko yi, a o ma ko awon eniyan ni gbogbo ipele meteta ti won ma fi bere idokowo bi a tin te Richard card yi. Yala, e fe ma tota fun awon eniyan ni tabi e fe ma te ni opo yanturu. Gbogbo e ni e ma ni anfani lati ko ninu idanileko yi. Igbele akoko ni ti awon to fe ma te Richard card yi fun gbogbo awon to wa ni ayika awon. Iyen ni die die ti ko poju fun ipele yi eni lati ni phone Android e to je dara dara ati ero ti a fi tel Richard card yi 95,000 ni anta lowo lowo bayi sugbon fun gbogbo awon to ba wa fun idanileko yi won ni anfani lati ra ero ti a fi tel Richard card yi ni idiwo 80,000 naira be ni 80,000 naira yato si 95,000 naira ti anta bakono a ma fi software ti a ma fi ma tel Richard card yi sinu machine yen ero yi fun gbogbo network pata pata gbogbo network ni a ma te o o se yo ko rara ni ti ipele keji eyi wa fun awon to fe ma tel Richard card yi ni opo yanturu yen fun awon to fe ma ta fun awon to tuta fun awon eniyan eleyi o tun gara die ju ti ipele alakoko lo ni ipele keji yi e ma ni laptop to sise daada ati printer yen ero to nte iwe boya ni oni dudu ati funfun yen black and white printer tabi ti orisirisi awo yen orisirisi color yen color printer bi e ba se fe si ni eleyi ni e ma fi te awon Richard card yi orisirisi o ni opolopo lojojumo ato ma to bi 500,000 Richard card yen egberun lona ogorun marun Richard card lojojumo be ni e ma ni anfani lati ma te fun ogoro awon eniyan kaakiri fun awon ti ko ba ni laptop ati printer yi ile ise wa le pese fun yin ni idinwo 480,000 ni gbogbo re ma je sugbon fun awon to ba wa si idanileko wa ni ojo yen gangan o a ma fun yin ni gbogbo e yen laptop printer ati software te ma fi bere tite Richard card yin ni 450,000 naira pere ni o nibi idanileko yen gan let ma ri anfani yi lati le ra awon irinse yi ni idinwo eni lati tete je ki a mo kia kia ki o to di ojo na ki a le pese re fun yin ke pe wa si ori 070-4853-4134 ete atejise sori 070-4853-4134 ipele keta ile ni ipele ti o gaju o ni a n pe ni Maker Dealership eleyi ni fun awon to fe ma te Richard card bi million kan ti million meji lojojumo eleyi gan ohun lo gaju ninu re e ma te Richard card fun awon to fe ma tuta lopolopo ni o fun ipele Maker Dealership yi 1,550,000 naira ni owo ti o ma na yin fun laptop printer ati gbogbo license patapata lati ma te gbogbo Richard card lopolopo ni o sugbon fun awon to ba wa fun idanileko wa a tun fun yin ni idinwo to je pe 1,500,000 naira pere ni e ma san fun gbogbo nkan ti e ma nilo lati ma te awon Richard card wonyi lara awon anfani ti e tun ma ni ohun ni iwe eri ile ise yin iyen CAT ti a o tun ma ba yin se a o tun ko yin ni gbogbo ohun ti e ni lati mo ti e ni lati lo fun iṣẹ́ yìí kí owó mi lè máa wọnú àpò yín lójoojúmọ́ déédéé ìdánilẹ́kọ̀ọ́ yìí máa wáyé ní ọjọ́ Friday ọjọ́ Eti ọjọ́ 18th oṣù September tí a wà yìí ní ọdún 2026 yìí bákan náà ní Philippine Center Olúwa Logan House plot A Ọbáfẹ́mi Awolowo Way nítòsí testing ground bus stop Aláùsá Ìkẹjà ní ìlú Èkó ń bí ní aago 11 òwúrọ̀ ni ó máa bẹ̀rẹ̀ ẹgbẹ̀rún márùn-ún náírà ìyẹn 5,000 naira ni owó ìforúkọsílẹ̀ tí ẹ máa san tí ẹ bá dé ibi ìdánilẹ́kọ̀ọ́ yìí fún gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ tètè fi orúkọ sílẹ̀ àti láti gba àyè jókòó ẹ tẹ àtẹ̀jíṣẹ́ ìkẹjà sí nọ́mbà yìí 070-4853-4134. 070-48-53-41-34. And I bagbe egbe no manu ni owo iforuko sile ti e ba de ibi idanileko yi lori WhatsApp bako no e fi atedise ikeja fi sowo si 070-48-53-41-34 070-48-53-41-34 Saba Plus Consultancy Services. Ominira are o se pataki fun alaafia re o.
5: Jigiri bo si soro sobe nitori pe abajo wa bayi la fi soya ayibada otun ti de.
6: Ni ko awon obinrin atawon modibirin lo ndoju ko awon ilakoja kokan bi iwa iba laarin takotabo ainafani si toju ete ilera to peye atawon idena kokan si didani owo are ni lowo amosa lapapo baye ayi itona pada
7: bi iwo ba ndoju ko iwa ipa kan tabi oni lo iran lowo lona kan no mo fe ko mo wi pe o da wa ati be se awon ibi abo iran wo to ran mo ofin atawon iyan loloko ojokan to se tan ati ran lo lati tubo soro soke
6: fun odun meta ile ise rap labe eto ise akose RWVL iye renewed women's voice leadership yo ma pese irowo eto abo to peye itoju atawa afani miran lolohun jokan bawon obirin atawon modibirin lori idanileko nipa eto ilera ara ati ilera opolo siriro ni lagbara pelu oniruru ise owo sawon afani idani lokowo awon obirin tin kuro leni ti o le dapa wo wole mo fe ni tun pa wo wole to si ni igbeya ti won si mu aye pada rere ba awujo
5: awujo to bere ba ti deni iro lagbara iro awujo be ma n gboro
6: ile ise rap pelu atileyin action aid nigeria ati rawo wo lati global affairs canada lo mo ro yi wa sisi bo yo
8: aha eyan olorun to nife lati ma gbadura lokunrin lobere lomode lagbala laisi eleya meya rara o ti ya o bi osu baba ba se wole de were igbiyanju okukun ni lati so osu baba ba lenu mo wa lowo

ẹ̀yin èèyàn wá àkó ogójì ọjọ́ ti rí ní àgbẹ̀ o àkó iṣẹ́ òní àkó àtàárọ̀ àkó okó lè da a ò ní ṣe lásán ọlọ́run á fi ìrètí pọ̀ síṣẹ́ ẹnìkọ̀ọ̀kan wa a tún kí wa káàbọ̀ láti iléeṣẹ́ alálàgbà yìí dá bond 92.9 fm sórí ètò inú ètò wa àyọkà alárinrin èyí tá à ń bá lọ lórí ètò ni òréré ayé láti ọwọ́ abiodun adéoyè àkórí ìtàn tòní ni ẹyẹ ọba orúkọ ìní atọ́pọ̀ ètò ni olúfúnkẹ́ àdìsá ẹ̀yin èèyàn wa ẹ máa bá wa ká lọ.

original arabu ki otere be eyan ba pe lori ni ni o pada arabu ki sese ba ye ba ye ni ko ye ki eda o gbagbe ipile tori ohun ti pe le egun odun ko ma alaagba yi o pada rakara fi je ko ayan mo gbe ogun tori eni lo ye ki eda o ba lejo tori le se bo le se ogun ba ti waye pa ori la ori asiko ni gbogbo nkan be ni yan ba njeun be n jado ko ma ranti ojo ti enu ko ni le gbe nkan kan sona fun atari ajana ko lapere ilu aye gbaju ki n se wo omode tori opolopo ni ko mo itan to ro mo yiyan oba sori ite ilu aye gbaju awon so ni to ye ko difa fun ilu ti sawo lo sile okere eyi lo mu ko to osupa mesan ti oba ilu aye gbaju ti papoda ki won tori adifa ti yoo difa omo oye ti yoo gori ite ilu aye gbaju awon ilumoye ati awon afobaje ranse si awo san ni nigba ti oyin kan ro wipe o ti welu awo san ni lo je awon ilumoye laafin o gbe opele jole o ki fasotu sosi aseyinwa aseyinbo adegunju awodele omo ifasomi adejimi ni famo pe o ye lori ade ti yoo gori ite ilu aye gbaju gbogbo ilumoye gbogbo awon afobaje ati awon ara ilu ninu won dun ti gbogbo won si fowosowopo lori ohun ti fayo fun won omo yi wo ipe bi awon ara ilu reti ojo ti won yoo di adegunju omo adejimi lade o ni ode ti pe gbogbo awon omo ode ni pe ki won ko lugbe ki won pa orisirisi eran fun ayeye idade oba won to wa ni pe bi balogun naa pase pe ki gbogbo awon eso duro wamuwamu ni gbogbo enubode ti won ni ilu won ki pẹ́tẹ́ làásìgbò má gbin títí tí ọba yóò fi dádé ọjọ́ pé ayẹyẹ ìdádé aláyé gbajú ọba adégúnjú awódélé lọ ní ìrọwọ́ ìrọsẹ̀ bí àwọn oníjó ṣe ń jó ni àwọn ọmọdé ń yìnbọn lákọlákọ tínú gbogbo ọmọ àti àlejò ìlú ayé gbajú sì ń dùn pé àwọn ti ní ọba tuntun ọba adégúnjú awódélé di aláyé gbajú ẹlẹ́ẹ̀kẹrìnlá tó jẹ nílùú ayé gbajú àwọn àgbábọ̀ wọn ní ohun akọni ìrìn àjò ẹ̀mí ni kábíyèsí ọba adégúnjú rẹjú níyẹ̀wò lọ́sàn ọjọ́ kan ó rí lójú ìran náà pé àwọn àgbààgbà péjọ fún òun ní ẹyẹ nígbà tí ọba adégúnjú ò lajú ó bèrè lọ́wọ́ ara rẹ̀ pé ṣé àlá ni òun ńlá lọ́sàn gangan báyìí ọba dìde níyẹ̀wò láti lọ dá àwọn àlejò lóhùn láàfin dídé tí ọba dé àfin àwọn ìjòyè ló bá tí wọ́n pé wo ẹyẹ bí kábíyèsí ṣe rí ẹyẹ yìí kò yàtọ̀ sí èyí tí wọ́n fi lé lọ́wọ́ lójú àlá ẹyẹ yìí sọ̀rọ̀ kábíyèsí sì gbọ́ gbogbo ọ̀rọ̀ rẹ̀ láti àsìkò yìí ni ẹyẹ náà ti di ọlọ́rọ̀ kábíyèsí tó jẹ́ wípé gbogbo ìṣẹ̀lẹ̀ ọjọ́ iwájú ni ó máa ń sọ fún kábíyèsí èyí tí kì ń jẹ́ kí ewu wo ọba adégúnjú àti gbogbo ìlú ayé gbajú ayọ́ka alárinrin lẹ̀ ń gbọ́ láti lè ṣe bond 92.9 FM lẹ́yìn ọdún mẹ́wàá tí ọba adégúnjú ti gorí ìtẹ́ àwọn baba ńlá rẹ̀ wọ́n ṣe ayẹyẹ láti fi ẹ̀mí ìmoore hàn sí elédùà àti àwọn alálẹ̀ ìlú ayé gbajú ayẹyẹ ọ̀hún dùn gbọ́ngbọ́n sì kán sí ní alẹ́ ọjọ́ ayẹyẹ yìí ẹyẹ kábíyèsí wá ba níyẹ̀wò ó sọ fún un pé ìlú a máa rójú aborí ilé a máa bí wẹ́rẹ́ àwọn àgbọ̀n a máa kí ọwọ́ àlàbò sì fi pa ọmọ lára bẹ́ẹ̀ ni igbó ìwọ̀n àwọn ìlú
a ma lepo eye yi ni sugbon o ki kabiyesi o ma ranti awon nkankan ti ko sele ri ninu ilu lewo igba to se ayeye odun mewa yi o nigba to to bi osupa meji eye kabiyesi ti o fode dade o so fun kabiyesi wipe omo obirin kan yoo wo inu ilu wa ki kabiyesi o ma je ki omo obirin naa fi ilu sile mo tori omo obirin naa alarisi kini yoo ko oro ati ilosiwaju ba ilu aye gbaju lesekese ni kabiyesi ti pase fun gbogbo awon eso pe ki won lo di gbogbo eni bode ilu mu o pase pe eyikeyi omo obirin ajeji ti won ba ti ri to wonu ilu wa ni ki won ma mu bo laafin nigba ti yoo fi di orin meji awon esore omo obirin ajeji mo wa saafin oba bi lere pe ki lo gbe wa si ilu aye gbaju o fun oba lesi pe oun wa soro ni oba ba pase pe ko ma gbe laafin inu oba dun pupo tori ko tojo ko to so ti gbogbo ohun ti eye so nipa omo obirin ajeji yi fi n se nigbeyin omo obirin naa di olori laafin oba ilu aye goju.

bo pada eto ayoka larinrin le ngbo lati le ise bond 92.9 fm ese bo ese tete si wa epin kale gbogbo nkan bere si ni lo dede ni iye aye gbaju oro aje won dagba si adede lo ye oba tun yo goboro laaro ojo kan o so fun oba wi pe awon ilu to ye aye gbaju ka ti n gbimoran lati kogoja won lati ko won oro ati alumoni ti n be ninu ilu won ati oro aje won to n gberu si pẹ̀lú ìfọkànbalẹ̀ tó ń sọ̀rọ̀ bọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ní kábíyèsí pàṣẹ kí balógun kó gbogbo àwọn ọmọ ogun àtàwọn ẹ̀ṣọ́ lọ sí ẹnu ibodè tó wọ inú ìlú wọn kógo ó má ba àkó wọn àwọn ọmọdé náà gbìyànjú ẹnu ibodè ni wọ́n gbẹ̀gùn sí tí gbogbo àwọn tó ń bọ̀ wá kógo jà wọ́n sì kó sí wọn lọ́wọ́lọ́wọ́ kọ̀ọ̀kan tí wọ́n sì pa àwọn ọ̀ta wọn ní ìfọ́ ní ìfọ́ṣu báyìí ni ẹyẹ ọba kó kábíyèsí àti àwọn ará ìlú ayé gbajú lọ nínú ewu tí ò bá wu wọ́n lọ́wọ́ òṣùpá mẹ́rin tí ẹyẹ ọba ti sọ̀rọ̀ fún kábíyèsí ìlú ayé gbajú ó fòdí pẹ́ẹ̀rẹ̀pẹ̀ lọ́jọ́ kan láti wá ṣòfò fún ohun ìkọ̀kọ̀ fún kábíyèsí ẹyẹ ọba sọ fún kábíyèsí wípé àjálù kan yóò ṣẹlẹ̀ sí kábíyèsí láìpẹ́ ó ní nínú ẹṣin mẹ́sàn-án tí ń bọ lágbàlá ọba mẹ́jọ ni yóò wọ̀ nínú wọn ọba ògbò ṣùgbọ́gbà ó ní kí alágo ìlú kéde wípé ọba fẹ́ ta àwọn ẹṣin rẹ̀ lówó pọ́ńkú kí àwọn olówó àti gbajúmọ̀ ìlú tó kúrò dé àwọn ìjòyè ti ra èyí tó pọ̀ nínú ẹṣin náà mẹ́jọ ni ẹyẹ ọba sọ fún kábíyèsí pé yóò wọ̀ nínú ẹṣin ṣùgbọ́n nígbà tí kábíyèsí ò mọ èyí tí yóò wọ̀ nínú àwọn ẹṣin rẹ̀ ó kúkú ta gbogbo àwọn ẹṣin tó ní kí òfò má baà ṣe kábíyèsí kò tó ọrún tí kábíyèsí ta ẹṣin tí gbogbo àwọn ẹṣin fi wọ̀ nílé àwọn tó kúrò ra ẹṣin ọba ṣé àwọn olóyè kábíyèsí náà wà nínú ẹṣin wọ́n bi kábíyèsí léèrè pé ṣé ó ti mọ̀ wípé àwọn ẹṣin náà yóò wọ̀ ni kábíyèsí fún wọn lẹ́sìn wípé rárá ṣé ọba ba lórí ohun gbogbo kò sí nínú àwọn tí ó ra ẹṣin tó lè ṣe nǹkan kan fún kábíyèsí inú ọba dùn wípé òfò àwọn ẹṣin tó wọ̀ kò jẹ́ tòun lẹ́yìn ìṣẹ̀lẹ̀ tó mú kí kábíyèsí ta gbogbo àwọn ẹṣin tó ń bọ ní àgbàlá rẹ̀ ọba aládóore tí ẹyẹ ọba tó máa ń ṣòfò fúnfun kò rí ọdún kìíní ọdún kejì ẹ̀rú tí ń bọ ọba pé ṣé kìí ṣe wípé àwọn alálẹ̀ tí ń bínú sí òun orí ìrònú yìí ni ọba adégúnjú wà tó fi rí ẹyẹ ọba láàárọ̀ kùtùkùtù ọjọ́ kan tó fòde iwájú rẹ̀ níyẹ̀wò inú ọba dùn púpọ̀ ó bèrè lọ́wọ́ ẹyẹ pé kí lóde tí ó fi pẹ́ kó tó wá fún òun ní ìró ohun tí yóò tún ṣẹlẹ̀ ẹyẹ ọba fún kábíyèsí lẹ́sìn pé kó má bínú ọ̀nà ló pọ̀ fún òun ẹyẹ ọba ní wíwá tí òun wá yìí ọ̀rọ̀ ńlá ni òun wá sọ fún kábíyèsí ìbànújẹ́ dé bá kábíyèsí ó bẹ̀rẹ̀ sí ní gbọ̀n jìnnìjìnnì ọkàn rẹ̀ pòruru kò mọ èyí tí yóò ṣe bí ó ṣe ń wọlé ló ń jáde òun gbogbo kábíyèsí torí ẹyẹ ọba kò sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ fún rí ẹyẹ ọba la ọ̀rọ̀ mọ́lẹ̀ fún kábíyèsí wípé iṣẹ́ ikú ni òun wá jẹ́ fún ọba aládé dìde lórí ìjókòó ẹyẹ yìí náà pààrọ̀ àyè tó wà ó sọ fún kábíyèsí pé ó kú ọjọ́ méje tí kábíyèsí yóò wàjà tí yóò lọ darapọ̀ mọ́ àwọn baba ńlá rẹ̀ ayọ́ka alárinrin lẹ̀ ń gbọ́ láti lè ṣe bond
92.9 FM. Ṣé bí wọ́n náà kò sẹ́ni tí yóò gbọ́ ọjọ́ ikú rẹ̀ tínú rẹ̀ yóò dùn? Kábíyèsí fẹ́ bí oyè ọba léèrè ohun tí yóò ṣe sí. Ṣùgbọ́n bí oyè ọba ṣe jíṣẹ́ fún kábíyèsí tán, ló fò lọ padà láì fún kábíyèsí lésì kankan. Ṣé wọ́n ní a kì í lọ́kọ́ nílé? Ká fọwọ́ kó ní. Bẹ́ẹ̀ lèèyàn ò ní fowó ròyìn kó má kọ́ lójú. Lọ́gán ni kábíyèsí ti ránṣẹ́ sí gbogbo àwọn àwòrò ṣàṣà tí ń bẹ nínú ìlú ayé gbajú. Ọba ṣàlàyé fún wọn pé kí wọ́n bá òun wá ọ̀yẹ̀ Ẹ̀kú, Gbókódè àti gbogbo ohun tó bá mọ̀ tóun ò fi ní lọ darapọ̀ mọ́ àwọn bàbá ńlá òun títí ọjọ́ méje. Bálàyájọ́ ṣe ń pe àyájọ́ sórí ọba ni olódèdè ń pe ògèdè sátàrí kábíyèsí. Àwọn olóògùn náà ń sí oríkèríkè ara kábíyèsí. Bẹ́ẹ̀ ni àìsèjà ìkúléwo ògbẹ́yìn wọ́n fún kábíyèsí jẹ kí ọba Adégúnjó lè máa bẹ láyé àti láàyè lórí ìtẹ́ àwọn bàbá ńlá rẹ̀. Ọba Adégúnjó gbàgbé pé àkúnlẹ̀ yẹn gan làdáyébá. Gbogbo nǹkan tí wọ́n ṣe fún kábíyèsí kúkú ṣiṣẹ́ tiwọn. Ṣùgbọ́n kádàrá tí kò ṣeé bá wọ̀ yá ìjàkadì ni kò gbà fún wọn. Ọjọ́ kìíní lọ, ọjọ́ kejì, kódà kábíyèsí ni ọjọ́ méje tí ẹyẹ ọba sọ fún pé yóò kú láyé. Inú ọba dùn pé òun ò kú mọ́. Ṣùgbọ́n ní òwúrọ̀ ọjọ́ kẹjọ, kábíyèsí bọ́ sí balùwẹ̀ tó ti máa ń wẹ̀ kó wọn bàtà rẹ̀ ní èrùka Gbókódè tí wọ́n ṣe fún bá gbọ́ kúrò lẹ́sẹ̀ rẹ̀. Ìjẹ́ kí kábíyèsí ó bẹ̀rẹ̀ mú èrùka Gbókódè rẹ̀ padà ó mà ṣe o. Ọba Aládéwó lulẹ̀ ó sì rọ lápárọ lẹ́sẹ̀ rẹ̀. Kábíyèsí tiraka láti wọ́ jáde kó tóbi wípé àwọn ẹ̀ṣọ́ ọba rí. Wọ́n gbé kábíyèsí dìgbàdìgbà kúrò níbi tó ti ń wẹ̀ wá sí gbangba àfin níbi tí àwọn olóyè ti ń foríkorí lórí odò tí wọn yóò da ọ̀rọ̀ láọ̀rọ̀ náà sí ni ẹyẹ ọba bá tún fòdí pìrìpì.

padà. Ètò àyọkà alárinrin tẹ̀lé síwájú láti lè ṣe bond 92.9 FM. Ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa ẹ̀kú ìkàlẹ̀. Lẹ́sẹ̀kẹsẹ̀ tí kábíyèsí rí ẹyẹ ọba, ó pàṣẹ fún àwọn tí ó wà pẹ̀lú rẹ̀ pé kí wọn ó ṣe gààyà fóun. Wọ́n tẹ̀lé àṣẹ ọba. Kábíyèsí ló kọ́kọ́ bèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹyẹ ọba. Ó ní kí ló dé tí ò fi dúró nígbà tí ó wá jíṣẹ́ fún mi, tí mo sì fẹ́ bèrè ọ̀nà àbáyọ lọ́wọ́ rẹ. Ẹyẹ ọba bá fún kábíyèsí lésì pé ṣèbí ẹ ti wá ọ̀nà àbáyọ fúnra yín. Ẹyẹ ọba wá sọ fún kábíyèsí pé gbogbo ìgbà tí òun máa wá ń fún kábíyèsí ní ìwé ìdùnnú, orí adé kì ń bèrè ohunkóhun lọ́wọ́ òun gẹ́gẹ́ bí àtúbọ̀tán tàbí ìgbẹ̀yìn gbogbo nǹkan mèremère àti dáadáa tí òun sọ fún kábíyèsí. Ẹyẹ ọba tẹ̀síwájú nígbà tí òun wá sọ fún kábíyèsí pé ẹṣin mẹ́jọ tí orí adé ní yóò wọ̀, ṣèbí kábíyèsí ò bèrè nǹkan kan lọ́wọ́ òun tí ó fi lọ ta àwọn ẹṣin náà, láì mọ̀ pé àwọn ẹṣin mẹ́jọ yìí ni elédùà fẹ́ fi ra ẹ̀mí padà fún kábíyèsí. Ẹyẹ ọba sọ fún kábíyèsí pé tó bá jẹ́ wípé kábíyèsí ṣe sùúrù tí àwọn ẹṣin mẹ́jọ náà fi wọ̀ sí àgbàlá rẹ̀ ni ikú kábíyèsí kì bá ti yẹ̀, àti wípé bí kábíyèsí bá fara mọ́ kí àwọn ẹṣin rẹ̀ wọ̀, kí àwọn ènìyàn wá máa kí pé elédùà ó fi èfò rẹ̀ ní àjálù burúkú tó fẹ́ mú kábíyèsí lọ kò ní ṣẹlẹ̀. Ṣùgbọ́n báyìí tí kábíyèsí ti gbọ́ kọjá kádàrá tó yàn, ikú náà ni yóò gbẹ̀yìn rẹ̀. Ṣé àwọn àgbà ní àrùn tó tilẹ̀kùn, ikú ni yóò ṣí? Àwọn ìran ẹ̀dá tí kò bá fẹ́ ìbànújẹ́ kankan, tí kò fẹ́ kí àdánwò kan òun bó ti wulẹ̀ kó rí, kò fẹ́ kí wọ́n kí òun ní kíkí ọ̀fọ̀. Gbogbo ẹni tí kò sọ ohunkóhun nù, àyàfi kí nǹkan rẹ̀ máa lékún ní gbogbo ìgbà, tí kò máa rántí òwe àwọn àgbà tó sọ wípé ọjọ́ kan lẹ̀dá ó jẹun, ọjọ́ kan lẹ̀dá ń jẹ̀dọ̀, ṣùgbọ́n ọjọ́ kan ń bọ̀ tí ẹ̀dá ó padà jà tẹ́. Àwọn àgbà ní ìgbà ò lọ bí òréré, ayé ò tọ́ lọ bí ọ̀pá ìbọn, bẹ́ẹ̀ ti bi tirela dálé ayé, kò sì ní gùn títí kó má pẹtù. Ayé kò ní máa dùn lọ láéláé, kó má ní ìkorò díẹ̀díẹ̀ nínú. Kódà àwọn òjíṣẹ́ elédùà gan rí ìdánwò tiwọn títí tó fi dórí ọ̀run nílà, bó ṣe jẹ́ wípé ayé ọmọ ẹ̀dá kò ní gùn kó má ní òpin. Báyìí ni ọba Adégúnjú Awódélé tẹ́rí gbaṣọ, tó sì lọ darapọ̀ mọ́ àwọn baba ńlá rẹ̀. Ẹni tí kì í bá fẹ́ káwọn ènìyàn máa kí òun pé ọlọ́run yóò fòfò rẹ̀ ní àti pẹ́ oore lọ́wọ́ onítọ̀hún yóò ṣòro.

ọpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ̀tẹ́ ti gbọ́ wa lọ́jọ́ tòní ẹ̀ṣẹ́ amọ̀ olóore tó bá tó di ọjọ́ mẹ́jọ a ó tún mú àkórí mìíràn nínú ìwé òréré ayé lórúkọ olóòtú ètò Ganiat Ashiru fún ìpolówó ọjà àbí ẹ fẹ́ pè ní 08127044485 08127044485 ní orúkọ ìyá tó pè tò olúfunkẹ́ àdìsá ni mò ń kí wa pé ìpàdé wa láyọ̀ lọ́jọ́ mẹ́jọ.

0: àpapọ̀ ìròyìn àgbáyé ló ń dé sí etí ìgbọ̀nyìn láti lè ṣe ẹ̀bọ́n fm 92.9 ìlú ìkẹjìlá tí ń ròyìn ṣáájú
1: ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Àmọ́ ti lọ sí ọ̀dọ̀ àwọn orílẹ̀-èdè yìí láti máa kópa nínú ojúṣe wọn sí ará ìlú. Ọwọ́ àjọ àwọn ndla ti tẹ ọmọ orílẹ̀-èdè mẹ́síkò kan tó jẹ́ ìkà fáwọn tó ń gbé egbògi olóró. Orílẹ̀-èdè kenya yóò gba àlejò àwọn eléréje orí pápá fún ti ọdún 2029 lágbàáyé. Wáyé ròyìn ọ̀rẹ́ lẹ́kùnrẹ́rẹ́ látẹnu abiodun fọlọ́runṣọ. Gómìnà Babájídé Sanwó-Olu ti ìpínlẹ̀ Èkó ti rọ àwọn ọmọ orílẹ̀-èdè láti máa kópa nínú àwọn nǹkan tí yóò mú kí ìrọ̀rùn bá agbègbè tí wọ́n ń gbé bíi sísan owó orí wọn àti ṣíṣe ojúṣe wọn sí ìjọba. Gómìnà Sanwó-Olu sọ̀rọ̀ yìí níbi ayẹyẹ ọgọ́rùn-ún ọdún èyí wọ́n ń ṣe fún Yorùbá Tennis Club ní Oníkan nílùú Èkó. Lára àwọn tó jẹ́ pé ó bá wọn sọ̀rọ̀ ńbẹ̀ náà ló sọ̀rọ̀ lórí ìjọba àwarawa àti ọ̀nà tí a lè gbà lo ẹ̀mí láti ru ìpínlẹ̀ Èkó sókè pàápàá bí àjọ ṣe ń ṣe ọgọ́rùn-ún ọdún àṣeyọrí wọn. Gómìnà tẹnumọ́ pé ẹgbẹ́ ọ̀hún tí a mọ̀ sí Yorùbá Tennis Club náà ni wọ́n ti ṣe gudugudu méje ohun yàyà mẹ́fà láàrin ọgọ́rùn-ún ọdún ìdásílẹ̀ wọn. Nígbà tó ń mẹ́nuba àṣeyọrí ìjọba rẹ̀ Gómìnà Sanwó-Olu ṣàlàyé pé ọ̀pọ̀ àwọn ọmọ ẹgbẹ́ ọ̀hún náà ni wọ́n ti kópa ribiribi nínú ìdàgbàsókè ìpínlẹ̀ Èkó àti orílẹ̀-èdè wa lápapọ̀. Nínú ọ̀rọ̀ kíni káàbọ̀ ẹni tó jẹ́ alága fún Yorùbá Tennis Club Olóyè Ọláwùnmí Gaspar ṣàlàyé pé àwọn ọmọ ẹgbẹ́ ọ̀hún lẹ́nìkọ̀ọ̀kan àti lákòjọpọ̀ wọn náà ti ní ọwọ́ sí ìdàgbàsókè ọrọ̀ ajé ètò ìkọ́ṣẹ́mọṣẹ́ àṣà àti nǹkan amáyédẹrùn tó mú ìdàgbàsókè bá ìpínlẹ̀ Èkó. Aṣojú kọrin wa Barnabas Ujo jábọ̀ pé ayẹyẹ ti ọgọ́rùn-ún ọdún ìdásílẹ̀ Yorùbá Tennis Club náà ni wọ́n ti ṣàfihàn ìfilọ́lẹ̀ ìwé kan tó ní ṣe pẹ̀lú ìtàn ẹgbẹ́ ọ̀hún àti ayẹyẹ kíkọ ilé ìfilọ́lẹ̀ ilé èyí tí wọ́n pè ní Legacy Building àti oríṣiríṣi àwọn nǹkan tó fi tọ́ka sí ayẹyẹ ọgọ́rùn-ún ọdún ọ̀hún. Àjọ tó ń rí sí ọ̀rọ̀ alálàájì àti alálàájà nílẹ̀ wa NACAN ti ní kí àwọn àjọ alálàájì àti alálàájà ní ìpínlẹ̀ fi ààyè gba àwọn àjọ tó jẹ́ ti ilé ìwòsàn láti máa ní ilé ìwòsàn láwọn ibùdó tí àwọn ìpínlẹ̀ bá pàgọ́ sí. Kọmíṣánná fún ọ̀rọ̀ abẹ́lé nípínlẹ̀ Èkó Ibrahim Láyọ̀dé tó sọ̀rọ̀ yìí nígbà tí ó ń tẹ́wọ́ gba ọ̀rọ̀ nípa àwọn ìgbìmọ̀ kan tó ní ṣe pẹ̀lú ṣíṣàyẹ̀wò bí nǹkan yóò ṣe lọ fún ti ọ̀rọ̀ Hajj nílẹ̀ wa fún ti ọdún 2027. Ó ṣàlàyé pé àwọn ń ṣe àyẹ̀wò fún àwọn oríṣiríṣi àwọn èèyàn nínú ọ̀rọ̀ tiẹ̀ tí ó jẹ́ ó léwájú àwọn NACAN wá sí ìpínlẹ̀ Èkó. Ọmọọba Anọ́fì Ọlárẹ̀wájú Elégúsì ṣàlàyé pé ètò ti wà o láti rí pé ìtọ́jú fún àwọn àìsàn kéékèèké náà ni ó ń yára kánkán nígbà tí wọ́n bá wà ní Hajj. Ó tẹnumọ́ pé gbogbo ètò ló ti wà ní sẹpẹ́ láti rí pé wọ́n kẹ́kọ̀ọ́ nínú àṣeyọrí Hajj ti ọdún 2026 láti lè mú kí nǹkan tó dára sí lórí ọ̀rọ̀ ìtọ́jú àti iléègbé fún ti ọdún 2027. Àgbàláyọ̀dé rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn NACAN láti rí pé wọ́n gbé ètò kan kalẹ̀ tí yóò jẹ́ kí àwọn ìpínlẹ̀ lè máa ṣe pòkárì ìgbòkègbodò àwọn èèyàn wọn ní orílẹ̀-èdè Saudi Arabia. Wọ́n rawọ́ ẹ̀bẹ̀ sí àjọ NACAN láti tún pọ̀ fún àwọn ìpínlẹ̀ ní àǹfààní láti ṣe àlékún àwọn èèyàn tí wọ́n kó lọ pàápàá kán tó bi 2,500 láti nǹkan bí 6,000 èyí wọ́n fún ìpínlẹ̀ Èkó lásìkò tí a wà yìí. Àwọn olùgbé agbègbè ti Ìjẹ̀gun lábẹ́ ìdàgbàsókè ìgọdọ̀ ìkọ̀tún náà ni wọ́n mà ti ń rawọ́ ẹ̀bẹ̀ sí ìpínlẹ̀ Èkó láti rí pé ìjọba ìpínlẹ̀ Èkó bójú àánú wò wọ́n láti bá wọn dá sí ọ̀nà Ìjẹ̀gun ìkọ̀tún pàápàá lórí bí súnkẹrẹ fàkẹrẹ ṣe ń wà ní agbègbè ọ̀hún tó sì ń fa ìnira fún àwọn olùgbé. Wọ́n rawọ́ ẹ̀bẹ̀ lábẹ́ ẹni tí ó jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn olóyè agbègbè ọ̀hún olóyè Múrísìkù Fàsán sí àpamọ́ akọgun Ìjẹ̀gun lábẹ́ ọba ti ìgọdọ̀ ìkọ̀tún ọba Nureni Olómi Tútù. Ìgbọ́n ti ń pe gómìnà ìpínlẹ̀ Èkó Alàgbà Bájí Sanwó-Olú alága ìgọdọ̀ ìkọ̀tún alàgbà Lásìs Akínsọ́yà ati commissioner fun oro ayika lati pe won bere atunse oju ona ohun alagba apamo ni ipo ti oju ona wa mo fa sunkere fa kere ni agbegbe ohun won tenumo pe ona na lo so ijegun ijedodo ati awon agbegbe to wa laika papo mora won won na to n lo si gbugbu awon agbegbe na ni won se amulo oju ona ohun alakoso tilu epe to tu je oko gbogi lagbigbo ohun alagba omodele ibrahim ti so pe ojuse gbogbo wa ni o ati ijoba ibile to fi mo gbogbo ara ilu lati ri pe eto oraje ti ko bara re o di ohun afiyin ti gba lare nfi so alagba ibrahim to pe ipe ni bi akose adura kan eti o waye ni ile yidi ni oke balogun epe ti won se fun are bola me tinubu ati omowe kadiri obafemi amsa saaju ibo to nbo ni odun 2027 won ni adura ohun na ni grand imam ati gbogbo awon imam ni agbegbe ibile mararun ipile ko ti won poju pese sibe o to nbebe fun olorun ba lati ri pe are bola me tinubu se aseyori ati omowe amsa ninu ibo ti o nbo won ni gbogbo wa lagbodo sise papo lati ri pe nkan derun fun araalu alakoso ni bi owo oko yo se dinwo o dowo gbogbo wa tori pe bi owo oko ba ti lo soke o ma nipa lori oro aje orilede ohun onje ati awon nkan mi ma lo soke nigbati awon imam lori sirisi awon lola fa repete na ni won poju pese adura ohun o ki to po iroyin agbaye lode se ti gboyin lati le se bond effect

ẹgbẹ́ òṣèlú APC pàápàá tó jẹ́ adíje wọn fún ìpínlẹ̀ Ògùn Senator Solomon Adeola ti ní òun yóò gbé Àbáyọ̀mí Nwúyé tóun náà jẹ́ ti ẹgbẹ́ òṣèlú APC tó wà lágbègbè Túbẹ̀ ní Ìpókíá lọ sí ilé ẹjọ́ o àti aṣojú orílẹ̀-èdè wa Nàìjíríà tẹ́lẹ̀ rí Fọlákẹ́ Marcus Bello ti ẹgbẹ́ òṣèlú PDP ó ní wọ́n ba òun lórúkọ jẹ́ o wọ́n ní Nwúyé àti Ambassador Marcus Bello náà ni wọ́n ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú iléeṣẹ́ amóhùnmáwòrán kan tó pè ní Channel Television níbẹ̀ ni wọ́n ti ṣàlàyé pé Senator Adeola Yayi Ekiti ni o ọmọ bíbí ìlú Ekiti ni tó sì ṣàlàyé pé tí wọn ò bá ti lè mú ẹ̀rí tó dájú jáde òun ò wọ̀ wọ́n lọ sílé ẹjọ́ ó ti fún wọn ní wákàtí 24 láti tètè mú ẹ̀rí wọn jáde àbí kí àwọn pàdé ní ilé ẹjọ́ wọn ní ìròyìn tó gba ìgboro kan ní ìpínlẹ̀ Ògùn náà ni pé ọmọ Ekiti ni Solomon Adeola ti wòye mọ̀ sí Yayi tó sì ni wọ́n fi ń ba òun lórúkọ jẹ́ ni o ó ní ọ̀rọ̀ tí wọ́n sọ yìí irọ́ pátápátá irọ́ bu ni wọn ò fẹ́ kí òun dé orí àlééfà ni gẹ́gẹ́ bí àtẹ̀sódì ọ̀hún ọ̀nà ti pẹ́ o ọ̀nà ti jì tí wọ́n ti ń sọ ọ̀rọ̀ yìí pàápàá bí wọ́n ṣe mọ̀ pé Yayi fẹ́ díje fún ipò gómìnà lọ́dún 2027 ìròyìn ilẹ̀ òkèèrè orílẹ̀-èdè Kenya náà ni orílẹ̀-èdè Adúláwọ̀ ìyẹn Áfíríkà àkọ́kọ́ tí ó gba àlejò

àwọn àtọ́ dúpẹ́ o ọdọ ọlọ́run ọba bàbá tọ́jọ́ wa dùn ní adágbére lérí ètò yìí lọ́sẹ̀ tó kọjá ọlọ́run fún wa ní àǹfààní àti ọrẹ ọ̀fẹ́ láti tọ́ padà sí ètò lónìí ọlọ́run adúpẹ́ o ọlọ́run ayìn lógo ọlọ́run alágbára jùlọ adúpẹ́ ọba tó ní gbogbo ọjọ́ lọ́wọ́ ọba tó ní gbogbo oṣù lọ́wọ́ ọba tó ní gbogbo ọdún lọ́wọ́ ọba tí ń wá borí ọdún gbọ́dọ̀ ti ń yípo ọlọ́run padà lẹ́yìn wa adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba tí rìn wá lọ́wọ́ o kábíyèsí Elédùmarè adúpẹ́ o ọba tó jẹ́ kí òun wá máa dàn létí àwọn èèyàn adúpẹ́ o adúpẹ́ lọ́wọ́ ya wọ́n ọba Adénìkẹ́ wúrọ̀ Adégúnkè ọmọ adé bàbá tí ìwẹ̀ wo bàbá Adánẹ́kọ̀ bàbá Adánẹ́kọ̀ yá bàbá Adánẹ́kọ̀ wúrọ̀ bàbá Adánẹ́kọ̀ bẹ̀rẹ̀ yẹ́yẹ́yẹ́ ọmọ adó àwáyé ni màmá yìí máa ń kí wọn lérí kẹ ọ̀rọ̀ mi là bàbá tó dún lóko tó rìn lóko tó ṣojú kókó lálẹ́dọ̀ òkú ládọ̀ àwáyé ń jọ sí màmá ẹ tọ́ bọ̀gùn kẹjì báyìí lọ ẹ ní ṣubú ara ẹ ní ṣubú ẹ ní láti Elédùmarè adúpẹ́ lọ́wọ́ ẹnjìnìá Prince Adéyẹmí òkè ọmọ òkè wérí tí ọ̀pá rẹ̀ mọ́ aláṣẹ Precious Paint aláṣẹ Hansen Petroleum aláṣẹ ilé ìtura Park Valley Hotel aláṣẹ ilé ìtura Ebenezer Hotel tó wà láàjì ilé ní òní ti owó yín o ẹ máa mówó ná owó ni láti Elédùmarè àtọ́bọ̀ yín pẹ́ o ẹ ní chinche ẹ ní dẹni àná lágbára ọlọ́run ọba agbẹ̀gẹ̀ lọ́wọ́ yín adúpẹ́ lọ́wọ́ ọmọọba Ọlálérè Àgbé ọmọọba àlú lérò ẹ kú fọmọ ìyẹn ṣe ẹ kú àdúrótì bàbá ìfẹ́rẹ̀ ìlú rẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n sì ń sanwó pàdé dédé wọ́n tó ń sẹ́jú bẹ́ẹ̀ lọ.

gbàjà kárí ayé gbogbo ohun tẹ́ bá fi pẹ́ṣẹ́ fẹ̀ǹtì kù yóò sì máa dẹ́gbin rin kì í bó bẹ́ẹ̀ ni kì í yìnrìn kì í sábẹ́ ni kì í tí precious blood precious emotion precious fasting precious mind àti gbogbo orúfẹ́ èyí tẹ́ bá fẹ́ olùléṣẹ́ precious fẹ̀ǹtì wà ní number 56 adélakùn street hostel bus stop egbe lagos bẹ́ẹ̀ ni precious fẹ̀ǹtì wà káàkiri gbogbo bí wọ́n tọ́jà jákèjádò nàìjíríà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 0800 28 27 73 10 0700 40 60 24 23 precious faith and

0: ara ni wa jale ngbadun Monday FM ni la wa 92.9 radio fe so wa ko to kari aye a ma yin olorun gbo gbo tin fun alanfani ati ore ofe lati le ma fo un pa lo wa bi pe ojowo ke so pe eni ken ti o ba le yun bo anebi leri ilu e ti o le fi ilu e sogo o n to won eye ko gbaye awa dupe pe alaya bi oke nla ni ta ti fo gbaya pe ilu bayi lati jade wa ponu awon eyan lo je ko ma ti ju ilu won awon ti won ti ju ilu won ti won le pariwo ilu won sita awon gen lo n se akuba fun ilu won tori pe opolopo nna won lo je pe ilu to ba tobi to so mo ilu won ni o ma pe ilu ti won ilu ta je ilu abilimi won gen o ni le ko so ya pe awon wa lati ilu ni oju n ti won lati le fi ilu won he pe to ilu ti won ti bi awon re won ti gbagbe ni pe o ye olorun oba oba to da won si na ilu to da won si o ye olorun oba to je pe ina ibi ti o da bi igbolo ju won lọlọrun ti jọ won jade
1: be ni
0: be ti ri eni ti olorun ba yo nu ogo jade o ni nkan tọlọrun fe fa yo nbe o ni nkan tọlọrun fe fi che o si ni nkan tọlọrun fe ko head ti aye daju daju e ba ko nu olu ke ti o le fọ gba pe to ina olu ti won ti bi oni ti o le so npa re ko je ti olorun ni
1: be
0: ni e o ba fi je ti olorun daju n pa gidi na ti olorun ni eni ba ti n pa gidi na ti olorun ko fe ki olorun je nu aye e tori eni ba ise fun olorun olorun ti je fun to
1: eyin
0: e din olorun wo pe to e ti e sise fun olorun e ri pe olorun yo ti je fun
1: yin
0: eyin e gbiyanju ke newo fun olorun e ri pe lopo ilopo olorun ni fun e gbiyanju ke ti e mu oro olorun kẹmu lọkùnkúndọ ẹ rí pé ọlọrun gẹrun náà yóò mú ọrọ ti náà lọkùnkúndọ ó ti rí nìyí ọlọrun bá dáhìn sínú ọlù kẹ ìtẹ wàásù kẹ ọlọrun bá dáhìn sínú ọlù kẹ ọlọrun fẹ kí ẹ mú ìlú nìkẹ gẹ lọ sókè ọlọrun fẹ kẹ mú ìlú nìkẹ fi hẹdẹ
1: ọlọrun
0: fẹ kẹ títẹ takuntakun agbára tọlọrun fún yìí kẹ fi gbé ìlú yìí lárugẹ ó ti rí nìyí bẹ́ẹ̀ yẹn bá ní agbára kẹ ọ̀tá dédé ni torí ara ẹ̀ o bẹ́ẹ̀ yẹn bá lówó kìí ṣe torí ara ẹ̀ ló fi lówó bẹ́ẹ̀ yẹn bá lọ́lá kìí ṣe torí ara ẹ̀ ló fi lọ́lá téèyàn bá ní kéèyàn lò fún ìlọsíwájú ìlú ẹ̀ ni ẹ rí pé tẹ bá kíyèsí dáadáa àwọn ọ̀nù ńlá ńlá ńlá tá a ní nàìjíríà yìí ẹ wo àwọn nǹkan tọ́ ẹ pé wọ́n jẹ́ àwọn tó ní kìmí náà wọn ẹ rí pé àwọn ọlọ́run ń lò fún ìlú ni kì í ṣe pé àwọn nǹkan mẹ́rin ti ń wọ náà lu ọlọ́run tẹ̀ ṣàdédé fà á yọ jáde ó lo àwọn èèyàn náà fún ìlú tó gbọ́ pé wọ́n fi mú ìlọsíwájú bá ìlú wọn ni wọ́n mú ìgbéga bá lu wọn ni wọ́n mú àwọn nǹkan mẹ́rin kọ́ wọ́n lu wọn kí ni pátá yẹn à ń kó ọlọ́run máa dáyẹn lọ́la ẹ̀dẹ́ ti gbàgbé ni ọlọ́run máa kẹ́yìn gẹ̀ ọlọ́run máa tì ń lẹ́yìn ọlọ́run máa rọ̀yìn lọ́rùn ṣùgbọ́n ẹ ń tijú olóye ẹ fẹ́ kọ́ yẹn ń mọ̀ pé to ọmọ ìlú báyìí báyìí ni n ti ẹ̀ ń wọ ọ̀pọ̀lọpọ̀ náà bàbá wa àwọn ẹ̀gbọ́n wa tí wọ́n kọ́ là wọ́n mú ẹ̀yìn odi wọ́n fi chele wọ́n ní àwọn ilé iṣẹ́ ńláńlá débi tẹ bá dé ẹ̀ báyìí àti tẹ bá dé ilé ẹlòmíì báyìí bàtà tí bá ń bẹ lẹ́sẹ̀ ẹ̀ bọ̀ bàtà ẹ̀ kò sẹ́rí ni torí pé bíi dígí báyìí nílé ọ̀pọ̀lọpọ̀ rí àmọ́ ọmọnà ẹlẹ mọ wọn ti pẹ lájò kí jẹ tó bá yà àwọn ọmọnà kò wọ lọ ni kí ló dé wọn fẹ kí àwọn èèyàn mọ wọn mọ ilé ni.
1: a sọ ẹyin odidi lé.
0: a pẹ lajo
1: adekode
0: bọdà yìí ti pẹ lajo bọdà kọ ọmọnà ẹlẹ mọ ọpẹ lajo bọdà yìí ti pẹ lajo bọdà kọ ọmọnà ẹlẹ mọ alọpẹ lajo àǹtí yìí ti pẹ lajo àǹtí kọ ọmọnà ẹlẹ mọ. Ọpẹ́ lajo àǹtí yìí ti pẹ́ lajo àǹtí kọ ọmọ ọ̀nà ẹlẹ́ mọ́. Púpọ̀ nínú àwọn tí ń sọ yìí ẹ ń gbọ́ mi lálẹ́ yìí ẹ sì mọ́ra yín bí wọ́n sì gbọ́ mi ara yín fẹ́ kí ẹ sọ́ mọ́ wọn ẹ ń gbọ́ ẹ bá wọn sọ̀rọ̀ ẹ wàásù fún wọn lóòótọ́ wọn lówó lóòótọ́ wọn lọ́la lóòótọ́ wọn lọ́la lóòótọ́ wọn ní gbogbo nǹkan àmọ́ kí ló tí wọ́n fi kọ ìpàkọ́ sílùú wọn ilé tó fi kọ pàkọ sí ìlú wọn ọmọ tó sọ lénà ọsà kò yàkọ lóòótọ àwọn lè wí pé kí làwọn tó ń fẹ àwọn kún ti lówó àwọn ti lọ́la àwọn ti lọ́la àwọn ti ń jẹ lágbàtẹ̀mọ́ ayé
1: àwọn máa ń pòwé ibi alówó sí nílé ẹni
0: gbogbo bí ẹ ti àwọn òpètò ibi tẹ lówó sí òun náà nílé yín ẹ mọ̀ pé ẹ ń díjẹ́ ọlọ́run ọba lọ́wọ́ lérí ìlú yín ẹ ń díjẹ́ ọlọ́run ọba lọ́wọ́ lérí àwọn èèyàn yín ìdí ni pé ọlọ́run máa rẹyìn sí àwọn èèyàn yín ọlọ́run rẹyìn sí ìlú yín àmọ́ ń ṣe ni ẹ kọ̀ papọ̀ sí ẹ ti gbà wípé ẹ padà ní ìlú olé ìdí ni pé bọ́pẹ́ bọ́yá àwọn kẹ̀kẹ́ bẹ tọ́ pé ẹ nílò tó sì jẹ́ pé ilé náà lọ jẹ́ pé ẹ ti lò ó nkẹ ti ń dààmú ọpọlọpọ láyé òde òní nìyí tó fi dàbẹ ni pé bóyá ẹ rí i pé ó ń ta àìsàn ẹkọọkọ lọ ẹ rí i pé ọpọlọpọ ló jẹ pé ẹkẹ rí i pé wọn lówó ni ń ti ń bá wọn jà
1: lábẹ
0: aṣọ ọkọjá bẹẹ ṣé aṣọ ló kúkú bu ara mo so pe to wa leyin odike tile fun awon ke gbe eka le je ke gbe o yin ke won bale pe eri le wa bayin ilu yin na ni le je yin wa
1: eh je da ilu ni ke o ton ma ti leyin
0: ikini ke ti e wa tori o ba bi le da le chele to ba gba oyin si che eh eleda oyin to gba si che yo ma sure eh bo le je pe eyin na to gboro sira ni obi lo ra ke bi chole tori opolopo janduku lokan igboro bayin si ama si besbe na e ba le lampa ni ati da le chele si ibike ta en je nbe awon ti ba nje nbe awon ma sure fun yen
1: mo
0: sure fun yen eri awon ton yo ma se ama kwa lo je pe to yen lo che si ile baba re ge ah yo gbe yen yo gbe tori de gbe en ti olorun re lowo te gbele te kemi owo e ma po papo si le
1: e ma po papo si le
0: e gbianju eren ti ile bẹ won dey mo mi
1: bawo
0: ba ti le je mo ilu oke oke ogun bayi o si tan gbe kari ni emi ko olorun lu che be
1: olorun
0: ni mi o mo n to de to je pe ilu oke ni o sa yawo yen si mi lo ta ya so be ti won mo pe to olorun na ni da da ro ama nke tin gbe la so
1: fun awon eyan na ma pa
0: awon eyan la le ni pe eyin te gbagbe ile eren ti ile o
1: eyin
0: ti e so le na egbin oju ke ri ile he pada ki ya to de iya oni je gbogbo wa o
1: se
0: ri ilu eyin o di ta wa ti awon o pe boya ti lagbara nbe alaisin ko ni lati le wo sen
1: bo
0: ba domi sibe won pada won jade ni eh bo ti ko pe to bo ti ka so pa lenu to a lowo to nlo ni ngba ti asiko ba to won so fun wa ni pe ki ma jo mo nun bayi
1: eh
0: tajo wa bayi ni wa je bayi ni eh bi won le si won le si je sibe ne o awon se ni yo ma wa na pe ki jo mo le yi
1: ba won mo re ntan
0: oni bi to ti wa
1: oni bi to ti wa
0: abi eri laleke awon jebu ni
1: awon
0: ro abi se awon jebu kon ba ko la ni e o loke pon bele ni
1: eh o wa di olu o da larin kiri leyin odi olorun ma
0: je olorun ma ti wa be
1: amen
0: eh e ma ranti ile o
1: ranti ile o
0: ma ranti ile o e ma ranti ile o wa e ma ranti ile o e ma ranti ile o wa baba raju ka ma gbagbe e ma ranti ile e ma ranti ile o e ibera kejo mo je to de ma ranti ile o wa baba raju ka ma gbagbe e ma ranti ile ile labo sin mi o ko tete pon layo pada sa horo
1: pada sa horo
0: gbale keyin egbin je ma ranti ile ma gbagbe ile o

0: alaliwaja n tẹsiwaju ni bond fm 92.9 ṣe ẹ gbagbe pé tẹ bá ti rí ọ̀dà kẹta ọkọ precious pins lára ẹ ti mọ̀ pé ọ̀dà òkè ògùn ni bẹ́ẹ̀ bá délé ìtura kẹta ẹni tí wọn kọ park value test lára ẹ ti mọ̀ pé ilé ìtura yìí tòkè ògùn ni bẹ́ẹ̀ bá délé epo kẹta ẹni tí wọn kọ hansiri petulum sí lára ẹ ti mọ̀ pé ilé epo yìí tòkè ògùn ni ẹyin pọ́ǹkù rẹ̀ ó sì pé pérépéré bó ti wùkẹ́ pé wọ́n tó àwa kì í yẹn jẹ́ akí ìlú jìbìtì bẹ́ẹ̀ bá rí epo ní hansiri petulum àbí wọ́n ti yín ó kọlé epo ní padà pérépéré ni tíbi apépé máa ń pépéré jọ ọdún ní ilé epo ni yóò pé bákan náà tọ́ba yẹ pé ní ìnáwó ṣe ní ìlú òkè wa lọ́hùn pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ara ìwájọ́wà níjọba àbílẹ̀ ìwájọ́wà ní òkè ògùn ìpínlẹ̀ ọ̀yọ́ gbogbo òlú tó wà ní ìpátá lọ́sán mọ́yìn ìlàjínlé ìlàjínlé sì nílé ìtura ebenezer hòtẹ́ẹ̀lì wà ẹ bá ní ìnáwó ṣe ẹ lọ bú òkú kalẹ̀ ní ebenezer hòtẹ́ẹ̀lì bẹ́ẹ̀ sì ní ìnáwó ṣe náà fẹ́ bá lọ sí lókè jùmọ́ tẹ̀ fẹ́ dé sí agboolé abílé tí ti di àlàpà ń tì yín lójú ẹ̀ á wò pé ẹ fẹ́ dọ́gbọ́n bí ara fi síbì kan fẹ́ fi yẹjú àwọn kẹtẹ́ ń lọ ṣe ń lé ebenezer hòtẹ́ẹ̀lì wà ńlàjílẹ̀ bí ìgbà tẹ wà lẹ́yìn odi ní orí ńgbà ẹ bá débẹ̀ ẹgbìyànjú ẹ lọ wọ̀ síbẹ̀ adúpẹ́ lọ́wọ́ aláṣẹ àti olùdásílẹ̀ àwọn iléeṣẹ́ wọ̀nyí engineer prince adeyemi òkè ní òní tí wọ́n wó yín adúpẹ́ lọ́wọ́ olóòtú wa ọ̀làyínká nígboyà akí bàbá wa alhaji ismail abdulyakin bàbá àtọwọ̀ yín pẹ́ o ní chubá rẹ̀ ní chubú ẹ̀mí ìbànújẹ́ òní wọlé tọ́ láti ìgbàlè akí ọ̀rẹ́ wa hasan adékúnlé ọmọ òkèèbò tó dúró sì wá ń pọ̀ ogbó wọlé òní chubá rẹ̀ ní chubú ẹ̀mí o bẹ́ẹ̀ lakí àwọn tí wọ́n jọ ṣiṣẹ́ pẹ̀lú ọ̀làyínká nígboyà rálẹ̀ yìí akí erí tó kẹ́ adé níyì akí ẹ o bẹ́ẹ̀ lẹ́ra sì kí ganiyatu bello ayabachiru ashiru akí àfáàmù tí òye dòkun láì gbàgbé adé olùwọ̀kùn adé mr pilot gbogbo yẹn tẹ̀wà lẹ́nu jẹ́ pátápátá gbogbo yẹn lakí o àálọ́ lálẹ́ yìí àtọ́ padà lọ́sẹ̀ sínú bọ̀lá ṣe ìdìmọ̀lẹ́ ètò ara léwájà 08094447170 08094447170 náà lè fi bátan jẹ́ ọlálékẹ́ sọ̀rọ̀ àríkẹ́ tán lo 07088100154 07088100154 tọ́jú ọlálékẹ́ lè kọ́ mi the charismatic radio presenter ló dágbére pé àtọ́pàdé lọ́sẹ̀ tí ń bọ̀ lérí ètò ara léwájà láti ṣe ìdùmàrè ire o.
1: bó ti jẹ́ mi náà lè fẹ́ pè ní ẹ pè mí sórí 08100733466 08100733466 abel ọ̀jẹ̀tọ́ndé ní dágbére fún yín pé ó dìgbà kan ni.

jẹ́ gbàgbé mi. Ṣùgbọ́n Jésù kò jẹ́ gbàgbé mi. Mo kí wa ní orúkọ Ọlọ́run Bàbá Ọmọ àti Mímọ́, mo kí wa ní orúkọ Jésù Kristì. Mo kí wa káàbọ̀ sórí ètò àkókò ìgbàlà. Orúkọ mi ni Lady Prophet Dr. Funmi Àrẹ́jà Awolabi, láti ìdí sí Anes Church, Mountain of Goodness and Mercy, tó wà ní 11 Mílíọ̀nù Street, Mílíọ̀nù Bus Stop, nílùú Agége. Mo gbàdúrà fún wa wípé bí Kristì bá fún wa bíbọ̀ rẹ̀ sẹ́yìn, orí ọ̀fẹ́ ká fi lè rí irú àkókò báyìí síwájú àti síwájú sí i. Ní orúkọ Jésù, orí ọ̀fẹ́ náà yóò tó fún wa. Ní àṣálẹ̀ yìí, mo fẹ́ kó yé ìwọ àti ẹ̀mí wípé Jésù nìkan ni ọ̀rẹ́ òtítọ́. Jésù nìkan ni a lè dára lé. Jésù nìkan ló tó faratì. Jésù nìkan ló tó fọ̀rọ̀ lọ̀. Jésù nìkan ló tó képè. Nítorí pé ọ̀rẹ́ ayé a máa kọni sílẹ̀ o. Ọ̀rẹ́ ayé a máa dání o. Ọ̀rẹ́ ayé a máa rẹ́ni tà. Ọ̀rẹ́ ayé a máa fojú báni ṣe, a máa fọkàn báni jà. Ọ̀rẹ́ ayé a máa tani sí olùfisùn lọ́wọ́. Ọ̀rẹ́ ayé a máa jáni kulẹ̀. Ìwé Matthew orí 24 ẹsẹ̀ 23 ó ní Jésù dáhùn pé ẹni tí ó ń bá mi tọwọ́ bọ inú àwo ni yóò fi mí hàn. Hallelujah. Ìyàtọ̀ wà nínú ẹni tó ń jẹ àjẹkù oúnjẹ mi àti ẹni tó ń bá mi tọwọ́ bọ inú àwo. Ẹni tó bá ń bá èèyàn tọwọ́ bọ inú àwo, ìyẹn túmọ̀ sí wípé nígbà tí ènìyàn yẹn ń jẹun lọ́wọ́lọ́wọ́, wọ́n jọ ń jẹ ẹ́ pọ̀ ni. Ẹ̀rí Júdásì òun àti Jésù, nígbà tí àwọn ọmọ ẹ̀yìn tó kù tí wọ́n bá ń jẹ oúnjẹ tí wọ́n nínú àwo ọ̀tọ̀, Júdásì àti Jésù wọ́n jọ máa ń jẹun pọ̀ ni. Kìí ṣe àjẹkù Jésù ló ń jẹ. Níbi tí ọ̀rẹ́ wọn dé, wọ́n jọ máa ń jẹun pọ̀ ni. Ṣùgbọ́n àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀, Júdásì ló padà ta Jésù sọ́wọ́ àwọn ọ̀tá ẹ̀. Ta lọ̀rẹ́ tó o bá ń kọwọ́ bọwọ́? Ta lọ̀rẹ́ tó ń fàṣírí ẹ hàn? Ta lọ̀rẹ́ tó ń sọ gbogbo ọ̀rọ̀ rẹ fún? Ta lọ̀rẹ́ tó ń mú lọ sí ọ̀dọ̀ àwọn tó ń ṣàánú ẹ? Ta lọ̀rẹ́ tó ń fàṣírí ọlá rẹ hàn? Ó jẹ́ ṣọ́ra kó má bàa padà jẹun ló máa ta ẹ sọ́wọ́ ọ̀tá. Kó má bàa padà jẹun ló máa baṣẹ́ ẹ jẹ́. Kó má bàa padà jẹun ló máa tún padà lọ lẹ́yìn lọ bá tiẹ̀ jẹ́ lọ́dọ̀ àwọn tó ń ṣàánú ẹ. Ìwé Matthew orí 10 ẹsẹ̀ 36 Matthew 10:36 ó ní ará ilé ẹni ni ọ̀tá ẹni. Tó o bá rìn máa bójú ẹ̀yin o. Wọ́n máa kọrin kan wípé bó o lọ́mọ ogun, bó o lọ́mọ ogun, wẹ̀yìn rẹ wò. Ṣé o lọ́mọ ogun? Ṣáwọn tó wà lẹ́yìn ẹ, ṣéwọ̀n ti kó àdá àti àáké? Ṣéwọ̀n ti kún ọ̀ ti yọ ọkọ̀ dání láti fi gún ẹ látẹ̀yìn? Àwọn tó rò pé o kó sẹ́yìn yẹn tó ń pè léèyàn, àwọn tó ń pè lára, àwọn tó ń pè lẹ́bí, àwọn tó ń pè lọ́rẹ̀ẹ́, ṣé lóòótọ́ ni wọ́n jẹ́ ohun tí wọ́n tó ń pè wọ́n? Ṣé kìí ṣe ìwọ nìkan ló nífẹ̀ẹ́ wọn? Ṣé bó o ṣe nífẹ̀ẹ́ wọn náà ni wọ́n nífẹ̀ẹ́? Àwọn tó ń ràn lọ́wọ́, àwọn tó ń daṣọ bò, àwọn tó ń rò pé kébí má pa wọ́n yẹn, ṣé bẹ́ẹ̀ náà ni wọ́n rere sí ẹ? Ṣé kìí ṣe pé ni wọ́n tún ń lọ sẹ́yìn lọ máa sọ wípé tì ẹ́ pọ̀ jù? Ṣé kìí ṣe pé ṣe ni wọ́n ń pè ẹ́ lónígbéraga? Tó téèyàn bá rìn kó máa fura o. A ti wà nínú ohun ìgbà ìkẹyìn. Gbogbo àwọn nǹkan tí Bíbélì sọ nínú ìwé Matthew 24 ó ti ń ṣẹlẹ̀ o. Ó nígbà tí ìgbà ìkẹyìn bá dé, ó ní àwọn ewu yóò máa wà lọ́tún àti lósì. Ó ní pàápàá yóò máa wà láàrin ọ̀rẹ́, láàrin àwọn ọmọ ìyá. Má ṣì ní gbọ́ o. O ò lè dáyé ẹ ṣe o. O nílò àwọn ẹbí ẹ o. O nílò ara o. O nílò ọ̀rẹ́ o. Ṣùgbọ́n máa fura, má dára dé nìkankan. Kò sẹ́nì kankan tó ṣe dára dé, wọ́n á já ẹ kulẹ̀. Ẹnìkan ṣo tó lè dára dé ni Jésù Olùgbàlà. Òun nìkan ni ọ̀rẹ́ tí kìí kọ́ni. Òun nìkan ni ọ̀rẹ́ tí kìí dani. Òun nìkan ni ọ̀rẹ́ tí kìí jáni kulẹ̀. Máa fura, má dára dé ènìyàn. Má gbé ayé ẹ lé ọ̀rẹ́ kan lọ́wọ́. Má gbé ayé ẹ lé ẹnì kankan lọ́wọ́. Jésù nìkan òun ni ọ̀nà, òtítọ́ àti ìyè. Òun nìkan ló lè gbà ọ́. Òun nìkan ni kò ní wo àbùkù ẹ. Òun nìkan ni kò ní wo àṣìṣe rẹ. Orí àwọn tó ti ràn lọ́wọ́ yẹn, tó ti ṣe dáadáa sí, nígbà tí wọ́n bá tún wá rí ẹlòmíì tó tún wá lóore ọ̀fẹ́ àti ṣe ju bó ṣe ṣe fún wọn lọ,

ohun sora oko ma pada di ota lowo won wa pada re ota awon dada to ti se yen won o ni ri won mo won o ni so nipa re mo bo ni o ba rin ko ma fura bo ba gbe ese meji si waju boju eyin o boya eyin to wa yen ibi to fi sile leyin yen be na lo siri nigba si judasi to ma ta jesu o fi ife nu konu o fi pade jesu o so fun awon farisi to fe ta jesu fun pe eyin ti mo ba ti fe nu ko ni enu ohun na le ni te nwa awon to fe nu ko lenu yi o je sora awon ti won ri e loju ti won pa tewo ti won se sadakata fun e ti won ki e leyin to won ro pe be na ni o je sora gbogbo atewo to pa fun yen o ma le ma jo oto o le ma je be na ni gbogbo sadakata gbogbo wedonsa gbogbo kare gbere o je sora o le ma ri bi won se so yin na o ma dara di eni kokon jesu nikan lo le gbe ohun nikan lo le farati ohun nikan lo le darade to ba la isoro koja soro ni o bo ba ni awon idoju kokon to nla koja soro ni o nitori pe nigba ti awon isoro yen ba lo ton ko ma je awon to soro e fun ni won ma pada tabuku eyan se ba mo sohun na ti wa doki niyan sohun na ti wa ro pe ohun ti se niyan o ni pada jo won loju soro ni o awon egbon josefu awon ni won ta danu ki n se awon ara ta o awon ara anu ile e awon omo babe awon ni won ta danu ma si mi gbo lekan si o a le daye wa se o sugbon ju gbogbo e lo e je ka sora e je ka mo ta n se mo gbadura fun ni asale yi loruko ti jesu kristi awon eyan bi ota awon ore bi ota awon ota ti won foju han bi ore ninu irin ajo aye oluwa ma tu asiri won mo bi to ma ba yan rin si o ore mi je ka sare jo gbede yen ore mi wa simi lo sibi kan ati gbo iro awon iroyin orisirisi ti awon eniyan ba awon eniyan lo bi kan ti won pada wa ati le tun ri ni enjo meta yi ọ̀rọ̀ tó tan ọ̀rọ̀ ẹ̀ lọ tó dẹ̀ lọ yọ kídìnì ẹ̀ lọ tà ẹ jẹ́ ká mọ nǹkan tá à ń ṣe ó bá wọn lọ kílọ̀bù ó bá wọn lọ patí má jẹ́ kọ́ lọ fún ẹ ní nǹkan tí ò jẹ́ kọ́ fún ẹnu o má jẹ́ kọ́ lọ fún ẹ ní nǹkan tí ò jẹ́ kọ́ fún ẹ jẹ́ o ní bí ọdún méjì sẹ́yìn ó wà lórí ẹ̀rọ ayélujára àwọn ọ̀rẹ́ wọn lọ sí wọn lọ kílọ̀bù wọn jọ lọ ọmọ kéékèèké ọkùnrin wọn dẹ̀ kí ọwọ́ bọ náà tí fún ọmọkùnrin yẹn àwọn ọlọ́tún gbé lọ sí hospital àwọn ọlọ́tún gbé lọ sílé ìwòsàn wọ́n dúró tí ọmọ yẹn fi jáde láyé wọ́n dẹ̀ ṣe ń ṣe àwọn nǹkan yẹn wọ́n dẹ̀ ń fídíò ẹ̀ wọ́n tún post ẹ̀ wọ́n nítorí pé ó ní owó ju àwọn lọ owó tó dẹ̀ ní ìyó fi ń ṣàánú wọn ṣùgbọ́n wọ́n rí bíi pé tiẹ̀ pọ̀ ju wọ́n la rẹ̀ títí tó fi jáde láyé máa ṣọ́ra o àti rí ọ̀rẹ́ tó fi nǹkan sára aṣọ ọ̀rẹ́ ẹ̀ tó dẹ̀ pa ọ̀rẹ́ yẹn dànù kí ló fa owú nítorí owú oníkálukú ló gbògbò tiẹ̀ wáyè ibi tọ́lọ́ ọmọ oníkálukú lọ náà lọ́rọ̀ máa mú oníkálukú lọ ẹnìkan ilé lógún ẹnìkan mọ́ tiẹ̀ oníkálukú ló ti níbi tó bá dé bí wọn bá rẹrù àwọ̀ ọlọ́run o ẹni tó lọ gbàràdà tó lọ gba ògùn ẹlòmíì mọ́ tiẹ̀ àwọ̀ ọlọ́run nítorí pé nǹkan tó fẹ́ gbé yẹn ó wúwo jù lọ ṣùgbọ́n kíyèsára ilẹ̀ ń yọ̀ yan o lórúkọ jésù àti wá àti ẹni àní ṣọ́kọ àní bọ́ sọ́wọ́ ọ̀tá tá a bá rí ẹnikẹ́ni tó ń bá rìn tó ò lè fura sí ṣùgbọ́n tó ń yọ ayé ẹlẹ́nu tàbí tó fẹ́ yọ ayé ẹlẹ́nu olúwa pín in níyà gbogbo ẹni tó ń sọ̀rọ̀ ayé rẹ fún ẹ tó fogún jà ọ́ tàbí tó fẹ́ fogún jà ọ́ lórúkọ ti jésù àṣírí ẹ̀ máa tú gbogbo ẹni tó ń ṣe dáadáa sí tó jẹ́ ibi ló ń wá fún ayé rẹ tó jẹ́ pé ìṣubú rẹ ló ń wá lórúkọ jésù àṣírí ẹ̀ máa tú gbogbo ẹni tó ń fà sókè tí wọ́n ń gbìyànjú pé kó dókè kẹjọ wà lókè tó jẹ́ eré àti já ẹbọ́ ló ń sá káàkiri irú ẹni bẹ́ẹ̀ olúwa máa jù lọ olúwa máa baṣẹ́ ẹ̀ jẹ́ bíbélì wípé ìmọ̀ tó fẹ́rẹ̀ lórí dáfídì ó di asán gbogbo ìmọ̀ ọ̀tá lórí ayé rẹ ó máa di asán àìtófẹ́lì súnmọ́ dáfídì gidi o àwọn tó máa lára àwọn tó máa ń gbà á nímọ̀ràn ni ó trust àìtófẹ́lì gan ó gbàgbọ́ wípé nǹkan tó bá ti sọ bẹ́ẹ̀ náà ni ṣùgbọ́n kí ló fẹ́ ṣe fún ó fẹ́ bá dànù
gbogbo ẹni tó dúró bí ayé tó fẹ́lì tó súnmọ́ tó jẹ́ alámọ̀ràn rẹ tó jẹ́ alábàásọ̀ rẹ tó wá jẹ́ wípé àmọ̀ràn ibi ni wọ́n fẹ́ gbà nínú ayé rẹ àbí wọ́n fẹ́ fún ọ lámọ̀ràn tó máa lídìí ẹ tó máa mú ọ wọ inú ibi lórúkọ jésù àṣírí wọn máa tú gbogbo ẹnikẹ́ni tó wà nínú ìrìnàjò ayé ẹ tó fogún jà ẹ tó fara ni ẹ tó dẹ̀ tó bá wọn wá solution sí irú ẹni bẹ́ẹ̀ ilẹ̀ máa ga jùlọ gbogbo ẹnikẹ́ni tó faṣọ bò gbogbo ẹnikẹ́ni tó daṣọ àṣírí bò tó jẹ́ pé ẹ̀sìn tiẹ̀ ló wá ń retí tó jẹ́ pé ẹlẹ́yàsíẹ̀ ló ń wá lórúkọ ti jésù kristi irú ẹni bẹ́ẹ̀ olúwa máa bínú sí kí ìwọ̀n tako tó jọ lórí ayé rẹ lórúkọ ti jésù kristi olúwa máa tú àṣírí fún ẹ gbálà lójú ayé ni tàbí lójú ìran tàbí lójú àlá àṣírí ọ̀tá ẹ̀ máa tú sí ẹ lọ́wọ́ gbogbo ẹnikẹ́ni tó ń wá kó lọ sí ìsàlẹ̀ lẹ̀ lórúkọ ti jésù olúwa máa tì sí ìsàlẹ̀ lẹ̀ ṣọ́ra o má dára dé ènìyàn nítorí pé ayé le ènìyàn ṣòro o àwọn ènìyàn burú o lórúkọ jésù o ní bọ́ sọ́wọ́ ọ̀tá o ní jòjì sọ fí ayé o ní jì sọ fí ayé o ò ní jìsí nípa ń pa ayé o lórúkọ ti jésù kristi àṣírí ọ̀tá ò ní bò lórí ayé rẹ jésù nìkan lọ rí òtítọ́ òun ló lè gbà ọ́ òun ló lè ràn ọ́ lọ́wọ́ òun ló lè tọ́ ọ̀nà rẹ ṣe fàyè rẹ fún kristi sátọ jésù lónìí òun ló lè ràn ọ́ lọ́wọ́ òun ló lè fowó gbogbo yí ọ òun nìkan ni kò ní gbà ọ́ mo gbàdúrà fún ẹ ní àṣálẹ̀ yìí bó o dẹ̀ ti ṣe ń ṣe ìpinnu láti ní jésù gẹ́gẹ́ bí ọ̀rẹ́ lórúkọ ti jésù kristi jésù náà yóò gba ọ lọ́wọ́ mú yóò pọn ọ sẹ́yìn o sì ní jábọ́ láéláé orí ọ̀fẹ́ rẹ kò sì ní tán lórí ayé rẹ o bẹ́ẹ̀ lórí kò yí padà ní orúkọ jésù kristi olúwa wa àmì orúkọ mi láǹkọ sí ni lady prophet dr fúnmi àríjà ayọ́labí láti tns church mountain of goodness amesi tó wà ní 11 melodo street melodo bus stop ní ìlú agege ẹ lè pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0817-622-8360 tàbí kí ẹ fi whatsapp message ránṣẹ́ sí 0817-622-8360 0817-622-8360 ẹ lè bára ọjọ́ sùn ní ilé ìjọsìn wa ní ọjọ́ thursday ní ago mẹ́sàn-án àti ní ọjọ́ sunday ní ago mẹ́jọ lórúkọ ti jésù ó ti dára fún wa ó wá ọ̀la ọ̀sọ̀ àjíǹde àlàáfíà ní orúkọ jésù kristi olúwa wa àmì àmì àmì lórúkọ jésù.

0: Integrated Landmark Estate. Ile iṣẹ́ lálùbáríkà tí ń sọni donílẹ̀ donílẹ̀ lórí. Àǹfààní ńlá aláìlẹ́gbẹ́ lélẹ́yìí. Kẹ́nikẹ́ni ó máa gbọ́ lágbọ̀gbọ̀ tínú. Torí yóò ṣe wá láǹfààní púpọ̀. Àwọn ibi tá a ní estate sí rèé. Ọbàṣà phase 1 and 2. VIP estate wà. Bákan náà ni Moshé àti Fashola extension. Àwọn ilẹ̀ yìí wà lójú ọ̀nà pápá sí Mòrí Ọ̀fadà. Gbogbo ọ̀nà yìí ni wọ́n ti ń ṣe. Bákan náà la ní ilẹ̀ sí Kájọlá àti Ajégúnlé campus nífẹ̀ẹ́ gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú Government College of Science and Technology. Lójú ọ̀nà pápá sí Ìlàró. Ọ̀nà tó da gbáà ni títí dé Ìlàró. Gbogbo ilẹ̀ yìí pátápátá. 700,000 naira ni plot kan tí ẹ bá sanwó lẹ́ẹ̀kan náà. Ṣùgbọ́n fún èyí tí ẹ fẹ́ san díẹ̀ díẹ̀, 1,000,000 naira ni. Ẹ ó sì tún gba 10 bags of cement. Lọ́fẹ̀ẹ́, bí iye plot ilẹ̀ tí ẹ bá rà bá ṣe pọ̀ tó, ní iye cement àpò mẹ́wàá mẹ́wàá tí ẹ máa gbà ṣe máa pọ̀ tó. Integrated Landmark Estate ló ní ẹyẹ sanwó tùlùtùlù fún landlord. Kẹ́yìn náà wá di landlord ara tìyín láì fi àkókò ṣòfò. Ọ̀pọ̀ ò kọ́ gbọ̀ o, afẹ́fẹ́ lásán ló ń gbé lọ. Ẹ máa pe aláṣẹ àti olùdarí ilé-iṣẹ́ Integrated Landmark Estate báyìí fún gbogbo ìbéèrè tí ẹ bá ní. Àti láti di àǹfààní yìí 070-302-7084
1: بسم الله الرحمن الرحيم
2: السلام عليكم دارو النجات اف اوا اكوتو ايتو تا غبي كاله فو ايدابا سوكي اكو اسين اسلام لوري لي ايشه بوند اف ام 92.9 ني غوغو اجو اسيغون تيوزداي ليتو نو يو ما غوري اف ام ليشه بوند اف ام 92.9 غوري لاغو ميجو ابو اليتي تي داغو ميسون اشاليو اوان اكو اوني يبيي لو ما غبو لنو الشيخ شافي محمد الاول ابو عبد الباسط اتي اوان كومبيتنت اسلاميك سكولرز لاتي دارو Jack Dawa Movement of Nigeria Islam Media Communication wo popo eru Olorun lo so nigbo wo re fun alaye lekun rere pe 0802-848-3735 tabi 0802-696-2491 bakan na le tun lanfani lati da po mo awon idanileko won ni gbogbo ojo Sunday ni Evans by Joseph Street Lagos Island Lago Marun Irole Isha Allah Rahman ki Olorun ba la ba ni so nigbo wo eto daru na jet half hour lesson olori ko si gba ni baada fun wa Allahumma amin. Daru Najat Dawa Movement of Nigeria calling to the path of truth and peace. Ma'assalam.
1: بسم الله الرحمن الرحيم.
3: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. والصلاة والسلام على سيدنا ومولانا محمد صلى الله عليه وسلم. الحمد لله الذي أرسل إلينا الرسل. وجعلنا من الذين تبع صراط المستقيم الحمد لله رب العالمين ادعو فون اولوم وبا لا اوبا تي او في اوجو انا يي مو وا ني تو جي بي انو اولوم وبا او نا لو ليپا با وا اولوم وبا با لكي ولا جي كو يي وا اي بي ولا وشينا لا تين كل نفس هدا ولكن حق القول مني لملأن جهنم من الجنات والناس اجمعين ọlọrun ba to ba wo awọ ọlọrun oba aba fi gbogbo aye mọna amọ tori pe oro kan ti a ti so ni pinle pe ogoro awọn eyan awọn eleti ikun awọn alaye akoko naki awọn agbo magba abẹ fi won ko na ninu ọmọ ede niyan ati awọn alujọnu awa bi ọlọrun oba ala apada si aburu apada si igba kọlọ ma koju e si enikankan wa ope ni gbogbo igba o na ni oro ma nja si ni ti e pe a bi ọlọrun oba ala kelmotu shukru kọlọ ko ma gba ku lenu wa alekun ike alekun ige ko ma ba nabi yutauba muhammad ibn abdullah sallallahu alaihi wasallam gbogbo awon sahaba kọlọ oba ala ki o ba ni ike won awa na kọlọ̀n kí o máa kàwọ́ ìkẹ́ lórí ẹni kọ̀ọ̀kan wa kí ni mo ọdún tí a ń bá bọ̀ òun náà ni tí a ti ń bá bọ̀ láti ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn òun náà ni àríkánu lè hímán gẹ́gẹ́ báyìí mọ̀ pé dárú najat half hour wọn ní ètò kankan tí wọ́n gbé dání tó ju alámọ̀rí ẹ̀sìn lọ ètò tí dárú najat ti gbé dání òun náà ni yakunu kalimatullahi hiya al-ulya òun náà ni báwo ni ọ̀rọ̀ ọlọ́run ọba ni ó ṣe máa tàn ká tí ọ̀rọ̀ gbogbo wa yóò fi já sínú ọgbà àlùjá náà kilawan yewo ona ni arkan lihiman ona ni origun igbagbo ododo ni ti pe ati menu ba le imanu bi lai inigbagbo ninu olohun oba bako na ati menu ba inigbagbo ninu awon malaika ipe awon eleyi awon nkan to je foundation sin wa niye ti pe dandan arkanu igbodo pe center ba pe ni muslimi to si gba yi pe on fe gba lada sola o fe gba lada siam lati mo pe dandan agbodo ni igbagbo si olohun oba ala bako na a gba pe awon malaika won ki se omo olohun oba won ki se pi olohun oba won la won ta wi ibadun awon erusin olohun oba ni won to je alaponle awon ta wi yi wo ya nvizuna amrillah won te la se olohun oba lala ni boju weyin abala ile keta lori arkan le iman ona ni awa fe bo si bayi ona na al iman bi kutubu samawiya ona ni nigbagbo si awon ti ati olohun oba so kale lati somo won ni eleyi agba lododo awon ti ati olohun oba so kale lati somo po o nbe ninu e eyi ti a moruko e o si nbe ninu e tolohun oba daruko won ninu Quran olohun oba ba liki ola olohun oba so awon ti ra kale fun wa ko le ma je ona mo fun omo ede niyan bako na ko le yo wa ku onu kunkun lo sinu mole afa je ko ye pe awon ti ra ti olohun oba so kale yi ala anbiyaihi wa rusulihi fa wa no bi olohun oba ati awon ojise olohun be ninu won mo warida ti asmauha fil qur'an tolohun ba dar ko ninu qur'an ninu e ni tolohun ba tin so pe na aza la fi suhuf al ula suhuf ibrahim wa musa olohun ba dar ko fun wa ti olohun ba so kale fun bi wa ibrahim pe mo so tira kale fun Ibrahim mo so kale fun Musa awon eleyi o na ni eri je mi ni so pe awon anabi olohun oba tolohun ran nise o so tira kale fun won lati wa bi to me de niyan inu suratu ali imran aya eleketa ati elekerin olohun ba nazzala alaykal kitab olohun ba la so tira kale fọ́nrẹ́ ń ṣe ọlọ́run ọba sọ́lọ́lá wàlíwàsálá bèlèhàkì mùsọ́díkan pẹ̀lú òdodo ní tí àwọn èèyàn gbọ́dọ̀ gbà lódodo pé tíra tó wá látọ̀dọ̀ èmi ọlọ́run ọba òdodo ní bákan náà àwọn ìtàdí sọ̀kalẹ̀ síwájú mùsọ́díkan lè mọ báyìí náà yáde yìí ẹ gbọ́dọ̀ gbà á gbọ́ pípọ́ ọlọ́run ọba sọ àwọn tíra kan kalẹ̀ ọlọ́run ọba ní wàǹzálà tàwòrán wàlẹ̀ injil olohun ba ni mo so atawuro kale mo so injila kale afa lo di oran yan ona ni no min jambi jamil kutub ka ni gbagbo so gba won tira yi oran yan ni o so atawuro kale fun bi wa musa wal injil ala isa alayhi salam olohun ba so injil kale fun bi wa isa ti a mo si jesu wa zebur ala daud olohun ba so zebura kale fun bi wa daud alayhi salam bakona wa so ife ibrahim olohun ba so tira nabi wa ibrahim na kale alayhi salam shuba al-quran ti e pe olohun ba gbe kale fa muslimi fa wal kitab al-khatim iwe ta so kale to je we igbeyin fun nabi igbeyin ni al-mahfuz iwe to ye pe funra olohun oba ohun lo nso iwe na olohun ba ni nazzala alaykal kitaba bil haqqi olohun ba la so tira ododo kale fun e musaddiqan liman bayna yadayhi tira to nso nipa yi ta ti so kale siwaju wanzala tawrat wal injil ba olohun oba so atawra kale aso injila kale min qablu udalin nas ki alquran to de zabur ona mo lo je fawon ojo e atawra ona mo lo je fawon ojo musa ali injil ona mo lo je fawon ojo isa amogba ti alquran ti de tolo ba ti mu risalatu alamiya to di fi ran ojise ekeyin gbogbo olugbagbo ododo lo gbodo gba qur'ani gbo olorun ba ni wanzala furqan olorun ba la so furqan kale ona ni opinya ti o ma so pe ododo lele iran lele ninu ti alqur'ani wa se fun wa ona ni pe lati wa fi ye wa awon nkan to to ipele ni halal ele ni haram ba la ife tomo ba la ife relate pe laya bawo ni ebi wa to je muslimi bawo le bi wa ti oji se muslimi ba la ife relate pelu won islam koja mo ko nkirun mo ko ngbawe olorun ba so alqur'ani kale olorun ba ina alladhina kafaru bi ayati llah olorun ba lawon to ba wa taku to lawon ni gba gbo to ya pa sun ta so kale olorun ba la muazabun shadid olorun ba lo nbe fun won o iya eleta iya elero olorun ba lo nbe fun won olorun ba so eleyi kali mo pe alqur'ani kana ma wo pe ki la nlo fun leni olorun ba no azal qur'an yahdi lil lati hiya aqwa olorun ba ni eri alqur'ani ta so kale ani ko ma wa fi mo na awon ti won duro dede amọ leni oju ototo ni muslim fi wo alqur'an elomi alqur'ani gẹgẹ bi decoration o ko gbe sinu moto ni ongo mo to wa nu e elomi gbe sile elomi mi re gẹgẹ bi block tonic e ba won yasin e ba won muliku elomi gẹgẹ bi gbe kude asomorun to ba ni ki lele ani owo ni e a ma fowo fomo olowo gbogbo àwọn eléyìí kò ń ṣe tí à ń lo kùránì fún ọlọ́run bá la sọ àwọn òwe ìkálẹ̀ láti wá jẹ́ ìtọ́nisọ́nà fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọlọ́run bá tẹ̀síwájú fúlátù bákọ́rà aya 136 lẹ́yìn tó fi rinlẹ̀ pé mi ọlọ́run bá sọ àwọn ìwé kalẹ̀ tẹ gbọ́dọ̀ nígbàgbọ́ sí wọn ọlọ́run bá ní kúlù amánábìlá ọlọ́run bá ní ẹ sọ jáde lẹ́nu yín ẹ má fi ìgbàgbọ́ yín pamọ́ ẹ sọ ké mo gba ọlọ́run ọba gbọ́ wa ma unzila ilayna àti tí ọlọ́run ọba sọ kalẹ̀ fún wa òun náà ni alqur'an ọlọ́run ọba ni ẹ gbà á gbọ́ tẹ bá gba ìmí ọlọ́run ọba gbọ́ ẹ gbọ́dọ̀ gba qur'ani gbọ́ ìgbà qur'ani gbọ́ ni pé ìwé òfin ni tí qur'ani bá ní kíní yóò dá jìnà sí ó gbọ́dọ̀ jìnà sí kí láǹfààní irun tó ń kí tó ṣe mọtí kí láǹfààní àṣàlálù tó ń lọ tó ṣe ń woṣẹ́ lọ́dọ̀ bàbá ẹlẹ́bọ kí láǹfààní irun tó ń kí tó ṣe ń ṣe ṣìnà tó pé qur'an náà ló sọ fún wa pé ẹ jìnà sí ṣìnà ẹ jìnà sọtí ẹ jìnà sí tẹ́tẹ́ qur'an náà ló sọ pé ẹ má ja okun ẹbí òun náà ni ẹ tọ́jú àwọn òbí yín tó bá ti wá tẹ̀lé kí láǹfààní ìjẹ́ mùsùlùmí onítọ̀hún ọlọ́run bá ní wá mọ ohun sí láíla ibrahim ọlọ́run bá ní mo tún sọ ìwé kalẹ̀ fún ibrahim ẹ gbọ́dọ̀ nígbàgbọ́ sí wa ismail bákan náà níbi wa ismail wa isaaco bákan náà níbi wa isaac wa yaakub àti ànábi wa yaakub wa asibat ọlọ́run bá ní bákan náà ni àti àwọn ọmọ wọn náà àwọn àrọ́mọdọ́ ọmọ wọn ọlọ́run bá ní wa máa ti ya musa wa isa ọlọ́run bá la fún musa náà ní ti àti ẹ̀ isa aleesala àfunitira àti ẹ̀ ọlọ́run bá ní wa máa ti ya nọbi yuna mi mọ̀rọ̀ bí ọlọ́run bá ní ta ló fi rán àwọn ànábi lọ́dọ̀ èmi ọlọ́run ọba ọlọ́run bá gbogbo àwọn tá a kà á lẹ̀ yìí lánàá farubá iná adi mini ohm ọlọ́run bá ní kò sí ìyàtọ̀ láàrin gbogbo wọn wàhánu láwọn mùsùlùmí ọlọ́run bá ní tí wọ́n sọ náà ni pé ajupájú sẹ́ẹ̀lẹ̀ fún ọlọ́run ọba ní ìjẹ́pọ̀ di ẹ̀tọ́ ó di ọ̀ràn yàn fẹ́ni tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo láti gba gbogbo kútùbù samọ wíyà láti gbà á gbọ́ ọlọ́run bá ń ba lékè ọlá ọlọ́run bá ń fi wá mọ̀nà àríṣádẹ́ láwùtà aláríbàdí ìlmùmíní ìlàlẹ̀ ìmọ̀ níbí mọ̀ ń zilala rúṣòl ọlọ́run bá ń fi ẹsẹ̀ wálé náà ipe mo sọ tíra kalẹ̀ o fún àǹfààní ẹ̀yàn ọmọ ẹ̀dẹ́ ènìyàn bàbá wa ń fi làákà yìí tiẹ̀ wò ó ipe ìwé kan kò sí láyé bàbá fi làákà yìí tiẹ̀ wò ó kò sí tó ń jí àlá làákà yìí tiwọ́ kéré gan tó bá ti wá gbà láàyẹn gbọ́ ẹ̀sọ́ tí ọlọ́run bá pèsè fáwọn olùgbàgbọ́ òru lálùkìá ó mọ̀ kò ní tọ́ sí ẹ tó pé àlá ló pèsè ẹ̀ kalẹ̀ ìwọ tó bá dẹ̀ gba àlá àgbọ́ ó ti pàdánù láyé ó pàdánù jọ́ ń gbé ìdàlùkìá ó mọ̀. Olorun ba fi ese ugbagbo ododo le na pe agbodo ni gbagbo sin tolorun oba so kale ala rasul ona ni fun awon odise olorun oba mina kutubu sama wiya inu awon tira ti olorun ba so kale lati somo awon eleyi ninu awon ojuse to di eto ni to pe ninu origun igbagbo ododo ni ka gba ko olorun oba so awon tira kale fun diwo ona lati wa to wa so na kuo ninu okunkun lo se inu imole awon ti atawa wi ko si lori le mo ko si laye mo ama agbodo ni gbagbo olorun ba so injil kale o so atawara kale o ko o so zebur kale o so so fi ibrahim olorun ba so kale eyo kan lo wa nbe laye ni gbogbo ti olorun ba so kale ohun na ni alquran alkarim alquran olorun ba so kale yi Olorun ba se ni iwe ona omo. O na ni iwe kan to je pe Olorun ba so di eto fun wa lati ni gbagbo si. To gba Al-Qur'an. O lo ko wa nipa ibadat. O tun ko wa nipa muamalat. O tun ko wa nipa taqwa. Ipe e gba Olorun oba gbo, e gba Olorun oba gbo. Awon pe leni ogorun alaji ogoro alaja ogoro muslimi oju ti afire alqurani ototo ni olorun ba do so qurani kale eni to fi ran olorun ba ni ko le yo wa ku onu okunkun lo sinu imole olorun ba so pe inu azal qurian inu suratu al-isra aya ikeso olorun ba ni eri alqurian yahdi lilati ya aqwam Olorun ba ni yo ma fi mona awon ti won duro dede ti won fi ese kan rina meji awon ti won ki se mona fi ki won je o je nloro je le gungun won re emoshalashi ko tun ma re lodo awon elebo ko re emoshalashi ko tun ma lo gba omi bi kan ko re emoshalashi ko tun ma lo do se ti oku pelu kandu Olorun ba ni wo to ba je muslimi to duro dede alqurani o ma fi yin mona Olorun ba nu azal Qur'an Olorun ba la Qur'an te ri yo yahdi lilati ya aqwam Olorun ba ni yo ma fi mona awon ti won duro dede lo je ki gbogbo nkan ni Qur'an wa so pe so nipa ibadat pe ma sin Olorun oba o so nipa be ma yara yin lowo to je pe ko ni sisi ariyanjiyan o so nipa te ba be yara yin lowo bayi ni ke sese Boye nso nipa embryology lo nso nipa inheritance aya to nbenu suratu aj asratu mu'min to lo ba fi nso ipinle wa fun wa ko siwe to so ro e agbani so pa big bang theory pe so mo ati le emi olorun ba le papo tele ni ko le mo pe awon to ntele alqurani won tele fenu olorun ba lo ba shul mu'mini Olorun ba la Qur'an yo tun ma fun ni ro awon olugbagbo ododo Olorun won ba la awon won Qur'an yo ma fun ni ro dunu almu'mini awon to gba Olorun oba gbo lododo won na ma wa yere wo ero muslimi wo ni wo se muslimi oloti ni e se muslimi oni tete se muslimi elebo to je pe irun nikan lo fun Olorun to ba wa promotion bi se Olorun ba yin o le promote e o on lati lo soro dile to ba nwo mo olorun ba la to nsin o le fun lomo o on lati lo sodo awon elebo seru muslimi eni wo a je ki mo na fi kini wo o awon ti alquran o ma fun ni rodunu en wo mo ni edu o tolorun en wa gbega ni edu o tolorun en wa lafia ni gbogbo nte ba nwa olorun ba ni edu o ti emi olorun alquran kini quran en fun ni rodunu almu'minin awon olugbagbo ododo allazina ya'maluna salihat awon to nse daada to nse daada olorun ba na lahum ajran kabira olorun ba ni kini yo ma to si won ohun na ni pe esan to tobi emi olorun ba pese e kale fun won awon olugbagbo ododo to gba olorun ba alagbo to ni gbagbo si awon malaika to gbagbo si awon kutubu samawiya ti won fi eso kan rina meji to ni gbagbo npa jo keyin to ni gbagbo nipa n to ba se won dada ni abi da keji olorun ba lo mu wa Olorun na na la mu ajiran kabiro Olorun ba ni esan to tobi o nbe fun wa Olorun ba so awon oda keji Olorun ba ni wa na lezina la yu'minuna bil akhirah Olorun ba ni la won to gba ijo ikeyin gbo won gbo Olorun won ba gbo won gba jo pe keyin gbo Olorun ba ni atadna lahum azaban aliman Olorun ba ni mo pese kale fun wa o na ni iya ileta iya ilero laye nbi ati jo nbi ndi alkiya won ki Olorun won ba la ko ma si wa ni eni iya a pe leyi ka gba gbogbo ti at Olorun ba so kale gbo ka ma wa tele alquran ege bi iwe ona omo ohun ti Olorun won ba nfi ye wa niyan ti e ba wa duro ani gbagbo so Olorun ba la ani gbagbo fa awon malaika ani gbagbo so gbogbo ti at Olorun ba so kale iri to tele onan al iman bil anbiya wa rusul a gba gbogbo awon anabi Olorun won ba gbo ati gbogbo ojise ninu to pon dandan ninu al kan al iman won wal iman bi rusul a ni yo ojise kankan le pe mi gba dauda yen gbo se mi sulaiman ni gba gbo mi gba isa gbo musa ni mo gba gbo en to ba ti yo anabi kan le Tolohun o gba gbo fa wa kafir. O ba ni mi ti e gba anabi isa gbo tori pe Jesu ni lodo awon Yehudi abawon na soro. O ba ni o gba gbo keferi lo ni ton. Dandan adodo gba anabi wa isa gbo ti won pe ni Jesu ninu Islam. Adodo ni gbagbo si pe anabi Olorun won ba ni ojise Olorun won ba ni. Won ni wale anbiya. Gbogbo an Tolohun won ba ro ni ise awon anabi Olorun an maskurina fil quran tolo won ba da ko won quran agbodo gbagbo an tolo won ba o daru ko won agbodo gbagbo won wal iman bi anallaha ada ko da ju olohun won ba arsala rusulan sawaum olohun ba ran gbogbo awon ojise olohun ba ran won ni awon o ran won ni ise bakona wal anbiya awon anabi olorun olorun ba ran won ni ise ogbu awon ise ta wa wi awon anabi olorun ba ta wi la ya la mu'adaduhum wasma'uhum a mo yo nka won a mo ruko gbogbo won tan en to mo won o na ni olorun won ba la amon won ba la ba ko dzakara allahu fil quran olorun ba so ngwa al quran kam sat wa 20 min al anbiya wa rusul Olorun ba dar ko ogun ati marun ninu awon ojise ati anabi Olorun Olorun ba dar ko 25 1 Quran Ona ni anabi wa Adam alayhi salatu wassalam anabi wa Noah anabi wa Idris anabi wa Salih anabi wa Ibrahim anabi Hud anabi wa Lut Olorun ba dar ko won anabi wa Yunus Olorun ba dar ko won Ismail Isaac Yaqub Yusuf Ayub Shuaib Musa Harun Olorun ba da ko won nu Quran ba ko Olorun ba tun te siwaju Olorun ba da ko li asa wa Zulqifli wa Daud wa Zakaria wa Sulaiman wa Yahya wa Isa to wa dori anabi Muhammad sallallahu alaihi wasallam gbogbo awon anabi yi yajibu li iman bihim oro yan ni agbodo ni gbagbo si won agbodo gba won gbo gbogbo awon anabi Olorun won ba eyan gbodo ni gbagbo si won ta ba wo awon anabi Olorun won ba yi ini gbagbo si awon ojise o je origun kan min al-kanul iman fil islam ninu origun igbagbo ninu esin awon muslimi ninu islam tori pe ohun na ni origun elekerin won ni fala yesi wa iman al abdi illa bil iman bihi igbagbo eruko o ti pe aye to ba ni gbagbo si gbogbo awon ojise Olorun won ba Olorun ba nfi igbagbo si awon ojise Olorun won ba o bi si egbe iligbagbo si ohun Olorun won ba Olorun ba so pe ya alal kitab in suratu nisa aya 171 Olorun ba mo pe eyin ta fun ni tia Olorun ba la taglu fi dinikum eyehudi awon nasara Olorun ba ni e ma gberu gbori ni bi esin yin e ma koja la ni bi esin mi Olorun oba wala taqulu ala la Olorun ba ni e gbodo so nkan kan si Olorun oba la aya fi ododo Olorun ba innamal mas'in sabun maryam rasulullah Olorun ba la nabi wa isa toju omo maryam Olorun ba ni ojise mi Olorun oba ni ojise Olorun oba ni dodo gbogbo muslimi lo gbodo gba gbo Olorun ba nta fe mi se ara mame o na ni maryam Olorun ba ni fa aminu billahi wa rasuli eni gbagbo se mi Olorun oba ati ojise Olorun ba ni e gba mi gbo Olorun ba ni e ma pin mi Olorun oba awon kon ni Olorun oba awon apata ni awon kon ni Olorun oba awon odo ni awon kon ni Olorun oba awon eda Olorun oba ni Olorun ba le mi Olorun oba ala emi ni mo da yin emi na ni kesin eleyi afirinle ipe gbogbo awon ojise Olorun ohun na ni muslim an gbagbo lalai ni yo ikokan sile Olorun ba tesiwaju ni aya mi Olorun ba ni ya ayu alladhina amanu Olorun ba mu pe nte gba mi gbo lododo suratul nisaa aya 136 Olorun ba le nte gba mi gbo lododo Olorun ba ni aminu billahi wa rasuli Olorun ba ni e nigbagbo se mi Olorun eri gbo Olorun ba gbo tele Olorun ba ni e tun lekun ninu igbagbo e gba mi gbo wa rasuli ati ojise Olorun ba ni wal kitab Olorun ba ni ati tirata sokale wal kitabil ladhi nazzala ala rasuli tirata sokale fun ojise awa Olorun wa wal qur'an Ona ni al-Qur'an Olorun ba ni e gba gbo gege bi iwe itoni sona e gba gbo gege bi iwe to fe tun yin se laye o fe yo yin ku onu okunkun lo sinu mole okunkun ebo okunkun doubting ke ma se meji shadu jo na wa se na wa aa o ni politicians kankan ko ma doubt nipa ju election won le ma se election ninu party yin o come and oppose amo election day lo ma determine tani winner nigba to ba lo face opponent so awon eleyi orugun meji ti amenu bayi al iman bi kutubu samawiya bakon al iman bi rusul al anbiya oro yon ni fun wa ki igbagbo wa ko le pe abi olohun oba ala eti awi ko lo ko se ni hujjatul lana wala tajala hujjatu alaina fi dunya wal akhirah la hawla wala quwwata illa billahi aliyyul azim
1: bismillahir rahmanir rahim
2: assalamu alaikum darun najat af awa akotun eto ta gbe kale fun idaba soke eko esin islam lori ile ise bond fm 92.9 ni gbogbo ojo segun tuesday leto na yo ma gori afefe ile ise bond fm 92.9 bere lago mejo abo ale titi di ago mesun asale o awon eko oniye biye le ma gbo lenu sheikh shafi muhammad al awwal abu abdul basit ati awon competent islamic scholars lati darun Jack Dawa Movement of Nigeria Islam Media Communication won po po eru Olorun lo so ni gbowo re fun alaye lekun re re pe 0802-848-3735 tabi 0802-696-2491 bakan na le tun lanfani lati da po mo awon idanileko won ni gbogbo ojo Sunday ni Evans by Joseph Street Lagos Island Lago Marun Irole Inshallah Rahman ki Olorun ba la ba ni so ni gbowo e to daru na Jack half hour lesson olori ko si gba ni baada fun wa Allahumma amin. Daru Najat Dawa Movement of Nigeria calling to the path of truth and peace. Ma'assalam.
1: Bismillahirrahmanirrahim.
2: Kari ajo lo sile mimo aji ki se fufa aji abi afefe aye bi ki se fun idahun si opo esin islam awon afa to mojutu irin ajo aja ti umura won ti wa nkale idaleko lore kore ki

0: concerning ti a le fi owe oba awon oba oluwa awon oluwa eni to joko si orun to fi aye se apoti itise olorun to wu ninu anu re to mu wa turi ojo oni ninu irin ajo osu kesan odun 2026 awa mo pe ore ofe la tesiwaju lati ma riba ore ofe si eje ka gbadura baba wa ti olorun wa dupe lowo yin fun anu ati ore ofe ti an riba ninu irin ajo aye wa papa pe e tun ka waye lati ri eto ijoko akoni ti ojo oni ore ofe olorun ni ariba oluwa gba ope wa amoriri ore re ninu aye wa asi mo ti tobi re ninu irin ajo wa akan gbadura pe ore ofe si ninu irin ajo yi oluwa ma je odase tesiwaju pelu wa gbakoso eto toni ni oruko Jesu Kristi oluwa wa amen ni gbogbo bi ti e ba tin gbo mi ni asale ojo oni eto yin eto wa eto gbogbo eniyan eto joko akoni ohun na lo ma tun wa si ori afefe bond fm 92.9 gege bi ati ma nse ni gbogbo ojo isegun ni osose ago mesan si ago mesan abo ni gbogbo asale ojo tuesday ojo isegun ya ma gun ikanni bond fm 9 p.m. to 9:30 p.m. every tuesday eto yin ni olorun ti leyin to si fun ni agbara lati ba aini awon eniyan pade nipa temi ati nipa tara opo ni olorun ti lo eto yi fun ti fun iye pada irin ajo won ati iye pada aye won mo si gbadura pe awa ti an gbo ni ti asale yi koni je agbodanu fun wa ni oruko jesu gbogbo ba ni mo ma so wipe ore ofe ni mo riba lati je atokun eto yi oruko mi ko si yi pada David Oladapo Arule Akoni ero ibani soro wa te ba fe mo ko nipa eto yi e fe je akoni e fe darapo mo awon to fun ani awon ikede ati polowo oja won abi e na fe je ikan ninu awon vanguard members wa ijoko akoni vanguard members ti fadura ran wa lowo ti fi imoran rere ran wa lowo to si tun fi ohun ni owo ran wa lowo fun tesiwaju eto yi eni ore ofe lati pe ero ibanisoro wa nigbakugba yato si wa ti aba wa lori afefe bayi 08033181774 oni ero ibanisoro wa be ba si wa ni bikibi ni agbaye e le je alabapin lori eto yi papa won bi ti owo ija bond fm ko de ni tarata e kan lo si google play store yin e download radio garden app e wa search fun bond fm 92.9 lagos nigeria e o gbo awon eto wa ni ketekete le kan si e kaabo sori eto ti asale yi ki a to tesiwaju e je ka ya yara ikede wa lati bo ikede ti anini sayi
1: alagbara ba won ja emi mi mo ba won ja gbogbo ijoba esu o to da mi duro
2: yàrá ìjà gbogbo ogun láyé fẹni tí iye rẹ bá sí ìjà kadì ni fún ọmọ ológo jacob fi òru jà orúkọ rẹ yípadà israeli orúkọ ńlá àkọkọ tiẹ náà rè máa bọ lágége stadium lẹkọọ àkàṣì àdúrà ìṣọ òru fún gbogbo ayé ìwọ ò ṣe nǹkan rẹ rí ọmọ ológo ti ń ṣẹrú orí adé ti ń ṣàgbé táà irú ìpàdé yìí ò wáyé rí torí rẹ ni kó o lè bọ pátápátá lọwọ èṣù òru ìjà làkórí ẹ wòlíì ẹsìn káyà olúgbóyè ọládèjì general evangelist csc nigeria ló bá sí lọlọrun fi sí ayọ ìrá sí gbogbo ayé ọmọ ológo má jẹ kí ohunkóhun kó díẹ lọwọ thursday october 1st mọjú friday ìṣọ òru alágbára aago mẹwàá alẹ agege stadium lẹkọọ k wonder lolórí ẹmí fún ìtọni 08033932654 gbogbo ènìyàn abọlọwọ èṣù lórúkọ jésù.
0: báyìí àwọn olórin àwọn náà wà pẹ̀lú wa gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé a jọ máa ń kọ̀wọ́rìn lórí ètò yìí ní ọjọ́ mẹ́jọ mẹ́jọ ni ẹ jẹ́ kí àwọn olórin kan dá sí tó

e ka le so e ka le mo e ku se oni o e ku ati sun lagbara olohun orun ayo ni gbugbo a ma sun a ni ti oju orun ja soju iku iru ekun oni bujade ni le kokan ninu wa loruwo la o sun koji koni je ipe kokan ninu gbugbo wa lẹ́ẹ̀kan sí ẹka lẹ́sà ẹ sì kú iṣẹ́ òní èrè ó ba lágbára ọlọ́run ẹ dákun gbogbo ọkùnrin tó ń gbọ́ mi gbogbo obìnrin tó ń gbọ́ mi ni mo fẹ́ bá fi ọ̀rọ̀ kan ju omi tó rọrọ̀ lálẹ́ yìí ọ̀rọ̀ náà sì fẹ́ ó jìn ó lágbára díẹ̀ ó ti ń di bí ọkùnrin méjì mẹ́ta tí mo bá pàdé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí wọ́n ń sọ ọ̀rọ̀ yìí àdẹ̀ ṣe mọ̀ ó lè jẹ́ iná tí ń gbọ́ àbí kẹ́yìn náà ti máa báwọn èèyàn pàdé kí wọ́n máa mẹ́nu bá

kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin tí mo ń fi ọ̀rọ̀ jomi tó ọ̀rọ̀ pẹ̀lú wọn ni Mr. Pilot àwọn ò tiẹ̀ tí níyàwó méjì gan ìyàwó àwọn ti di ọkọ àwọn kìí dáná ó fẹ́ lè máa dá ìgbà sí ìbálòpọ̀ toró mọ̀ pé òun nìkan ni kò sí tó fẹ́ bínú lọ tóbìnrin bá ti rí pé òun nìkan ni galigali ẹ máa pọ̀ yóò fẹ́ dọkọ mọ́kọ lọ́wọ́ ni ọkùnrin tó bá máa gbádùn ayé ẹ̀ ìyàwó kan ò tó tó bá mọ̀ pé òun fẹ́ gbádùn ayé tòun ìyàwó kan ò tó èmi ní ẹ má bínú o lóòótọ́ àwọn bàbá wa ṣe àwọn tó mujẹ àwọn tó kábàámọ̀ kábàámọ̀ torí òòṣà jẹ́ pé méjì obìnrin ò sí orogún bẹ̀rẹ̀ nu ohun tó lẹ̀ pè ní orogún orogún ogun ní jẹ́bẹ̀ o wàhálà ìjà bó o bá pa bó o bá bù lẹ́sẹ̀ àlé ìbá ogun ni àlépa ni àwọn ọmọ àtújọ ogun ogun yìí látara àwọn ọ̀yà wọn orogún ní agbára o mo ní láyé kọ̀ǹpútà yìí láyé ọ̀làjú yìí láyé social media lẹ́tún wá orogún fún àwọn ọmọ yín bẹ́ẹ̀ bá ro ìgbádùn tí àwọn ọmọ yín kọ́ wọ́n ní àwọn ọmọ àṣàyè tiwọn o bàbá àtàwọn ìyàwó mẹ́rin ló ní bàbá àtàwọn ìyàwó mẹ́ta làwọn gbọ́ pé ó ní kò lè dórí àwọn káwọn wá fi ìyà jẹra àwọn bàbá àtàwọn sì pẹ́ ìyá bàbá àtàwọn sì pẹ́ àwọn náà fẹ́ pẹ́ o àwọn ò lè jẹ́ kóbìnrin kan torí obìnrin tí ò gbọ́ sáwọn lẹ́nu bá máa lo òde kò ní dágbére ìgbà míì bí ó bá dágbére àárọ̀ ọjọ́ tó ń lo òde ní òdágbére aago mọ́kànlá àbọ̀ alẹ́ ní wọlé alẹ́ ọjà ìdí ọjà lòún lọ o ìdí ọjà lòún lọ o ìsọ ni mo wà o ṣọ́ọ̀bù mo wà o gbogbo ẹgbẹ́ tí ò tọ́ ìyàwó àwọn ti lọ darapọ̀ mọ́ torí pé ó jóun nìkan àníṣe ìyàwó kan ò lè ṣe ìyàwó méjì ló lè ṣe mẹ́ta tàbí mẹ́rin ló lè ṣe ṣe. Èmi ní ọ̀pọ̀ ìyàwó òkun kan bọ́dù o obìnrin kan wàhálà kan ni wọ́n ní rárá gbàgbé gbogbo ohun tó ń sọ yẹn tó bá ti di pé wọ́n pé méjì mẹ́ta wà á rí pé oníkálukú wọn a máa du ọmọ wọn wá dẹ̀ máa du ọkọ ni gbà bẹ́ẹ̀ ìyàwó kan kò lè ṣe 08181509290 ni nọ́mbà tẹ́ fi pè wọlé. Ẹ dákun gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ń gbọ́ mi ṣé àwọn ọkùnrin rí sọ àbí wọn ò rí sọ obìnrin wo ló fínú fẹ́dọ̀ fi ọwọ́ sí orogún níní tó ń gbọ́ mi obìnrin wo ló lè pé inú òun á dùn kò sí ohun tó fi ń ṣòun kí ọkọ òun fẹ́ ìyàwó kejì àbí mẹ́ta àbí méjì lé òun. Ẹ̀yin ọkùnrin tẹ́ ń gbọ́ mi ṣé wọ́n rí sọ pé obìnrin kan ṣoṣo gẹ́gẹ́ bí ìyàwó ìyá ọjọ́ alẹ́ ni fún ọkùnrin ó sì máa ń gé ọmọ ọkùnrin kúrú ni kì í jẹ́ kẹ́mi ọkùnrin ó gùn tẹ́ ẹ bá máa pè wọlé ẹ máa yí rédíò yín lọlẹ̀ o ẹ máa yí rédíò lọlẹ̀ dẹ̀ máa bá mi gbóhùn sókè o 08181509290 ẹ̀yin mọ̀lẹ́bí mi ẹ̀yin èèyàn mi tẹ́ wàá nú sókè ìbàkẹ́rẹ́ ọkọ̀ ojúnà márosẹ̀ lagos ìbàdàn express tẹ́ ẹ ti ro wákàtí mẹ́rin márùn mẹ́fà méje mẹ́jọ mo kí yín o mo kí yín gidi gan ni o mo kí yín gidi gan ni ẹ wo ọmọ aráyò ní kí kú rọjú o ẹ kú iṣẹ ni mo kí yín o ẹ kú àfaradà o.

0: ẹgbọ́n tí wọ́n sọ ọkùnrin tí ò bá láyà bó bá dùn ò á dùn tán. Hello.
1: Ẹ̀mí ẹ̀ka ni sá.
0: Ṣé máa dárúkọ yín sá?
1: Ṣé o ọmọ tó sọ ayé ọmọ láti bá ní kí á ní sá?
0: Bàbá, ṣé ìyàwó kan tó ọkùnrin tó bá fẹ́ lémi gígùn tó dẹ̀ fẹ́ gbádùn ilé ayé ẹ̀ pàápàá jùlọ lórí ọjọ́ alẹ́?
1: Ọlọ́run ti sọ pé bẹ́ẹ̀ bá ti ní kápá. Ẹ jẹ́ gbogbo méjì. Ọlọ́run ò ṣe mistake. Tí àwọn ìyàwó bá ti pè wọlé, ẹ kàn mọ́ ẹ jẹ́ àpẹ ẹ̀ẹ́mọ ká bẹ́ẹ̀ má bàa bèrè ọwọ́ wọn. Ẹ jọ bẹ̀rẹ̀ Ọlọ́run. Ẹ sọ pé ṣé tí ọba ti ẹ̀wà dàgbà dáadáa sìn? Tọ́mọ bá sọ pé kí wọ́n bá wọn tọ́jú ọmọ nílùú òyìnbó. Ṣé máa lo àbọ̀ ni lọ? Tọ́mọ ti wá náà máa lọ. Ipò wọn náà máa fi bàbá yẹn sí.
0: Àbá yìí omi náà máa gbégbá o. Mo ti ẹ̀ fẹ́ràn ẹ̀ sọ́ níjà rárá ẹ̀ ti ẹ̀já níjà rárá. Hello. Ẹ kalẹ̀ sá. Ẹ sàbí ti bẹ̀bẹ̀ pa rédíò ẹ má jẹun blọọkù láìní o. Mo ti ní rédíò yóò gbọ́dọ̀ pariwo. Kí ni yóò gbọ́dọ̀ pariwo? Mo sọ sí ma blọọkù láìní o. (0818150)9290 ni nọmba yẹn. 0818150(9290). Hello. Hello.
2: Ẹni ẹ̀ ká lẹ́sà.
0: Ó dájú pé mò ń gbóhùn ìyàwó yín lábẹ́lẹ̀.
2: Ìyàwó mi lábẹ́lẹ̀ ni kò máa rí.
0: Bóyá tẹlifíṣàn ni mo ṣáà ń gbọ́ nǹkan kan ṣá. Ìyá à ń gbọ́ yín. Ẹ sà mò ń gbọ́ kankan mò ń gbọ́ kankan ẹ má sọ adò nírọ́. Bóyá tẹlifíṣàn
2: ni.
0: À ń gbọ́ yín sà. Lóru lẹ́yìn ni. Ẹ̀jẹ̀ bọ́mọ́ ṣèwé ẹni sùúrù ó ń kọ́ ọmọ yẹn bá ṣẹ́rí ẹ̀sà ẹ má wọ́ àwà bí asán ṣe bọ́mọ́ yóò kàn ṣe àṣọmọdé àbí.
2: Ọmọ mi ṣọmọdé àmọ́ ìyàwó ni mo fẹ́. Ìyàwó ni mo fẹ́. Ìyàwó ni mo fẹ́.
0: Dakina le fọṣọ kó tẹyin lọrun.
2: Àwọn ọmọ mi le fọṣọ kó tẹyin lọrun. Lábẹ́ àwọn òṣìṣẹ́ lọ́dọ̀ ní gbà yẹn ní Dakina.
0: Ẹ wá fẹ́fẹ́ àwọn kejì báyìí.
2: Dókítà ló ti fẹ́.
0: Ẹ tún ti fẹ́. Ọ̀daràn ni yín o. Ẹ tiẹ̀ ṣiṣẹ́ tó kẹ́ tó máa fẹjọ́ sùn mí.
2: Ìbímọ òun ìbímọ.
0: Nígbà
2: tí mo sọ láyé gbogbo.
0: Bàbá tó bí.
2: Àwàjì
0: nǹkan báyìí o. Ẹni sùúrù ṣé pé bẹ́ẹ̀ wà yín sìn bẹ́ẹ̀ bá sọ fún yàrá pé nǹkan báyìí lẹ́fẹ̀ẹ́ jẹ á ti ọmọ sí kíṣìn ni. Kì í fẹ́ dáná mọ́ kì í fẹ́. Ó mà ṣe o. Mo ṣe kọ́. Ó dá ẹ ṣe o. A máa ṣe nǹkan báyìí o. Ẹ̀yin obìnrin jẹ́ ẹ̀gbọ́n o.
3: Ẹ̀fọ́nbìnrin fẹ́ ni mo bí. Àwọn nípa sáláyé, àwọn nípa òfò lọ́rùn. Àwọn nípa sáláyé, àwọn nípa òfò lọ́rùn. Ṣẹ́rí tá a bá ti lè ṣe bó ṣe.
0: Kalẹ́ sà.
4: Ẹ kalẹ́ sà o.
0: Orúkọ yín sà.
4: Ní ọkọ mi ni Ṣubú Alébọ̀ Olófin láti ìlú Abẹ́òkúta.
0: Mi ta Ṣubú Alé ṣe wà.
4: Ẹ kú ètò.
0: Bàbá.
4: Ẹ ní ìyàwó kan.
0: Yes sir.
4: Òun ló da jù. Lásìkò tá a wà yìí ni o. Ìwà náà bàbá wa fi àwọn mẹ́rin fẹ́ mẹ́ta.
0: nikan eyin lo ko selomi bi ilu ni o ilu ajo kopa ton pe ni gangan hello
2: hello sa kale ba
0: e ma ikredo yen dun e ma ikredo yen dun sa oruko yin sa
2: adebayo lo soro na taja
0: mr adebayo la taja agba to je ki leto yi to ma se en block line en gboran ni de nigba eri pe eli pe number mo lai lai ni kuni mo ti be yin to e ma je odun agba to gbara te yin hello
2: hello
0: mo ti block number yin o mr ayodeji ba kole tori pe radio yin du pada ni o mi o nigba o e ge ti mo fin ni o radio yin ba ti disturb mi bayi eri pe eli pe no eyan ti mo block number yin e e jo je ku number mo ma ta pada ni
5: e kale
0: ma Ebe daruko yin ma bebe daruko yin ma.
5: Ba daruko ma dan se laja. Ko ko ni se ni awon to top radio pa ni.
0: Na, won gbo ni mi de mi de ni gba fun to lo mo ti be won.
5: Oh, mo ko won ni policy ni.
0: Ami ni gba. Yes.
5: La yesi yi. Eni ba ni agbara meji. Eni o fe. Eni ba ni agbara yo kan ko fe. Eni ba fe fi da yin loju ko obirin mi na. Àwọn ọmọ ọ̀sìn yìí ni wọ́n ti ọkọ̀ wọn síta láti fẹ́ méjì láyé àtijọ́ yẹn àwọn bàbá wa fi ń ṣe ẹ̀ṣọ́ ni wọ́n fi ń ṣe iṣẹ́ oko ẹ̀ṣọ́ náà fi ń ṣe pé mi ò ní àwọn kan àwọn tó fẹ́ pé ẹ̀mí ẹ̀ ń gùn
0: bí wọ́n fi ń ṣe gbajúmọ̀ lẹ́sọ yẹn àbí.
5: Bẹ́ẹ̀ ni torí pé kí ni oníkálukú máa dọ́mọ ẹ̀tọ́ ni káwọn ti fẹ́ wọn ni.
0: Nígbà yẹn náà wọ́n dọ́mọ tán ni àbí.
5: Wọ́n dá tọ́nà ni o bẹ́ẹ̀ ni.
0: Ẹ parọ́ o ẹ parọ́ o. Àmọ́ ma ọ̀rọ̀ kan wà tẹ́ fi bẹ̀rẹ̀ pé àwọn ọmọ obìnrin ayé òde òní ni wọ́n lé ọkọ wọn jáde lọ́nà òmà.
5: Nítorí pé kí ni wọn ò mọ̀ tọ́jú kì í ṣe pé òbí wọn ò kọ́ wọn lé ṣùgbọ́n ti bìlíì pé ayé ìtàwọn làwọn wà yìí wọ́n máa bọ́kọjọ́ gba ni wọ́n á ní right ní làwọn ni tọ́kọ bá ló yá wọn á ti gbogbo stadium pẹ̀lú palọ́ọ̀tì ńlá. Bá ti ṣẹ̀wọ̀n báyìí tí ń di gbọ́n in oṣù mẹ́ta wọ́n bẹ̀ wọ́n ti gan wá wájú wọ́n wá dùpa bí olóńdì. Nígbà tó mọ̀ pé òfọ́kan òun fẹ́ ṣe bẹ́ẹ̀ yẹn kí ló fi lè bà bẹ́ẹ̀ lẹ̀ owó bẹ́ẹ̀dì tó ń sọ tó ń sùn.
0: Tó ń sọ.
5: Ilé yín ló ti gbé wá. Wà á wá sọ pé kò ní ráìdì láti fọwọ́ kàn ẹ̀wá dẹ̀ fẹ́ súnú ilé yẹn.
0: O ní dáná fọ́kọ. O ní ṣe kí ọkọ. Ma, àwọn ìyàwó ayé òde òní ni wọ́n rí bèrè lọ́wọ́ ọkọ látàrọ̀ dálẹ́ pé kí ló máa jẹ. Ọkùnrin mi ò gbádùn ilé ẹ̀ ìta ló ti ń jẹun gidi. Òjò jẹ gidi nílẹ̀.
5: Tí mo rí dáadáa, ìmí tí mo rí kan lọ́dọ̀ wa tó bá ti fẹ́ báyàwó ẹ̀ lò pọ̀ báyìí, ó máa sanwó ni. Owó máa dín báyìí ọkọ̀ ẹ̀ ló máa rà wálé. Ṣùgbọ́n jọ́ tọkọ wá dọ́ta wò torí pé tóun bá faṣọ kọ́ báyìí wọ́n ti bá òun fọ̀ wọ́n ti gbé wọ́n ti ṣe kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ kò máa jọ́ lójúmọ́ o.
0: Ẹ dúró tó bá fẹ́ báyàwó ẹ̀ lò pọ̀ akọ̀wé fún lówó.
5: A ní kó fóun lówó ni.
0: Láì ṣaláṣẹ́wó.
5: Bẹ́ẹ̀ ni ó títí kan máa dí kẹ̀dẹ̀ ló máa gbà lówó ọkọ ni òun náà dẹ̀ ń tajà. Gbogbo ìwà yẹn ọkọ wà láyé sì pẹ̀lú àwọn tó ń tọ́jú ẹ̀
0: tán. Ìyàwó ti kú.
5: Ó kù bí tán ti rẹ pé kò sí fẹ́ mọ́ èmi pa ọ̀la pa ni nígbà tọkọ ti dọ́ta wò.
0: Tọkọ ti dọ́ta wò.
5: Bẹ́ẹ̀ ni Simon sin yi ki se pe mo ko won won ro paye ti dori kodo o fese ko duro na won na n tele won wo ko se jaye baba ati ya won ya won to duro roju nle oko to ki to won de ni awon ma a jo single mother jo ba ti e lo ma ti gbe lo mi o mo ko ya ojo nla ojo
0: oju igba lo ni oju igba lo la bi o ba fara baba ni o ma wu
5: be ni
0: I'm going to go to the house. Be mo kogbon gidi nbe oro alubarika ri elo
6: ala
0: ido bale mu wa sa uruko yin sa
6: uruko temi ni e sa ya lati ti la wori
0: e la sa
6: e ka le o popo
0: se mo ti mama e so
6: mo mo pata pata mo bo wa ni gidi ni e so bo se ri gbo ni mama e so o
0: ki do sa o o da I'm not going to be able to do it. Asa ara won nigbagbo ton niya o meji abi o si sala ko wi o kin niya o meji ni se won ni meta ni ibere mi re ki obirin ma ko ibalopo fun oko ko ma ni wo igba bayi bayi lo le sumo mi bo ba won menopause se o ni la ma se o
7: I'm not going to be able to do it.

0: Hello.
1: Hello, Mr. Pilot.
0: Yes, sir. E pari do yen ma je call calling you.
1: E ka le sir.
0: Hello, sir.
1: Ẹ
0: mi ìgbéyàwó méjì.
1: Bàbá, ẹ mi ọba ti kó fẹ́ o. Mo ṣe wà yìí. Ìyàwó mi mọ̀ méjì tó mọ̀ fẹ́.
0: Ẹ ẹ dúró.
1: Lágbàrọ̀dọ̀.
0: Gẹ́gẹ́ bí àlè.
1: Lágbàrọ̀dọ̀.
0: Ìyàwó yìí mọ̀ àlè yín.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ máa jẹ́ ẹ̀yin lẹ̀. Ẹ̀yin lẹ̀ ń fàyè ìgbà obìnrin yẹn o. Obìnrin tó bá ti mú àlè ọkọ ẹ̀.
1: Bàbá tó bá ti dúró tó bá fẹ́ máa lọ kó máa lọ o.
0: Morogo. Ẹ̀yin ọkùnrin yìí lọ́wọ́ yà kú yàbá yìí o.
1: Mo sì ní àfọ̀sùn ni mi jọ́ọ̀jì tó mò ń lọ. Jọ́ọ̀jì ayọ̀ ni bẹ̀ mo ń lọ. Mo sọ pé ti bá dárúkọ mi, ọ̀rìn ọmọ mi.
0: Ṣé
1: ọmọ sọ yẹn?
0: Ìyàwó ìmọ̀ àwọn àlẹ́ yìí.
1: Ọlọ́wọ́ba, mo fi ṣe lẹ́rìí.
0: Ẹdúró kílétẹ̀ yan àlè. Ṣé ìyàwó yóò fún yín ṣe ni àbí yóò dáná fún yín àbí yóò tọ́jú yín àbí yóò pọ́n yín lè.
1: Bàbá ṣojoojúmọ́ ni màá máa jẹ́ iṣu tí mi ò ní jẹ́wàá ni.
0: Ọlọ́wọ́. Ọlọ́wọ́.
1: Ìrọ̀lì.
0: Bẹ́ẹ̀ bá gbìyànjú àti ṣí àwọn yín láṣọ lálẹ́ yìí tó bá ní rárá ẹ máa bọ́ta ni.
1: Bí ọ̀nì bọ́ta, mo lè má pè lọ́wọ́ ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì mọ́. Lágbára lọ.
0: Dààmú
1: bèrè lọ́wọ́ ẹ tó ní kò sì kò sí wàhálà. Ọjọ́ tó bá lè ti ráyè tó mo ti jẹ́ àjọ tí mo fi súnmọ́ ń dọ, kò sí ìtọ́kàn mi.
0: Ìyẹn lágbára o.
1: Ìgbọ́lọ́wọ́ wálé mi ò wálé o. Ó jọ bí ọba ìṣe tó wálé.
0: Ó
1: ti tọ́ nìyẹn.
0: Ó dá.
1: Tó bá fẹ́ máa lọ sí ọdún ráìtì, mo ti sọ táìmù ó lè kẹrù ẹ̀ tí bá ti lọ bí iṣẹ́. Tí bá tẹ̀ jókòó nílé tó bá fẹ́ kẹrù, ní òní ta ó pé mo ló kẹrù lọ, ọlọ́run mi jẹ rírọ̀ ọ. Ó tó wà. Tọ́ bá bẹ̀ lọ, màá fi fojú lọ́fẹ̀ fún.
0: Ó dá.
1: Àwọn ọ̀rẹ́ tó yẹ kó wá nílé kan yá pa.
0: Àwọn ọ̀rẹ́. Ní Matogun, ìjókòó. Láàbẹ̀ ọgbàyọ̀. Ibẹ̀ ni wọ́n pọ̀ sí jù àti korodú. Wọ́n gba ṣọ́ọ̀bù kẹ̀.
1: Bàbá Kọ́lọ́ ṣàánú wa ni o. Obìnrin kò fẹ́ ká ṣe ilé ayé ìgbé wáyé Kọ́lọ́ wa pẹ̀lú wa.
0: Ṣé pé obìnrin ò fẹ́ kọ́kùnrin ṣe ilé ayé?
1: Lágbára náà.
0: Ẹ dúró lọ. Kí ló jẹ́ pé àwọn ọkùnrin ló máa kọ́kọ́ kú? Lálejò àwa pọ̀ rẹpẹtẹ.
1: Bàbá, mo dádùúgbò kan ní tí wọ́n á ti gbọ́dọ̀ dárúkọ ẹ̀. Lálejò ló pọ̀ jù sí látọ̀
0: àwọn ọkùnrin máa rogo báyìí o ní gbogbo street yẹn.
1: Ìjọba kì í tẹ́ rí ọkùnrin bẹ́ẹ̀ rímù ni kò sí táyà lẹ́sẹ̀.
0: Ẹ ẹtú sọ.
1: Rímù ni kò sí táyà mẹ́.
0: Ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin. Wọ́n ti yọ táyà ẹ kúrò.
1: Rímù lásán ni.
0: Ó retí ọjọ́ kú ni. Ẹyin ni gíwọ́ọ̀kì àrò ẹmọ street kan landlady ló kún gbogbo bẹ̀ àwọn ọkùnrin bẹ ti kú.
1: Bàbá street ni ìpátákùgbà nínú àwọn ẹ̀ma lánú lálẹ́ ni pé
0: wọ́n ti sin àwọn lánlọ̀ síta.
1: Lánlọ̀ ti di wà ń ta.
0: Lánlẹ̀dì wà núlé.
1: Lánlẹ̀dì wà núlé. Àwọn ẹ̀ma ló kún ta o, bàbá ní bàbá dẹ̀ wà ń ta.
0: Mo fẹ́ràn ọkọ mi kò dénú sáré.
1: Báàbò
0: nínú sàárè
1: kẹ bàbá. Ọkọ̀ náà ṣáájú wa ni
0: o. Ṣé pé tọkùnrin bá rí owó kó jẹun?
1: Bàbá, ó bá tún ṣọ̀tò kí àrò ìyá ẹ̀kọ́ obìnrin ẹ̀mẹjá sí. Bàbá tó wá lọ́wọ́ ẹ̀jọ̀ kò tó
0: ń. Gbogbo bẹ̀rẹ̀ ló tún gbogbo bí ẹlẹ́jà rẹ tiẹ̀ mọ̀. Ṣé pé ó máa sùn ahọ́rún?
1: Ó wá sọ́dọ̀ àníyá kó tó wá fún jẹ̀jì. Ó wá mẹ́rin gbogbo sí wa. Pásítọ̀ jẹ́ ti polí tẹ̀sán wá láti kó ẹ̀bá ìsìn.
0: Evangelist àbí ẹ̀yẹ evangelist wà ní àbí sínú apọ́sù
1: lẹ́kọ̀ọ́. Mọ́sí ní apọ́sù kì í ṣọ̀rọ̀ evangelist, mọ́sí ní apọ́sù.
0: Mọ́sí tiẹ̀ tún wà ń bẹ̀.
1: Mọ́sí ní apọ́sù ni
0: ìyẹn pé ìkíní.
1: Ogun ọdún fẹ́yàwó kan bàbá wọn pẹ́ lọ.
0: Ọlọ́wọ̀.
1: Ọ̀rọ̀ ẹni ẹlẹ́ni.
0: Ó dẹ̀ àrọ́sà.
1: Bàbá ní Jaríyáwá ní bàbá ẹ̀dà ẹlẹ́. Bàbá náà àbúrò bàbá ẹ̀ ló wá jókòó.
0: Àbúrò bàbá rẹ̀ ló wá jókòó njọ́ wẹ́dì.
1: Bàbá ní jẹlé ayé mi. Mo yẹ fọ sílẹ̀ ni tí ó bá ṣe bẹ́ẹ̀ tí bá ti gbé owó oṣù máa kọjá bí àpalọ̀. Màá mú tì mí dáadáa. Bàbá ẹ wo tọ́lọ́ ṣàánú wa ni ọ.
0: Ó dàbò.
1: Oókè ẹnu ẹ máa jáde 3 o'clock.
0: Bẹ́ẹ̀ni.
1: Kọ́lá máa ẹ̀ka rí kò ṣe dáadáa kẹpàdé àwọn àbúrò yíyan kọ́ wá ṣe kọ́ ṣe kọ́ tí ò dá fún yàn. Ṣàánú wa fẹ́ máa jẹun.
0: Ọlọ́run tiẹ̀ jẹ́ iṣẹ́ alábàápàá.
1: Bàbá ni a ti gbé bàbá rẹ lé o.
0: Ẹ̀jẹ̀
1: Jésù. Wọ́n gba ọmọ bìjẹ́ náà yá wá lórí.
0: Ẹ̀jẹ̀ Jésù wà lórí mi.
1: Ẹ wo kò sí yẹn mọ́ láyé yìí o. Àgbogbo àjọ máa gbádùn mi. Mo ń sọ lọ́jọ́ Sunday bàbá. Sunday tó kọjá yìí. Tí wọ́n kọ́ ọ̀kan gbọ́ gbogbo àbẹ̀ ládùúgbò. Mo ní ìyá mi máa wọ 75 kí tó máa lọ. Tí mo ti mọ̀ pé kò sẹ́ni tó máa gorí ẹ̀ mọ̀. Bẹ́ẹ̀ ni o. 75 mo lè ṣe á máa lọ o. Bọ́ pé ní 40-something ọlọ́run lè jẹ́.
0: Ó dà bọ̀.
1: Ẹ ti gbọ́ sà. Ó dà rọ sà.
0: Ó lágbára o.
2: Ẹ kú dédé àsìkò yìí o, ẹ̀yin èèyàn mi. Orúkọ mi ni Mrs. Abike Amowo láti iléeṣẹ́ Ambi Jewelries and Accessories. Ọ̀rọ̀ Yorùbá ni mo tún mú wá fún wa tó ní pé ìrínisí ni ìsọnilọ́jọ̀. Bàdẹ̀ ṣe rìn là ń koni. Ìyẹn túmọ̀ sí pé you are what you wear. Pàápàá jùlọ àwọn obìnrin, we have to look good always. We must dazzle, either married or single. You may never tell what your husband or boyfriend falls for. Àwọn ọkùnrin kan wà tó yẹ pé wọ́n like waist chain, leg chain, bold earring and the likes fáwọn ìyàwó wọn àtàwọn girlfriends wọn. Àwọn ọkùnrin kan wà tó yẹ pé wọ́n kórira. Please don't try to look like anyone but create your own fashion style. Àwọn jewelries wa tí mo dẹ̀ ń sọ nípa èyí ẹ lè lo wọn lọ church, àsálà tù, party, àwọn wà ń bẹ́ẹ̀. Ẹ lè lo wọn lọ sọ́fíìs, ẹ lè lo wọn lọ sọ́jà, ẹ lè lo wọn lọ sí àwọn shops yìí, àwọn store. Ẹ lè lo wọn kẹ look good, kẹ ma dazzle. Ẹ lè pe Ambi Jewelries and Accessories sórí 08023496546 08023496546. Ẹ dẹ̀ lè tún bá wa sọ̀rọ̀ lórí WhatsApp bákan náà lórí nọ́mbà 08023496546. And àwọn jewelries wa ní gold replica tó yẹ pé ẹ máa lò lálòpẹ́ tó wẹ̀ òdẹ̀ tún gara. Ẹ máa rí ewu wọn lóríṣiríṣi ní Ambi Jewelries and Accessories. Ẹ máa rà lówó péréte, a dẹ̀ máa deliver ẹ̀ fún yín lówó péréte. Ẹ lè pe Ambi Jewelries and Accessories sórí 08023496546 080-23-49-6546. Edele Tuba Asoro lori WhatsApp bakana lori number 080-23-49-6546. Eshegun.

ẹgbọ́ bàbá mi kan bá mi sọ̀rọ̀ sí wọ́n ní kí n bèrè lọ́wọ́ yín o pé ṣé ìyàwó méjì mẹ́ta mẹ́rin ẹ wá ní ọ̀nà àbáyọ báyìí torí pé bó bá sọ pé ìyàwó àkọ́kọ́ igi yóò dá ayọ́ ná tọ̀wọ́ ò dá ayọ́ ná ìkẹta ò dá ayọ́ ná ìkẹrin ò dá ayọ́ ná ijó nǹkan láwọn àṣebẹ̀ jìnnà ọjọ́ olómi ò tó wo pé ìwà tó bá lọ́wọ́ ìyàwó àkọ́kọ́ tó rò pé fẹ́ ìyàwó kejì le ṣé o mọ̀ bóyá ètò burú jù ọwọ́ ìyàwó kejì bá lónìí bèrè pé ṣé ìyàwó mẹ́ta mẹ́rin ni ò wá jẹ́ kẹ́mi wá gùn.